sókè ọrùn àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn a mọ̀ tó dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún ojúmọ́ tó tún mọ́ wà ní òní monday ọjọ́ ajé ọba tó jẹ́ kó ṣeé ṣe fún wa ó jẹ́ kó ṣeé ṣe fún mi ó jẹ́ kó ṣeé ṣe fún yín ayérayé ẹgbà ọpẹ́ ẹ wa ògo forúkọ rẹ ọlọ́run wa ẹgbà ọpẹ́ ẹ wa lónìí ọjọ́ ajé ọba àwọn ọba gba ọpẹ́ ẹ wa àgbáyé pé ní ọjọ́ monday lédè òyìnbó yorùbá pé ní ọjọ́ ajé ẹnìkan tó ń sàmì ajé yóò wá sílé lórúkọ jésù ajé ò wá sílé a gbé ọlọ́run ga ẹni tó fún wa lánàá ẹni tó fún wa lónìí ẹni tó tún fún wa ní ọ̀la ẹni tí ò padà lẹ́yìn wa nígbà kọ̀ọ̀kan ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu ògo forúkọ rẹ bàbá ẹ sọ pé ògo forúkọ rẹ ẹ sọ pé olúwa ó ṣe o dádì ẹ sọ pé olúwa ó ṣe o a yàn ọ́ o a gbé ọ̀gá o ọlọ́run wa a gbé ọ̀gá o gba ọpẹ́ wa olùwàgbà ìyẹn wa lórúkọ jésù olùwàgbà ọpẹ́ wa ọ̀sẹ̀ yìí la mú wá síwájú rẹ a kọ wípé ẹ máa ra gbogbo ìgbà padà nítorí pé búburú ni àwọn ọjọ́ olúwa báyìí ni mo máa ń súre fún gbogbo ènìyàn lọ́jọ́ ajé mo tún dé o gẹ́gẹ́ bí ìṣe mi lónìí ọjọ́ monday gbogbo ẹni tó ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín ọkùnrin ló ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín obìnrin ló ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín gbogbo ọba tó ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín gbogbo ìjòyè tó ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín gbogbo ọmọ ogun tó ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín gbogbo ènìyàn tó ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín gbogbo ìyàwó ilé tó ń gbòhùn olúwa lẹ́nu mi láàárọ̀ yìí àánú jáde sí yín gbogbo ọkùnrin tó ń gbòhùn olúwa lẹ́nu mi láàárọ̀ yìí àánú jáde sí yín gbogbo ọmọ kéékèèké tó ń gbòhùn olúwa lẹ́nu mi àánú jáde sí yín mo ráàánú ọlọ́run mo ràn gẹ́gẹ́ bí afẹ́fẹ́ sórí gbogbo òlú sórí gbogbo ènìyàn fún àwọn tó gbàgbọ́ lórúkọ jésù àánú yẹn jáde sí yín iṣẹ́ tẹ́ ò ṣe wàhálà fún àánú tẹ́ ò ṣe wàhálà fún ó yá kó darí sọ́dọ̀ yín níparí oṣù yìí ẹ̀yin kan wo lẹ gbàgbọ́ Matthew wo ọmọkùnrin yẹn lóṣù tó kọjá ó ní mo sọ̀rọ̀ pé owó ńlá kan ń bọ̀ pé ṣùgbọ́n kò wọ́n sàn dámẹ́wàá ó ní ọ̀rọ̀ yẹn jẹ́ jáde ó dẹ̀ sàmí eré ló dẹ̀ pé ó dẹ̀ kó ìdámẹ́wàá nígbà tó dé ó ní bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ó lé mi ọ̀gbàgbọ́ ó ní ṣùgbọ́n mi ò gbárù contract yìí rí mo fẹ́ ra mọ́tò fún yín mo ní ọ̀fẹ́ ra mọ́tò fún mi ìdámẹ́wàá ló fẹ́ fi ra mọ́tò àánú sọ̀rọ̀ lórí ẹ̀ ó dẹ̀ ṣe ń tó fẹ́ ṣe ẹnìkan ń gbọ́ mi ọ̀sẹ̀ yìí ni mò ń sọ mo rí ire ń bẹ̀ ire yẹn ó yá kó darí sọ́dọ̀ rẹ̀ ìwọ ni mò ń bá wí ìwọ ni mò ń bá wí mo rí àánú ńlá kan tó ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ ó yá kó darí sọ́dọ̀ rẹ̀ ẹ̀yin wo lẹ sàmí àánú yẹn kó darí sọ́dọ̀ rẹ̀ gbọ́ gbogbo agbára tí máa ń darí ire rẹ síbò mí gbogbo agbára tí máa ń darí ire tó yẹ kó wá sọ́dọ̀ rẹ̀ tí máa ń darí ẹ̀ síbò mí lọ́sẹ̀ yìí ayérayé bá wọn wí báyìí ẹ̀mí tí máa ń darí ire rẹ tí máa ń darí rẹ lọ sọ́dọ̀ ẹlòmíì lórúkọ jésù ó yẹ iná gbé mi báyìí iná gbé mi ta ló ń sàmí yẹn ọ̀sẹ̀ yìí máa múre wá ó yẹ ọ̀sẹ̀ yìí máa múre wá mami ọ̀sẹ̀ yìí máa múre wá dádì ọ̀sẹ̀ yìí máa múre wá ogun tó fi ààyè gba ọjọ́ orí ṣùgbọ́n tí ò fi ààyè gba ògo matthew ogun tó fààyè gba ọjọ́ orí rúbẹ́ẹ̀nì onàkọ́bí olólórí inú méjìlá ṣùgbọ́n kò lè tayọ nítorí pé ogun yẹn fi ààyè gba ọjọ́ orí ṣùgbọ́n kò fi ààyè gba ògo matthew ó wá rí nílé àwọn dáfídì eliabu onàkọ́bí ó ní ọjọ́ orí ó rẹwà ó dùn ún wò ṣùgbọ́n ogun yẹn fààyè gbọ́jọ́ orí kò fi ààyè gba ògo matthew abóosùn ni inú ilé àwọn mose mẹ́ta òní wọ́n bí wọ́n bí aroni wọ́n bí miriamu àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá bí mose ṣùgbọ́n aroni àti miriamu ogun yẹn fààyè gba ọjọ́ orí ṣùgbọ́n kò fààyè gba ògo wọ́n lọ ṣe yẹsà fún last born ni matthew so wà nígbà yìí ẹnìkan ṣàmì ogun tó fi ààyè gba ọjọ́ orí ṣùgbọ́n tí ò fi ààyè gba ògo
inu aye baba yi oya ogun yen pare laaro emi ma du onu majemu olorun ni ajo olorun ni mo gbe wo ase re majemu re oni mo gbe wo bi mo ba lo mo ngbe majemu re rin bi mo ba joko mo joko ti majemu re bi mo ba nsare emi ati majemu olorun la jo nsare ibikibi ti mo ba de majemu re o wa pelu mi eyin wo le gbagbo ipe olorun wa eyin wo le gbagbo inu majemu matu mo gbe npa sami si adua yi dandan kari ami te ba sami loruko jesu ogun to fi aye gba ojo ori sugbon ti o fi aye gba ogo ogun yen o ya ko gbe bayi matthew ti eyan ba wa ni omo ogoji odun a fool at 40 is a fool forever afiki yeri o tete si ti o ba fe di fool forever omo ogoji odun o gboro ti mo bi to nlo omo ogoji odun o gboro ti bimo omo ogoji odun o gboro ti loko omo ogoji odun o ye ko ti ma ko le lo bi o ti e ti pari e bọlọrun ba se se to ti pari re sugbon omo ogoji odun to wa foke to fese gale to lokun inde matthew okunze kini awo lo okun ti lo o wa foke o wa ni yes okun inde okun ti lo risa mo gbadua ogun to fi aye gba ojo ori sugbon ti o fi aye gba ogo se ma sabi lo se yi ogun yen la na bayi mo ba aye yin soro ogun to fi aye gba ojo ori leti odo besida iwo ori ma yen o wa leti odo 38 years ogun re o dagba jesu lo jesu 33 years o n lo ma wo baba 38 years baba yen lojo ori sugbon ko sogo enikan sami ogun yen o ya lana laaro o ya loni o ya o lana ogun to ni ko ma so takan na lojoojumo ogun yen lana bayi ogun to fe fi ojo ori re sofo o ma nkan ta nka oro re ninu paper abi ori isele abami omo odun metala o fi moto wibaru ti fi n kẹru ti fi n tariki o fi kọlu na moto ọmọ pọgọ ọlọpàá òun ló ni moto gba iná moto fọ ọgọ ọlọpàá ní ìwọ ọmọ yìí àti ẹ bọ lónìí ọmọ 13 years wọn gbé odi police station eré ló pé kò lẹ́nì bàbá rẹ ti kú ìyá rẹ ti kú ó bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ wọn ọ̀dà lóhùn ọmọ 13 years wọn gbé o nígbà tí wọn rí wípé ó ti bẹ ní police station ó di kóòtù láti kóòtù àmọ́jọ́ tí wọn rò mọ́ eré ni àbáwádà ni nígbà tó wá pé ọmọ 60 years inú ọgbà ẹ̀wọ̀n láti 13 years ni wọn ti gbé ó wá pé 60 years inú ọgbà ẹ̀wọ̀n ni gọ́vnọ̀ náà wá wá sí ọgbà ẹ̀wọ̀n náà wá sọ pé ọyá gbogbo ẹ̀yìn tẹ wà nígbà yìí kí ló gbé yín débi báyìí wọn wá ní bàbá ó ní bàbá ni à ń pè ó bàbá ni à ń pè ó bàbá ẹgbọ́n bàbá kí ló ṣẹlẹ̀ bóun lẹ ṣe débi báyìí ìbéèrè tó yẹ mú ó ti béèrè láti 35 years ago wọn wá ṣẹṣẹ bẹrẹ ẹn tó ti mọlé lọjọ kìíní àná tó dọgbọ ọlọpàá matthew ó ti di emir ó ti di ọba àlù wọn wá ṣẹṣẹ gbé lọ sọdọ ọba àlù pé ọmọ tó ti mọlé 16 years ago ọmọ yẹn rè ó ó ti darúgbó ìyẹn wà ń sọ pé I'm sorry ó ní you are sorry ọjọ́ orí ìhun ìgbé ayé ìhun adùn ayé ó tó wọn mọ̀mọ́ ó ní ẹtọ́ ń padà sọgbẹ́ ẹ̀wọ̀n torí òun ò lẹ́bí òun ọ̀lára ta ló ń fẹ́ mọ̀ ibo ló ń fẹ́ wáyà sí ibo ló ń wọ́n wá bàbá sí àwọn ẹbí dà matthew mọ wẹsì ayé ẹ ẹnìkan sàmì mo gbàdúrà lórúkọ jésù ogún tó fẹ́ fi ọjọ́ orí ẹ sòfò iná bọ́ọ̀lù láàárọ̀ ẹ báyìí ẹ̀yin wo lẹ́yìn sàmì ìrẹ́ mo máa ń sún fún yín ó dẹ̀ ti mọ́ mi lára pé n súre fún yín dandan ni àní ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún yín owó tẹ máa ní tí orílẹ̀-èdè ó jẹ́ mbẹ̀ tí ìlú ó jẹ́ mbẹ̀ tọ́mọ yín ó jẹ́ mbẹ̀ tí wọ́n ó ní ọ jẹ́ mbẹ̀ ó yẹ adarí ẹ̀sìn yín ẹ̀yin wọlé sàmì adarí ẹ̀sìn yín ó yẹ ẹ̀tẹ́wọ́ báyìí áńgẹ́lì mi mo lọ sí inú lẹ́yìn áńgẹ́lì mi lọ sí ọ̀dọ̀ bàbá yìí níbikíbi tí wọ́n bá wà tí wọ́n bá gbàgbọ́ inú orúkọ tí mo gbàgbọ́ tí wọ́n bá gbàgbọ́ inú ọmọ ọlọ́run tí wọ́n bá gbàgbọ́ inú kristi jésù tí wọ́n bá tiẹ̀ lè sàmí sí àdúrà yìí bàbá mi mo béèrè fáànù mo béèrè fúnra lọ́wọ́ ó yà ẹgbà báyìí ojú rere ẹgbà ìyanu ẹgbà ògo tuntun ẹgbà ẹgbà ìyanu agbára ilé bàbá yín tó fàyè gba ọjọ́ orí ṣùgbọ́n tó lòun ò fi àyè gba ògo
agbara ile baba yi o ya ko lana la re loruko Jesus o ya ko lana o ya ko lana majemu afarasimuku Matthew majemu kimo bo o ma mo fe dara o ronu re o lo fe ko le gbogbo e inu e lo wa o fe ra moto inu e lo wa everything inu e lo wa mo gbadua majemu afarasimuku o ya none o ya ko jade laye re majemu afarasimuku o ya ko jade lara re Matthew da mo wa ni Canada mo lo su ka bo aru eko ilu Canada ti ma ti ari to wu mi a ma ni mo lai kekere ni ma ti ni to wu mi ma ni mo lai kekere eni kan wa fun mi lela eni to fun mi lela yi o de fe ran mi a o ni prophet gbogbo nkan le sa so pe like o le ri moto Tesla ele like o le ri gine le ele like o le ri gine le ele like o de gbogbo ere kan de nbe no like like o le de ra kankan a oro ye mu mi o se kini mo pe Matthew o mu mi sa mo ni emi mi mo ma je nfe no dara ki n to po mi bayi ma je nse kini mo pe ma je nfe no dara anu ti mo fi mo pe kini wu mi loko Matthew anu ba de mi ma ta anu de mo ni baba kini ti mo nfe no dara yen eja lo de tin ta Matthew eni kan sa mi gbogbo iwo to nfe no lasan dara oya ara ko bere lati se re bayi aro wonu se re aro wonu aye re o dara o ni dara be do ma ni Matthew aro imo ni awon ko oluwa lori oke no mo wo o ma lagbara ebi o ti e tun mo pe to pe ra le pe ba ah pastor na lo ba je gbe lagbara oh my god o ma lagbara lori agomeje si agomejila ina do omo ke idanileko nlo iranse olodun mi o aya wa pastor evangelist dk nla pe ma so pe nitori ko je wa nbe ko wa wa so rare bi e pastor do jijo Matthew e ko si wa la o ba ti wa na a wo si fun na a be ko ni o na le fe dagba ni mi loruko Jesus lo dara fun ori oke no mo wo ni apatere te ba ti te iworo e wo ma to tun lo si oye deji lati ibe ma to tun lo si oye deji e so kale ni apatere ori oke no mo wo leti deye aro monday yi ni ojojo monday la ma se program yen ṣùgbọ́n eléyìí ó pé ọdún méjì láti bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀yin náà ẹ̀jọ́ ìwà lórúkọ Jésù yóò dára fún yín ẹ̀yin tó bá jẹ́ pé wà nítòsí chọ́ọ̀chì wa tó wà ní challenge ẹ lè jọ ìmọ́tò ń bẹ̀ kí aago mẹ́jọ ó tó lù tí ó gbẹ̀yìn wá sí orí òkè ní chọ́ọ̀chì wa ní challenge ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá bá mọ́tò ẹ bá ti dé ìwòrò garage ẹ sọ pé ẹ lọ sí no more war ẹ sọ pé ẹ lọ sí oyedeji ẹ sọ kalẹ̀ ní apáta rẹ gbogbo àgbáyé ló ti mọ bẹ ojú òní tí ọ iṣẹ tó ń sìn yẹn kò ní kú mọ lọwọ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ ẹ wá bá ń sọ fún gbogbo àwọn èèyàn tó jẹ pé bẹẹ ṣe ń ṣiṣẹ bẹẹ bá ṣe ń dìde díẹ bẹẹ lẹ tó ń padà lẹ bó bá ti gbé ẹsẹ márùn síwájú o tún gbé mẹ́rin padà sẹ́yìn irú àwọn yẹn olúwa ni kán mú ọ̀sán òrombó ẹ̀yọkan lọ́wọ́ thursday mẹ́ta sunday mẹ́ta ó ti bẹ̀rẹ̀ báyìí sunday mẹ́ta thursday mẹ́ta èmi náà ti wà ní nàìjíríà Matthew wọ ọlọ́run bó ṣe rìn níjọ thursday tó kọjá mo gbàdúrà ẹ rí ti ń ṣe bẹ́ẹ̀ ló máa rí lágbára ọlọ́run mo ń lọ sí jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdé tọ̀hún rí ìyá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú gbọ́dálẹ̀ olùwàní ntalẹ̀ lórí èkejì tá a bá ti jáde nínú ọjọ́ dání olùwàní ntalẹ̀ lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òun bí ìrí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kò ràn lọ sí jerusalem oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsànán kámọ́rọ́rọ́ méjì lọ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ jerusalem wọ́n jọ ìyẹn mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ oore rẹ o ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 14 55 080 66 48 14 55 ẹ ní rí kú ọmọ àánú kò ní ká kú ò lórí yín ẹ ṣé o ẹ mọ lọ síwájú jésù olúwa wa.

0: Ìjà Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Bàbá Túnde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Kí ni gan-an ni wọ́n ṣe tìmọ̀tìmọ̀ fún? Ṣé fún àwọn ìpè ìjíròrò lórí fóònù láàrin òru tàbí ká sùn lálàáfíà? Ṣé fún pípa àdéhùn òwò pàtàkì dé tàbí fún pípa ojú dé kó oorun gbé ẹ lọ yèè? Ṣé fún ìwọ́jàmọ́ra pẹ̀lú ìrọ̀rí? Ìwọ náà ló ṣèdájọ́ ọ̀rọ̀ ní Royal Phone. A ti ṣe tìmùtìmù tó lè ṣe ohun gbogbo nítorí pé a wà láti jẹ́ kí ìgbé ayé rọrùn fún ọ. Royal Phone, ìmọ̀lára ojúlówó ìgbádùn láti ọdún 1980.
7: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, abeg go see your doctor or physician.

0: Because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Tonight now my night, I go clear the table.
2: Red,
1: black,
2: red,
1: zero. I don't crack the code. No joke.
3: The only thing where you feel crack, now jokes.
1: They play.
3: Make we bet. Win big on Betano Casino. Enjoy more than 5,000 slots on Aviator and mega jackpots every day. Download the Betano app on Google Play or Apple Store or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
4: Sade, kí ló dé sí lálẹ́ ní Indomie ṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
5: Mo ń kọ́ àwọn àkókò Indomie ni jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
4: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
5: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomie sèmi náà jọ.
6: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
7: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò ń lò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ́ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Bí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
9: Akọ̀yàwó, gé ìyàwó ẹ mọ́ra.
8: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
9: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
8: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gbá ti ẹ nílé ìtajà tí súnmọ́ ẹ.
10: Flash FM 105.5.
11: Bẹ́ẹ̀ni o, ìpàdé-àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní Ṣebíọba International Power Line Station, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Gbọ̀wọ́pẹ́ bus stop ìpínlẹ̀ Ogun, pẹ̀lú ìfàmì oníròyìn ọ̀tún bàbá Ṣebíọba. Ó máa ní agbára sá. 24 hours marathon prayer. Ẹtí yáyá máa bọ̀ fún ti parí oṣù kejì July ọdún yìí. Kájọ gbàdúrà gbàrí sí ayọ̀ kankan. Kété tá a bá ti wọnú àdúrà látàfẹ́mọ́jú ọjọ́ Friday July 31st. Ó dàgbo mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì Sátidé ká tó parí. Ìrì 9.0 kò ní ẹ̀. Wákì ìrì mẹ́fún sẹ̀lẹ̀ orí rẹ̀. Ìrì owó, ìrì ìtura, ìrì ọmọ, ìrì sísàwọ̀ lóyìnbó, ìrì ọrọ̀, ìrì sọdínílá, ìrì ìgbéga, ìrì láti gbàgbé ìgbélùú, ìrì láti dé ipò tó fẹ́. Ó máa ní tẹsímọ́nì tó kọjá bẹ́ẹ̀. Ìfàmì olóyìn tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé oníkojúkò káàkiri àgbáyé. Ìsẹ́mínísà pọ̀sù Dr. Esebo Mustapha JP àti màmá Prọfẹ́tẹ́sì Lísì Mustapha bàbá àti màmá Ṣebí Ọba. Lólu gbàlejò tó bá lè wá ti parí oṣù keje yìí. Ìrì ìtura máa tẹ̀lé ẹ lórí lórúkọ Jésù.

0: jẹ́ gbàdúrà fún ẹ o ò ní rárẹ̀rá o ò ní wọkọ̀ jáàmù o ò ní fẹ̀jẹ̀wẹ̀ ọfà ò ní bọ̀ wọ́n lé ẹ̀wọ̀n ò ní báyìí wọ́n bá ọjà wa borí wọn wọ́n kọlu ẹ̀wọ̀n aṣubú tábà lépa rẹ àwọn gan ni ó tún ṣubú ogun ò ní borí ọ̀nà tó dí kó là ọwọ́ ọ̀tún ọlọ́run kò gbé ẹrú ọwọ́ ọ̀tún ọlọ́run kò sọ ọ́ di ńlá ìjàmbá àwọn èèyàn kò ní bà ọ́ lọ́sẹ̀ yìí ò ní ogun àkóbá wọn ò ní ogun àkóràn ò ní sọkọ wọn ò ní sí plẹ̀ wọn mo ló ní sọkọ wọn ò ní sí plẹ̀ wọn wọn ò ní kóbá wọn ẹ̀tọ́ tiẹ̀ wọ̀n ní gbàfẹ́ lómi wàárí wà kan rí wàárí wà kan ọlá fóònù ẹ bá dún olórí ló pè ọ́ fóònù ẹ bá ti dún aláàánú ló pè ọ́ mẹ́sẹ̀jì bá wọlé aláàtì ni a ó gbẹ̀tọ̀ rẹ fún ọ orí ẹ máa kàn kì wàá jẹ wàá yó wàá jẹ àjẹsẹ́kù ebi ò ní bá wọn pa ọ́ ọlọ́run ó ràn ọ́ lọ́wọ́ wọn náà rí ẹ̀bùn ọkọ̀ gbà wàá rí tilé gbà wàá rí fisa gbà ayò rẹ̀ á kú wàá kọrin ayò àṣẹmu bẹ́ẹ̀ kò lè yí padà tó o bá sí a programu yìí ohun tí mo wí ọlọ́run ṣe fún ọ bẹ́ẹ̀ àṣẹmu bẹ́ẹ̀ jésù olùwàwà mo kí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run jákèjádò àgbáyé gbogbo bí tábà ti gbọ́ mi àánú leléyìí o ti rá àánú gbà ẹ̀ẹ́dẹ̀ sí bí ọba orúkọ mi ò yí padà apostel àti wòlíì smo mustapha jp bàbá sí bí ọba láti ìjọ seed of christ golden church land of reality tí olùjọ á wà ní gbaremu ìdíobì airport area ní ìlú ìbàdàn ẹgbọ́ mi èmi máa ń sọ fún yín pé bọ́ ọba ti dé ọ̀rẹ́ méjì àgúgù sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ bẹ́ẹ̀ tó bá wájú ọjọ́ program owó pọ̀ kọ́ ọ̀fẹ́ ń bẹ̀ bíi wednesday agbára ṣe bí ọba tàbí yí ní ọjọ́ sunday lórúkọ jésù owó ra àánú gbà tí ọba gba ti alákíá wọlé ìwọ̀nsá dùn ní junction airport cross other side níbi junction gangan owó bọ́ kàdà ń bẹ̀ sọ pé ṣe bí ọba ló ń lọ lórúkọ jésù wà ra àánú gbà ẹ mọ́ gbàgbé pé mo ti ń fọn rere ẹ̀ tipẹ́tipẹ́ pé friday tó kẹ́yìn nínú oṣù la máa ń pàdé ní lófù àpẹ́ ẹ gbọ́ mi friday eléyìí kò ṣe é miss sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé kò ṣe é miss o
1: kò ṣe é miss
0: torí pé òróró ìṣẹ́gun tá a pèsè sílẹ̀ gbọ́ mi sà àánú wà ojú rere wà bẹ́ẹ̀ yà bá ń gbàdúrà àbùkù tó ń gbàdúrà ojú rere tógun bá ń jẹ àyàn ogun náà ni ó padà bá jẹ ìdí nìyí mo jòkó mo ronú pé ó nílò ká múra sí ọ̀rọ̀ rẹ ó nílò ìṣẹ́gun torí àwọn tó mọ̀ ọ́ ló ń ṣe ọ́ ọ̀gbọ́n lórí wa ní christian mart.

0: sókè wà rówó lọ́sẹ̀ ó máa rí owó wà ní owó lọ́wọ́ in the name of Jesus. Jáka Isaiah chapter 45 wà kàkà ẹsẹ̀ kejì óyá.
1: Èmi ò lọ síwájú rẹ̀.
0: I will go before thee.
1: Èmi ó sì sọ ibi wíwá wọn nìdí títọ́.
0: Ẹ mà káàlà kúrè bíà sọ pé Olúwa.
2: Olúwa.
0: Lọ síwájú mi.
2: Lọ síwájú mi.
0: Àwọn ọ̀nà tó wọ́.
2: Àwọn ọ̀nà tó wọ́.
0: Olúwa sọ di títọ́.
2: Olúwa sọ di títọ́.
0: Oya àdúrà.
2: Olúwa Jésù. Olúwa Jésù. Olúwa Jésù. Ẹ̀mí ni o.
0: Ọ̀sẹ̀ ìyá pé o. Mo láwọn àdúrà kan tá máa gbà lórí TikTok bàbá sí bí ọba one àti lórí bàbá sí bí ọba ìrìnwúrọ̀ lágbára ọlọ́run ó máa ní agbára sórí mix LR o lè má ẹ̀ tí ì jẹ́ wà ń bẹ̀ pàápàá ìjọba wà lókè òkun àbí ẹ̀jẹ̀ bá rí pé ibi tẹ́ ẹ wà kò sí ní nẹ́tíwọ́ọ̀kì ń bẹ̀ make sure kó lọ fọ́lọ̀ wa mix LR bàbá sí bí ọba 96.1 gbogbo àwọn program pátápátápátá o máa wà mbẹ máa wà church o máa gbọ gbogbo ẹ a fara balẹ bá ẹ sọrọ o dẹ neat so tó o bá ti follow mi lọ follow mi mbẹ tó o bá yọ bá ti ń ṣe lọ sórí update mi ní orí 08208888 tó bá níbẹ̀ wà bá mbẹ wọ́n kàn kílì kẹ a gbé ọ lọbẹ straight wà dẹ follow wa lórúkọ yìí o máa rà àdúgbà. Lórí YouTube bàbá sí bí ọba TV lórí Facebook apostle doctor SMO Mustapha JP bàbá sí bí ọba ẹnáwó sí bí sà wà á rí owó sẹ. Mo ní ọ̀sẹ̀ máa pé ọ ni. Mo lọ́sẹ̀ máa pé ọ ni. Ẹyin tẹ́ máa ń san ẹjọ́ Monday fóun yín dà mú fóònù ẹ wá. Ọlọ́run mi Ọlọ́run mi. Ìrànlọ́wọ́ àlá tí mo béèrè àwọn tí ẹ̀tọ́ wọn bẹ lọ́wọ́ wọn ti pẹ́tẹ́pẹ́ kọ́kọ́ tẹ̀ sí lórúkọ jésù wọn máa rántí ẹ lére. Mo ní wọn rántí ẹ. Tí ó gbàgbọ́ ni wọn máa rántí ẹ. Wọ́n á dẹ̀ fowó bá ọ ṣe. Wọ́n á fọlá bá ọ ṣe. Wọ́n á fowó bá ọ ṣe. Wọ́n á fọlá bá ọ ṣe. Wọ́n á dùn ọ nínú. In the name of Jesus. Màmá kan sọ pé ẹnìkan ń bẹ táwọn máa ń gbálẹ̀ fún ọmọ kòdísọ yẹn táwọn máa ń bá gbálẹ̀ tán ti gbàgbé àwọn àti ẹ̀rí nọ́mbà ẹ̀ mọ́ ó sọ rẹ náà ni máa sọ rẹ ọlọ́dẹ sí kí ni ó dẹ̀ rántí ó lọ kanlẹ̀ kọ́ ọkẹ́ nìyẹn olóore ẹ̀ ni wọ́n dẹ̀ fún ní àwọn ẹ̀bùn ẹ̀ kọ́ gbọ́ ẹ̀bùn yẹn mú ń bọ̀.
3: Praise the Lord. Orúkọ mi ni Pọ́sẹ̀ Olúṣọlá mo wá láti ìjọ Ọ̀tá Branch. Ṣé ẹ rí i tí bàbá bá ń pe owó pé kẹ́ ẹ jáde tẹ́ ẹ bá jáde ẹ ń ṣera yín ni o ẹ mọ̀ bínú o. Wọ́n pe owó ní prayer mẹ́ta tí wọ́n ní ká ṣe. Wọ́n pe owó mo ní owó lọ ní prayer lákọ̀ọ́kọ́ mi ìfilẹ̀ mo wá fi 200 ilẹ̀ mo kó tú ẹ mo kó owó yòókù lọlé mo gbowó lọ́wọ́ àtọ́nà mẹ́ mo bá kówó yòókù lọlé. Ṣé ẹ rí bí mo ṣe dé ṣọ́ọ̀bù wọ́n ní wọ́n ń jà níbi ṣọ́ọ̀bù mi mo bá ní ẹ jẹ́ bá wọn parí ẹ. Ṣé ẹ rí bí mo ṣe gbé báàgì yẹn kalẹ̀. Ṣé ẹ rí 1000 tí bàbá pè gangan àwọn báàgì tí wọ́n ń lọ dá ń lọ làjà 1000 yẹn ni wọ́n ẹnu báàgì ni ọlọ́run ló ní kí n ti kó owó gidi fún ẹnìkan bí mo yẹ kọ́kọ́ dé ṣọ́ọ̀bù 1000 yẹn ni wọ́n yọ. Mo bá sọ wípé mo bá pe gbogbo àwọn ẹlẹ́sọ́ọ̀bù pé ẹ wò wọ́n ní ká dáwó mo wá lọ dá 200. 1000 tí bàbá sọ wípé ká dá gangan mo ní ni wọ́n ti gbé lọ yìí. Àwọn oníjà fẹ́ fún mi padà torí wọ́n ti mọ̀ pé bọ́sẹ̀ burú wọ́n fẹ́ fún mi padà mo bá ní mi ò gbà á ó ní nǹkan tí ọlọ́run fi ṣe mo ní bàbá mi ní kí n dáwó mi ọ̀dá mo ní ẹ jẹ́ kán mọ́ mú lọ ẹ má wọrí ẹ má fún mi mọ́ ṣé rí tán bá ń pe owó ẹ jẹ́ ká mọ́ dáwó ṣé wá ní jọ́sí kejì tí a tún wá wá prayer bí mo ṣe ń sáré lọ fowó lẹ̀wájú nìyẹn. Èmi gbogbo owó tiẹ̀ ń jọ owó nù ke ni èmi lọ fi gún bàbá mi lọ́wọ́ pé ẹ gbà owó bàbá mi. Ṣé rí ìgbà tí mo ṣe yẹn nínú báàgì mi ni wọ́n ti ń pè mo fi ọlọ́run ìpè ìbúra nínú báàgì mi ni woman yẹn ti ń pè custom ni ó ti retire inú ṣọ́ọ̀bù mi ni kò sí tí ò kò fún mi tán kò sí tí woman yìí ò ní lé tán kò sí tí ò fún mi tán ó sanwó school ọmọ mi ó ṣe gbogbo ẹ̀. Ṣé wá rí lọ́tún lọ́sì ni mo fi ń gba owó emi oriru olorun iperi o iko iriju eledumare ni baba te nwo yi o bo ti mo si npo mi ti ide mo ti se life lowo fun baba mi mi ti ide ti ba de tan eru apa yen ba mi gbegbo ope
0: ah so ko oluwa
2: oluwa
0: ba nkale ko kan olore mi
2: ba npale ko olore mi
0: ko se mi na lore
2: o je mi na lore
0: in the name of Jesus
2: amen
0: so eyan gbegbe se bo ba ti gbegbe se wa ri owo olorun awon eyan gbegbe se won de ri yanu ni ojo aje bayi ojo monday ni en kan sore o sore tan aso na le do ni moto
4: o se oluwa oluwa ti ba ma sagbara yin dotun o badi mo ti leri mi na ti leri omo ojo yin ri asofe ni o o ko mi ni mi olohun mo ah daddy mo ti leri pe yin pe mi o pe se bi oba pe mi lati 2020 lore mi kan ti introduce mi se se bi oba ati gba yin laye mi ti ni tumo ah daddy mo leri o last month ten kan pe iriro pe 9 years pe ka san re maje mu 9000 pe mi ti o ba ni 9000 ko san 1000 ka fi se didi 9 years oro na 9 years iriro daddy mo san re maje mu 1000 mo fi gba moto mo fi gba moto daddy mo ti leri o mo ti leri ti last year na mo wa si ma lufo ape lori admission na mo mi itolo ba se fun mi majeri ah oluwa mo jeri to po mo dupe olohun fun admission mo dupe ah daddy pe yin o ni doku pe yin atubo ma fohun si bi pe olohun baba lola se fun mi pe yin o ni doku pe yin atubo ma fohun si daddy o se o ni fo mo se so mi se e ni faya se so mi se o mo anointing daddy god bless you sir I really appreciate e se mo dupe o e se Olorun se bi oba mo dupe o
0: mo sure loruko Jesu nibi ti eto re ha mo oye ba
2: amen
0: so pe mo gba
2: o gba
0: famara ngba meta mo gba
2: mo gba
0: mo gba in the name of Jesus
2: amen
0: Olorun wa gbe to e fun e
2: amen
0: iri owura ni mo se igbo ngbo gbo ri owura ta ori re wu o ni oluwa ba so gbese mi na so gbese mi in te ba bere ba mi o mata o
5: Daddy, you know, she let you, you know, she let you from me, you are oh my joy, God, you know. So, I ring you nearby. Nobody on the man, go see, then you can saw the margin. So, I go ask you, Lord, with the angel, be sick on. It's the end of God. So,
0: In the name of Jesus.
2: Amen.
0: Ah, wara aduga.
2: Amen.
0: Wa de se bi oba.
2: Amen.
0: Jesus Oluwa wa.
2: Amen.
0: To ba wa lara awon to je pese. To ba ti san ore re. Bola o soro. Oluwa yo mi kuro nu ajigbese. Bibeli wi pe eyin o ma wi awon orile ede. Eyin ti yo si toro. Para po eniyan won ti ni fibera. Mo gba dua lọ́nà afọ jáde.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Gbogbo ẹ̀yẹ ọmọ ọlọ́run tẹ máa bless iṣẹ́ ìránṣẹ́ lónìí mi ìfẹ́ mọ iye tó sọ. Mo rán ìbùkún ọlọ́run àti àánú ẹ̀ ní ọ̀ní ọjọ́ ọmọdé wà á rí owó.
2: Amen.
0: Ó máa rán àánú gbà.
2: Amen.
0: Ó máa wí yàn.
2: Amen.
0: Ó ní tọrọ mọ.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Ayé ẹ̀ àdìde.
2: Amen.
0: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
0: Jésù olúwa wa.
2: Amen.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀ mọ́ gbàgbé pé à ń lọ Jerusalem. Ẹ kú múra. Jerusalem yìí kò ti announce ẹ̀. À á lọ Jerusalem. À á dẹ̀ lọ Jordan. Ọ̀nà méjèèjì la máa dé. Àwọn àdúrà tó ní agbára gbọ́mísà ìrìn àjò pẹ̀lú àpòstẹ́lì ọ̀yàtọ̀ ọlọ́run fẹ́ fi náwó agbára nú ayé ẹ̀ màmá rẹ̀ wà lé bàbá rẹ̀ wà lé dùn nínú gbogbo ẹ̀yìn ọ̀dọ́ múrajá lọ afẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ̀ àdìde. Múlájẹ̀ rẹ̀ àdìde. Múlájẹ̀ rẹ̀ àdìde. Ó máa ṣe bí ọba. Ó ṣe bí ọba. Ó ṣe bí ọba. Jésù olúwa wa. Ẹgbọ́n eléyìí mo ní announcement ó ṣe pàtàkì tó bá ti di àṣálẹ́ tá a fẹ́ gbàdúrà láago mẹ́jọ lórí social media wa mo gbàgbé pé mo gbọ́dọ̀ gbàdúrà àánú fún ọ. Mo ti gbàdúrà tẹ́lẹ̀ mo tún fẹ́ gbà àwọn prayer kan wà tí mo fẹ́ kí èmi àti ọ̀ká jọ fi gbàdúrà rántí kó ọ̀gẹ̀dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ àfẹ́ ọ̀rọ̀ sínú ẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ pé kí ló túmọ̀ ọ̀gẹ̀dẹ̀ tó bá débi àdúrà wà á mọ ọwọ́ wòlíì náà ti ń bà á fẹ́ fi bá ọlọ́run sọ̀rọ̀ àní ọ̀rọ̀ tó le yẹ ó gbọ́dọ̀ di ẹ̀rọ lórúkọ jésù gbogbo ìnira náà ayé ó máa parẹ́.
2: Amen.
0: Ìnira ayé ó parẹ́.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Mo kí gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí òní òní wedding anniversary ọjọ́ ayọ̀ ni òní mo wá pàṣẹ ayọ̀ mo pàṣẹ ẹ̀bùkún àánú àti ojú rere sínú ayé rẹ àti ìgbéyàwó rẹ. In the name of Jesus.
2: Amen.
0: Ilé rẹ ò ní dàrú.
2: Amen.
0: Wà á dẹ̀ sí bí ọba.
2: Amen.
0: Jésù olúwa wa.
2: Amen.
0: Ẹ jẹ́ kí àwọn celebrant ti orúkọ wà bí number one Adedeji Oluwaseun happy birthday to you. Kẹ́mi Oladimeji happy birthday to you.
6: Pastor Kéde Kílànkó Pastor Apẹ̀tẹ̀ happy birthday to you sir.
0: Dickiness Fúnmilayọ̀ Ológodúdú ọmọ Àbáṣebí Ọba happy birthday to you. Motorayọ̀ Majid happy birthday to you. Sola Fadeni happy birthday to you. Àti Olásùpọ̀ Deborah happy birthday to you. Mo gbàdúrà lórúkọ Jésù ó ra àánú gbà.
2: Amen.
0: Mo ní wàá ra àánú gbà.
2: Amen.
0: Mo ló máa ra àánú gbà.
2: Amen.
0: Wàá rí ògùn ẹlò.
2: Amen.
0: Wàá rí ògùn ẹlò.
2: Amen.
0: Fún àkáǹtì nọmbà ìsílẹ̀ 30 32 67 02 85 gbọ́dọ̀ kan sí 30 32 67 02 85 Mustapha Solomon Moses òní ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù ó máa ra àánú gbà.
2: Amen.
0: Mo ní wàá ra àánú gbà.
2: Amen.
0: Wàá dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
0: Mo bless àpẹẹrẹ bàbá ẹ mo rí bọnú gbọ́ ẹ̀jẹ̀ Jésù mo tè ká mi bọnú òróró tó máa fi àná ìta ara ẹ lórúkọ Jésù ọ̀sẹ̀ máa pé ọ.
2: Amen.
0: Wàá ra àánú gbà.
2: Amen.
0: Wàá dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
0: Jésù olúwa wa.
2: Amen.
0: A pàdé ní àṣálẹ́ láago mẹ́jọ lórúkọ Jésù ó máa ra àánú gbà.
2: Amen.
0: Má gbàgbé ọjọ́ Friday gbogbo kíbi tó bá wà negotiate ara ẹ kó o mẹ́sọ̀ pé a jọ pàdé nínú fún àpẹ sọ fẹ́rẹ̀ pé pé má mi ṣe o.
2: Má mi ṣe o.
0: Ìyóò dẹ̀ dára fún ọ.
2: Amen.
0: Kọjú sẹ́nìkan fi dá lójú báyìí pé.

o ìpàdé àdúrà olóṣooṣù tó máa ń wáyé ní ṣebí ọba international power line city kilometer 54 ní kòsìbàdé expressway rúfù wà pé bus stop ìpínlẹ̀ ogun pẹ̀lú ìfàmì oróyìn ọ̀dún bàbá ṣebí ọba ó máa ní agbára sá 24 hours marathon prayer ètò yáyà máa bọ̀ fún tìparí oṣù kejì july ọdún yìí kájọ gbàdúrà gbàdé sí ayọ̀ kankan kété tá a bá ti wọnú àdúrà látàfẹ́mọ́jú ọjọ́ friday july 31st ó di aago mẹ́fà òwúrọ̀ kùtù ọjọ́ kejì sátidé ká tó parí ìrì 9.0 náà kò rí ẹ̀ wákì ìrì mẹ́fún sẹ́yìn orí rẹ̀ ìrì owó ìrì ìtura ìrì ọmọ ìrì fífàwọ̀ lóyìnbó ìrì ọrọ̀ ìrì sọdínílá ìrì ìgbéga ìrì láti gbàgbé ìgbélú ìrì láti dé ipò tó fẹ́ ó máa ní tẹsímúnì tó kọjá bẹ́ẹ̀ ìfàmì òróró yàn tó ń ṣiṣẹ́ àmì àtiṣe ìyanu nínú ayé onípojúpo káàkiri àgbáyé ìṣẹ́ mínísà pọ̀s dr esebo mustapha jb àti màmá prophetess louise mustapha bàbá àti màmá ṣebí ọba olùgbàlejò tó bá lè wá ti parí oṣù keje yìí ìrì ìtura máa ṣẹlẹ̀ lórí lórúkọ jésù

0: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹlẹmù live it 100 mtn
2: Since inception, almost 100% of Ashesi University students have found jobs, started businesses, or gone on to graduate school within 6 months of graduation. From Accra to Nairobi, London to New York, Ashesi graduates are noticed and are leading successful careers. If you dream of a rewarding life and career, an Ashesi education prepares you just for that. Learn more about applying to Ashesi at ashesi.edu.gh. Remember, admission is ongoing.

0: malaria show. No time to talk. I'm at terms of gen at Odogu. Only the best.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: What are mattresses really made for? For late night calls or calling it a night? For closing deals or just closing your eyes? For pillow fights or peaceful rest? We'll let you be the judge. At Royal Foam, we've crafted a mattress that does it all. Because we're made to do life with you. Royal Foam. The feeling of quality since 1980.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.

0: ìfẹ̀ méjì omi òun bọ lọ́mọ̀nà sórí ìdúkọ àti iyọ̀.
1: Kí ló ń pọ̀ pọ̀? Kí ló dé tí ètò ṣe kún gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru

0: bẹ́ẹ̀ni baba ẹlẹ́gbẹ́ kéré gbègbè kéré bẹ́ẹ̀ gbọ́ bá ń tokò wọlé bẹ́ẹ̀ bá àgbà ṣàpọ́n wọlé ẹ̀bá àgbà ayé tòrò kò síbi tẹ́ẹ̀gbà tẹ́ẹ̀gbà kásà ti pàdé ní agbára bí n fẹ́lẹ́lẹ̀ ni
1: bẹ́ẹ̀ni
0: torí mo kó baba ẹlẹ́gbẹ́ lánàá mo dẹ̀ ń ṣàlàyé fún baba ẹlẹ́gbẹ́ o pẹ́ẹ́ baba ẹlẹ́gbẹ́ bá ti ń bọ̀ láàárọ̀ yìí àpò gàrí bíi mẹ́wàá ó jẹ́ dandan iṣẹ́ ìlú kò gbọ́dọ̀ má ṣe.
1: Ṣé abẹ́ fi gàrí dí títì ni?
0: Àrè.
1: Àwọn kọ́ déédéé kòtò ìbẹ́ lójú ọ̀nà ṣá máa fi gàrí dí wọn.
0: Àwọn aráàlú ló máa pín gàrí fún.
1: Kò tí máa máa bèrè àpò kíní kan gàrí àpò kíní kan.
0: Àpò gàrí bíi mẹ́wàá.
1: Ó fẹ́ fi style mi bẹ̀rẹ̀ òwò. Ó fẹ́ fi style lọ́dọ̀ mi. Ó fẹ́ fi mi bẹ̀rẹ̀ òwò.
0: Ṣé ni mo tilẹ̀ gbàgbé kí iṣẹ́ ráìsì nìkan aráàlú nílò? Wọ́n nílò ráìsì. Bẹ́ẹ̀ni, wọ́n nílò ẹ̀wà. Wọ́n nílò sóyà. Bẹ́ẹ̀ni, ẹ̀wà sóyà wọ́n ní dẹ̀. Kí ni wọ́n tún nílò? Wọ́n nílò oṣù. Yé ẹ̀ náà fi gúnyán. Tàbí kàn sí àṣàrò.
1: Ọ̀pẹ̀lẹ̀ ò tí ẹ̀ níbalẹ̀ kó máa yan nǹkan ẹbọ. Babaláwo gbọ́ bá kò gbọ́ fa.
0: Ẹni tó ń gbọ́ bàlẹ́ gbà ní kí bàbàlẹ́ gbà pé. Aráàlú fẹ́ ganu sí.
1: Babaláwo gbọ́ bá kò gbọ́ fa. Dandan ni kí bá yan nǹkan.
0: Bàbàlẹ́ gbà aráàlú fẹ́ ganu sí ni o. Torí eléyìí tẹ́ gbé dé báyìí ní ìsinyìí ìyẹn ti bẹ̀rẹ̀ sí.

0: ni ko gbogbo awon mo goro eh awa di awa
1: eh kan na njo ni na le be le
0: so da
1: le so ra di mo ju adepo le be na di ba
0: mu like so den jara ni olodun lo yo okunrin
1: o be na
0: ni wo olodun lo la bere die bayi ni ah nta wi ko nta wi ko la
1: ba balu yen le ru be mi fu pe ah
0: ta ba la na di balu ti balu ba lo re koto abi ti nbe ni bi egbe balu o ku die kokan ori alaye ni
1: olorun
0: sa
1: abi lori iba ma yaju ni baba
0: fu fu ah oluwa mi ki lo se le o
1: ori yeye ni mogu
0: ta se lo
1: ori a endi balu
0: awon ni wa yele pe awon ti wa ja bole olorun ko sa ni wa ni be
1: ah
0: o da jare aki be pe ko oju me ko oju me si ko oju momo agbede oje owuro yin ni egbo ko si ewu legberun eko afaidun obe
1: afaidun obe
0: to be ba ti wa dun o tumo si pe ka ma se be kini ko ma lo be a ko awon we royan ojojumo ile wa pata o duro sori tabili wa kan ni omo lu abi ba meji ko ikan ni adani akoko ni bẹẹkan ni akọkọ ni tó ń gbòhùn ṣàtẹgùn láti àfẹfọfọ báláwú àdúgbò fẹlẹlẹ nílùú ìbàdàn láti ń gbóṣùbà káre fẹyìn olólùfẹ wa ẹjẹ pàdé ní àtàyèròjára ojúòpó facebook ẹ lọ ṣe àwárí ẹ ní ìtọ̀nà /fm105.5 ìbàdàn
1: ìbàdàn
0: ẹ like ẹ love ẹ share comment yín ẹtọ yín ni ẹjẹ kó máa gbéra ẹ máa bó wa pin mẹwàá mẹwàá ẹnì kọ̀ọ̀kan ni o ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí òun náà láwọn fi parí ẹ̀ ọ̀sẹ̀ tó kẹ́yìn rèé nínú oṣù keje gbogbo ń tá a lé láti bẹ̀rẹ̀ oṣù tọ́wọ́ ọwọ́ ò tó oṣù yóò tó tán lágbára lọ́wọ́ olúwa yóò tẹ nìkọ̀ọ̀kan wa lọ́wọ́
1: nínú
0: àti iná kan tó fi gbé nílẹ̀ báwọn ẹsì ìdílé ẹ̀mí mọ́kẹ́ fi parí ẹ̀
1: máa ti ní àmì fáyà báwọn mọ̀ pé ìwọ ti fi iná àti iná sí i àkàn wá irú ọ̀ṣọ́dọ̀ yín sì yọkàn ní eríwo ya.
0: àmì kan ní ọ̀ṣọ́ mi ó ti dé tán
1: ó ti dé tán
0: ó ti dé tán
1: àwọn bọ́ọ̀sì àwọn ní.
0: àgàjù tó ńlá ni aládé lájà lórúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbúra yé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà
1: bẹ́ẹ̀. tó wọ́n ní bàbá ló kéré lọ́mọ́ fi kéré o àti pé bàtàtà àjànàkú bá bímọ sílẹ̀ lóòjọ́ parí ẹ̀rẹ̀ kẹ́ẹ̀tẹ́ rí un yóò sì máa ju ti egbin ńlá lọ wọ́n níbi bá ṣe kú tó pa láìsàn ó náà ló fà á tá a fi ríṣẹ́ ìtìlọ́rùn babaláwo òwe àwàdà ni o kìnní ó kọ́rọ̀ ìjà sílẹ̀ ewúrẹ́ yọjú bàbá ńlá rẹ̀ jọ sí ajẹ́ dúró ni ẹ kó ojúmọ́ ẹ kó ọ̀yẹ̀ tó là pé
0: ń gbé dé ewúrẹ́ kẹ̀ tíyẹ̀ fẹ́ ra ẹ̀ lè mọ́
1: tó
0: babalẹ́gbà kẹ́ ẹ̀ tètè lọ máa bá sọ̀rọ̀ báyìí kẹ́ ẹ̀ lọ́ advice rẹ̀
1: àbíbó ẹ káàárọ̀ lónìí tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù agẹmọ
0: oṣù kejì
1: ọdún 2026 òun náà ni atúfinkira lóòrọ̀ tó ní ọjọ́ ajé ọ̀wẹ́rẹ́ ọmọ aṣẹ́gi lájẹ́ ìwòrè ọmọ làpólà ṣọ̀rọ̀ ogbègbè kan ló gorí ìrókò tí ń pa lájẹ́ tán ajé o kó máa wá wá wá o kó máa wá wá wálé o wọn ní ọgẹdẹ ẹran ọgẹdẹ báyìí ní ntajì ń jẹ yóò máa dẹ wá náà ni ẹyẹ wòrò ọgẹdẹ télépo fi ṣọbọ yóò máa rọ wá lọrùn gbẹdẹgbẹdẹ gẹgẹ bí ayaba ti fọwọ́ mi ti aṣọ rẹ gbẹdẹgbẹdẹ ní tòdòrè kókò gbẹdẹgbẹdẹ ní rọ kókò lágbàlá ọlọ́run wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùn sí lórúkọ mi elifan solorin re ọkàn ṣoṣo àjànàkú tẹ́gbà àgbòjì ẹ̀fọ̀n papọ̀ jọ g square alco sky gíran global radio king of scoro continental and intercontinental ẹ káàbọ̀ sí washington ib ilé funfun báláwo alágbàlá òkín fẹ́lẹ̀ lẹ́
0: ọdún abisọọbù apẹni ẹnìkan ò gbọdọ dáṣà wípé àtiwá ń pẹṣẹ o ká gbé yín débẹ kẹ ẹ mọ bí ọrọ dé dúró èmi ò lọ sákàtà ilé ìgbìmọ asòfin àgbà ilẹ nàìjíríà lẹyìn tí a ń ṣe lálàyé wípé gbogbo ẹ pátá òun náà ni ò ṣe lẹyìn ìjíròrò tó ní agbára àti pípẹ kẹlu ìdásílẹ iléeṣẹ ọlọpàá lórílẹèdè nàìjíríà kí ni àwọn àbá ètí ọbọ ọlù kí ni ìjíròrò wọn látàrí ìdásílẹ iléeṣẹ ọlọpàá kí ni wọn ṣe bẹẹ tí wọn fẹnu kò lé lórí ojú ìwé àkọ́kọ́ ọ̀ṣáré wọlé ni o a lọ pẹ̀lẹ́ ara ẹ̀ sójú ìwé ìkẹrin ìwé ìròyìn the nation.
1: tọ́ ẹ jẹ́ tọ́ wò bóyá bá a bá tọ́ ó ṣeé ṣe ká máa ní àwọn ìròyìn kan bíbá ẹlápọ̀dọ̀ tèmi ń bí o daily post náà ló gbé jáde lóòrọ̀ tòní Tinubu ti so sora kide ku rujugbu isadi
0: ajeo
1: ati be ni tinu si gbogbo orilede Nigeria ta lo soro yi Peter Obi lo so Obi kerereke where daily post lo si gbero ina
0: oda alapado temi eje ka lo sagbo ti egbe osuru APC won ni akede ayanya baye awon gomina akoko nipele toyo nbi lagbo ti egbe osuru ti APC won ni eje maye pe ti amo dije sipo gomina fun egbe osuru ohun nipele Oyo Sarafadin won ni koda awon mudanadi ati awon 25 mi and 25 others number 1 ni oro yen lo se to lati de duro galadima nko abubakar nko kilo ni se pelu adamowa bauchi awo lo wa nbe amzati yayi apabo lawo na se be ti won gba wole sugbon ni abe isale ohun ta ba ni ka wo toro bi ona lan toro labe kuta
1: woni
0: aje ngbo ayo obirin akoko lo ile de Nigeria ti salaye pe ejo na azao na eko jade na e ka eto lera ni orile de Nigeria
1: okay.
0: Oni lu awon ati leyin owo na e ti o le je ko duro ko le fegbe kegbe pelu ilana eto ilera eto wa lawon orilede agbaye ojuwe ikini lati ri apada to lo ojuwe ikarun olohun oba ngbo olare re waju odojuwe iketa de ni ogoji agboye be se ti gboyin laaro oni
1: alade laade la bala nja o papa pani daily post gbero yin eleyi jade atiku lo wa so oro yi pero oro ti agbara ina oba ni o oni aseyinwo aseyinbo oro tinubu ti pada ji afojusun ti mo ni fun eka eto agbara ina oba lorilede Nigeria oni in ti mo ni gaga bi ipiya mo pe bi n ba di are n ta sere fun agbara ina oba oni tinubu ti pada ji o iyen ni pe nigba ti baba nko tinubu wa se bayen in the number 1
0: ajengo baba legba
1: copy
0: baba legba e mo leyin taju re ti mo mi ni gbe la abi bere daniel
1: abi ibere pesi je ni
0: abi ke olohun gbo erin la wa rin
1: ami o ja
0: ani roru ekun
1: e na e mo jiso ni se wo mo kilo de ojo wa lorun ajo ma je wa nbe mbodi iboji ajina seyin wa nje wa jigbon ni ko da o
0: ni ba ye je pe be yin se ronu re ni gba na eledura tun wa ko soka ya ta wa na be ka tun se ru enko
1: abi se ba jo wa lorilede yin ni
0: ajo mo tin sele yin
1: ati jo mo tin sele ni
0: oju wa to be o to le o to ko
1: agbo ile mi si la lo
0: okay now
1: let's go
0: o da je ka lo sori oro to ni se pelu banki agba ni orilede Nigeria won ni aje ngbo eje mo yi pe owo owo owo ape kanu ko owo won ni awon ilana owo le lori owo yaun olohun o ba ngbo ilana da merin de ni ogbon o le marun ru e o na ni owo ileun yo mo fi gore ilana owo ya je kini to fa won ni nkan to sele ni pe eyin na mo pe owon gogogogo tin ba gbogbo aye firaun o se be ogbenu wale die nbo wa ni oro deduro nbo ni awon alokale ati akajopo re lo ma deduro nbo ati abaje ani poporo yin ko agbo yebe se ti gboyin o
1: o gbebe o dun be la ko le royin eleyi ojare punch lo si gbe nibi ti won ni awon mo gan fe kan ni won ma yawo ọfíìsì àjọ ti INEC o tó jẹ àjọ olómìnira fẹtọ ìdìbò lẹ Nàìjíríà wọn ní ǹjẹ mo gbogbo àwọn káàdì ìdìbò pvc yẹn tó jẹ ti alálòpẹ wọn ní wọn kó lọ wọn kó ẹgbẹlẹgbẹ káàdì lọ nítorí tí kò lóǹkà ẹgbẹlẹgbẹ káàdì ni wọn ní wọn jí kó ní ọfíìsì àjọ elétò ìdìbò lẹ Nàìjíríà tá a mọ̀ sí INEC ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn punch ló gbé jáde o.
0: ó dá ìjẹ́ ká tó wò ó wá ọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n ní òṣìṣẹ́ ológun kan ẹni tí a ti fọ́kọ ẹ̀ léde tẹ́lẹ̀ pé ẹjọ́ o à ń wá wọn o bẹ́ẹ̀ bá bá wa rí i ẹjẹ́ kọ́wọ́ ṣèkún òfin orílẹ̀-èdè nàìjíríà kó dẹ́yìn ẹ̀ wọ́n ní ajé ń gbọ́ ọwọ́ tó ṣekún ni ìjẹ́ ń bo lalaye gbéra lọ wọn lọmọ sa aṣọ ti sá kúrò ní nàìjíríà
1: ta wa ni
0: ó di wọ nílẹ̀ sí kamẹ wàláì àwọn èèyàn kòrò ẹ wọn fẹsùn kàn wọn ẹsùn wọn ni wọn fi kàn wọn nígbà náà lọhùnún àwọn aṣọ ológun táwọn ọkọ ẹgbẹ súnmọmí tí ẹ ń kó rọra ẹ ń bo wọn ti rí ta ni wọn lájọ báwo làṣọ ṣe ń dọwọ wọn tí bàtà náà tún débẹ wọn gbọ ẹfìlà tó dúró lẹgẹrẹgẹ ẹ ń gbà tá a bá dé àárín gbogbo ròyìn ṣùgbọn abala ìkejì ọrọ náà ló ń gbé àlọ sọdọ sí dangote wọn ni ọrọ ti bọta o láti àkàtà ẹbọ ìfọpo rọbì ti dangote lẹyìn tó ń ṣe àlàyé wípé ẹdẹkùn ẹ jọwọ jàre ọ yẹ kó rí bẹẹ kò yẹ kó rí bẹẹ ẹ gbé ẹbí yẹn bẹẹ bá ti dì tán báyìí ẹ ṣòṣù ká rẹ porobiti porobiti porobiti porobiti àwọn wo ni wọn gbélé lórí o àwọn alágbàtà lẹ́ọ̀rà gbélé lórí bẹẹ bá gbélé wọn lórí ǹjẹ́ kí ni sábàbí ó ní àwọn ìlànà kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó lásán bọ́gì nígbà tá a bá dé àárín gbogbo ròyìn kọ́ ìwé ìròyìn the punch ló jẹ́ ká rí gbọ́ a gbọ́ yẹ́bẹ́ sí ti gbọ̀ yín láàárọ̀ òní.
1: ó dá abala kejì ìròyìn tèmi náà mú àkọlé ẹ̀yẹn ló ń kà sóde lórí ti ìkọlù tí wọ́n ṣe sí ọ́fíìsì àjọ inec ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ni ẹni tí í ṣe adarí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ni tó sì tún jẹ́ ó ké sí àwọn tó jẹ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ lápá ti ẹgbẹ́ òṣèlú apc ọjàre wọn ni àwọn eléyìí náà wọn ni wọ́n ń pè fún ìwádìí tó péye o ẹ ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí nítorí wípé bí ò bá nídìí ẹ̀ṣẹ́ tẹ́ rí yẹn kì í dédé ṣe ó níbi ọ̀rọ̀ ti ń bọ̀ kí àwọn kan tó ní àǹfààní àti wọ ibìkan kí wọ́n sì kó àwọn nǹkan tó ṣe pàtàkì fún ìdìbò ń bẹ̀ ẹ jẹ́ ká jọ bíra wa léèrè ó ní bó ṣe jẹ́ ṣùgbọ́n bó ti àmọ́ wo àkọlé ìròyìn kan bí yìí punch náà ló gbé jáde lóòrọ̀ tòní o ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ wuyewuye bóyá wọ́n fẹ́ dàrò yí ọ̀tẹ̀ ni kò sí èèyàn tó tí ì lè sọ wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ wípé ọbásanjọ́ wọ́n ní bàbá náà ní ipa tó kó nínú tíkẹ́ẹ̀tì tí ó so òbí àti kwankwa so pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti ndc tí wọ́n wà báyìí wọ́n ní lórí ọ̀rọ̀ yí o awuyewuye náà ó ti wá gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ gan-an ó ti di ti ó diran tó láàrin ìgboro ṣé bẹ́ẹ̀ lórí ṣé bẹ́ẹ̀ kọ́ lórí ní ìdájí náà mo rí fídíò kan lóòótọ́ àwọn ẹnu mi kẹ́ẹ̀ ti gbọ́
0: pé
1: a kì í ra odi dẹ́rẹ́ sílẹ̀ nítorí pípa jẹ́ o nítorí òfófó ni
0: òfófó yìí ni
1: ẹ jẹ́ rojú ọjà kárẹ̀ ìpolówó ọjà làgúnmọ̀ o ìpolówó àgúnmọ̀
0: gbèsè àjọ sẹ́ràbù lóṣò lórí ọ̀rọ̀ yẹn ni bẹ́ẹ̀ mọ̀ gbìyànjú lọ ilé ẹjọ́
1: tọ́
0: ẹ wá ṣàlàyé tírílíọ̀nù mọ́kànlá lè rúgba rú ẹ̀ ìjẹba ń bó owó too much money ni ọ yà ó dà bàbá lẹ́gbà epo dẹ̀ ti wà báyìí gbogbo rẹ̀ ti dúró
1: oní
0: àbí oní pépépé
1: ẹjọ́
0: oní pépépé
1: ẹjọ́

ẹ̀rùn yà yọ̀ dẹ́ o. Olúwadé wellness and healing center. N pé gbogbo ẹ̀nà síbi àyẹ̀wò ọ̀fẹ́. Látòrí dé ọmọ ẹsẹ̀. Pẹ̀lú àwọn oníṣẹ́ àyẹ̀wò ìgbàlódé. Látọjọ́ Monday sí Saturday ọ̀sẹ̀ yìí ni o. Ìlera ni ogún ọ̀rọ̀ rẹ wá mọ̀wúrà rẹ níran. Irúfẹ́ kùdìẹ̀kudiẹ yòówù tó bá ń bá ọ fẹ́ra alágbó ara. Látòrí dé ìkanú ẹsẹ̀. Tètè tara ṣàṣà kó máa bọ̀ níbi ètò àyẹ̀wò ọ̀fẹ́ yìí. Ọjọ́ Monday sọjọ́ Saturday yìí ni o. Kò wá jẹ àǹfààní ẹ̀dínwó lórí gbogbo natural medicine tó bá rà. Pẹ̀lú àwọn supplement lóríṣiríṣi. Office wa tó wà ní number 31 Express Building.

0: With Golden Penny Noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny Noodles for that irresistible taste. Golden Penny Noodles, now available in stores near you.
1: Ma fọwọ́ lẹ́rọ̀gbà fi sùn láti fògùn ayé rẹ̀ ta fàlà. Kírí àjò ogójì ọjọ́ bàbá wa dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wa ń fàdúrà kan kò kó sí lọ́gẹ́.
2: Ajọ́bajẹ́ lójú rẹ̀, ayé mi lè olúwa.
1: Bẹ́ẹ̀bọ̀ wá yẹn pín ẹ̀rín tó ń tayọ aláìní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Monday. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjì láàbọ̀ ọ̀sán. Nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagán Kújí Àrò Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rọ̀ ènìyàn tí fagbára àdúrà bèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbọ̀ lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá képo olúwa bí ìtàtijọ́ ká lè bá lẹ́rìí aláìlẹ̀. Ẹgbẹ́ magbàgbé pa aago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà ń bẹ̀rẹ̀ títí dago méjìlá àbọ̀ sọ́ nínú ìjọ Celestial Church of Christ.

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbùdánwò àti lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbà ńlá ayé ó yá àkókò ọ̀hún tó ẹ̀tọ́ yín lèyí torí pé kì í ṣe àtẹ́nù ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /fm105.5 ìbàdàn bẹ́ẹ̀ ni kẹ́ like ẹ love ẹ bá ní share comment yín ẹ̀tọ́ yín nìyẹn ẹ jẹ́ kó máa dé àrọ́wọ́tọ́ tiwa wàyọ́dà ẹ̀jẹ̀ ká lọ sórí tábìlì ilé ìgbìmọ̀ ti asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ kan tí wọ́n pè kẹ́lù nípa ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí wọ́n ní ẹjẹ́ mọ̀ pé ìjíròrò wáyé o léètọ́ sì jẹ́ wípé tìkéré àwọn asòfin àgbà ní orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ṣe àlàyé wípé ó ti dójú àgbà gadè báyìí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ jákèjádò ilẹ̀ nàìjíríà yóò jẹ́ ọ̀nà kan pàtó láti bọ́ kúrò lọ́wọ́ àwọn ìpèníjà tó ṣe bẹ́ẹ̀ tó ń kó ètò ààbò ilẹ̀ yìí nípa pamọ́ra wọn ni èrò ọ̀hún náà ló ṣe pẹ̀kí-n-pẹ̀kí nítorí pé ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà àti ilé ìgbìmọ̀ ti asojúṣòfin wọn ni kálukú wọn o náà ni wọn ṣe àlàyé wípé níbi ọ̀rọ̀ dé dúró báyìí ẹ jọ̀wọ́ jáde ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ ọjọ́ ọ̀nà kan gbòógì o léyìí tó sì jẹ́ pé àwọn ṣe tán láti ṣe àbúwọ́lù rẹ̀ ìjẹun bu ọ̀rọ̀ òde dúró wọn ni ọwọ́ à ń bèrè wípé ẹ dákun ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àwọn gómìnà àwọn alága ìjọba ìbílẹ̀ tó ń ti kéré ti kèrè àwọn ìgbìmọ̀ tọrọ ọ̀hún kàn láti rẹ̀ dájú pé wọ́n ṣe àgbéyẹ̀wò bẹ́ẹ̀ ni àwọn náà kọ́ ipa ọ̀hún pẹ̀lú ìlànà ti ìwádìí ọ̀kẹ́niwin nínú gbólóhùn ilé ìgbìmọ̀ ti asojúṣòfin nígbà táwọn ó ṣe àlàyé ọ̀rọ̀ tiẹ̀ ó ní bẹ́ẹ̀ ni àwa náà ti yẹ̀ wò bẹ́ẹ̀ ni kódà agbá ní gègé àjọ ló ń tẹ wọ́n ní ṣùgbọ́n ṣá o àbúwọ́lù tá à ń sọ nípa rẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú àwọn tí ó bá nípa àtìpín nípa ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà níjọba ìpínlẹ̀ gbogbo wọ́n gbọ́dọ̀ jí ọmọlúàbí àwọn alájẹbánura wọn ò gbọ́dọ̀ sí níbẹ̀ o àwọn awùwẹ̀ àbàjẹ́gbayì láwùjọ wọn ò gbọ́dọ̀ sí níbẹ̀ àwọn ọ̀daràn wọn ò gbọ́dọ̀ sí níbẹ̀ nítorí náà ẹ gbọ́dọ̀ wo àwọn tínúkonú tíkùn tó kokùn láti rí dájú pé irúfẹ́ wọn òun náà ni wọ́n nípa àtìpín nípa ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ ní nàìjíríà nígbà tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún wọ́n wá gbé wò wọ́n yẹ̀ wò fínífíní bí bá a bá lọ sílé ìgbìmọ̀ ti asòfin àgbà tá a padà sílé ìgbìmọ̀ ti asojúṣòfin wọ́n ní ẹ̀ rí pé ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn náà ní ìgbìmọ̀ etí ilé tó gbé kalẹ̀ ilé ìgbìmọ̀ ti asojúṣòfin wọ́n ní àwọn náà wọ́n ní àwọn ìgbìmọ̀ ètò náà gbé kalẹ̀ pé ẹ wò ẹ kóra pọ̀ ẹ jíròrò nípa ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá láwọn ìjọba ìpínlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ilé ìgbìmọ̀ asojúṣòfin ọ̀rọ̀ ọ̀hún ó mú yẹ sí bọ̀ ẹ̀yin náà lọ rèé wò kẹ́ ẹ lè kà sọ́wọ́ iwájú ojú ìwé ìkẹrin ìwé ìròyìn the nation.
1: ọ̀dà ìwé ìròyìn daily post rèé apá ibẹ̀ ni mo wà lọ́dọ̀ tèmi ń bí ó di tààrà báhùn ó dọ̀dọ̀ peter obi olùdáfùtòló láti díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú nigeria democratic congress ndc fún ti ètò ìdìbò gbogbogbò lọ́dún 2020

0: pe e kaabo pada sekani si omoluabi se fote doro yin se be won te so wa iwaju eyin ololufe ti wa e duro pa soju opo nitori wipe ba se nda baye bi ogbon bi ara alaida
1: alaida
0: oda yin ti wa ni atai rijara ni agbaye ojopo Facebook agbosuba kare fun yin Johnson Dinobo Ogun se itan ni Isola correct Ajibola Olarin waju jeli lat Olajumoke ale ajaji won adekunle adupe ni owo yin Johnson Dinobo Ogun se itan e ma foje Peter adupe aron ni yaya adupe ni owo yin Beatrice Mba adupe ni owo ko wa yin o e ma bo wa se ni mewa mewa Matthew Cash Akinade Abraham Adetunji Olumo ewa ote adupe lowo kaluku yin e ku jo meji jo meta gbogbo awon eyan wa nko adupe ife ile ti e fiyan wa layo e je o ma lo be e ma bo wa pin mewa mewa eni kokan ni wa yoda e je ke mi oda pada sori oro kan o to jade gege bi ate jade lati akata ile ise omo ogun ori ile ni awujo wa ni orile de Nigeria le to je wi pe won ti se lalaye baye pa kede re o be ba ri eh anilo lati mu wa lowo sekun ni won ni se beyin na mo wi pe won kede oruko re pe osise ologun ni o sugbon sa o na ni ranso ologun omo ba so ologun se ndi arowo to awon iko agbesumo mi ati awon odaran mi njoda afegbo bawo gan ni akara se tu epo nigba ti le se omo ogun le yote waju nu atotonu re won ni be ni awon odaran ke le towo se ko fi orilede Nigeria to awon na sise iwadi awon le to si je pe asiri ohun tu o te alaye ye o na lo se be o gba bode fun le se omo ogun orilede Nigeria won ni e mo pa kede eya nya o be dakun tori Olorun be ba ri e tete tawa lolobo e je ka fi sekun ofin e je ka fi gbe won le e je nbu oro de duro won ni o mo topase alaye aso ti japa eh o ti gbera tan o ti di wo babo baba en sa lo tetete nu je nbo ni won sa lo ah baba legba won ni babo baba oniyan oloniyan won gbera tan ni o won fe ku orilede Nigeria ije nbo o le wa lo yen gangan won ni asala ni sa asala fun emi re
1: lo
0: si orilede ti Cameroon
1: na mo gba sala ni
0: won ku tan yanyan abe ri nkan bayi bi ah ni ma mo pelu atejade hun eni to nje adari fun eka authority oro to ni se pelu iroyin gbogbo lakata ile ise omo ogun ti orilede yi nigbati o kede ayaya fawon oniroyin o ni eri bayi bi adupe lo Olorun owo aseku ofin to alaye o ebe igbagbe akede oko re yanya e gbo pe an wa o an wa o ojo keje nu osu keje odun ta wa ni oni kete ta won polongo etan pe awon eso ti a fi kan re aso ologun ba to ologun ni filo ologun ni o na ni nko di arowo to awon iko agbesumo mi ati awon odaran kan Nigeria ijambu oro de duro bayi won ni ah nbo nbe won bi ku awo aseku ofin re le ba ni ko ba eh nje da ko kene ka ma reti leyin eyin won
1: la
0: atajade o tun gbagboro aye kan na ni ko le sale egberun samu re ni
1: ko
0: to samu Nigeria lowo e ri ba e bi pe ba ti han wu wa yin e mo ranti ola
1: to ada lodo temi nbi mo wo iroyin kan bi ba eni bi ti igbakeji are orilede Nigeria tele ri to na tun aje oludije dupo are labe asia egbe oselu African Democratic Congress ADC Atiku Abubakar lo ti soro wipe nje mo wipe are Bola Tinubu o ti pada se amulo igbelewon eto kan ti o ni gege bi ipiyamo eyi ti o mu idagbasoke ba eka agbara ina oba olodun kokanlelogun ti ohun ti ya soto to ohun nile gege bi eto ati ona abayoni ti o fi je pe a fi koju ipenija ele ti n feju eru jeje toto mo ina oba nle Nigeria agbenuso Atiku Frank Shaibu won na lo sise loju egun oro yi ni o nibi ifilode kan ni ojo Aiku Sunday tana Atiku soro oni je mo pe aseyinwo aseyinbo pataki oro naa ni pe labe isakoso are Tinubu yi o oni won ma ti pada gba ipiamo eto kan to n laale eyi ti o ma je ojupona naa ti o to wa sona de bi a o se yanju wahala eyi ti o ba agbara ina oba tí òun sì ti ní ní àfojúsùn rẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tó ti lé ní ogún ọdún gẹ́gẹ́ bó ti wí ó ní ìṣàkóso ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ agbára ẹni ọba lásìkò tá a wà yìí ìyún joseph tẹgbẹ wọn ni òun náà ni ọ gbà bẹ́ẹ̀ o nínú ọ̀rọ̀ tí ọ wáyé wípé orílẹ̀-èdè nàìjíríà bí nǹkan ṣe ń lọ báyìí àkànlè máa dára dé àwọn nǹkan kan mọ́ ó tó àsìkò kí agbára ẹni ọba tẹ́ ẹ rí yẹn kí kálukú náà ó ní agbára àti lo agbára ẹni ọba láwọn ìpínlẹ̀ gbogbo bẹ́ẹ̀ ó ní gbogbo èrò rí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ogún ọdún sẹ́yìn ni àwọn ti ní lọ́kàn ogún ọdún sẹ́yìn èrò rí ti wà àṣírí ìlú kàbíyèsí olódùn mẹ́rin
0: kàbíyèsí
1: tó àtìkú sọ̀rọ̀ o wọ́n ní lásìkò ìgbà tí àwọn ń bẹ ní agbára tágbára ń bẹ lọ́wọ́ àwọn tí òun sì wà gẹ́gẹ́ bí igbákejì ààrẹ ńgbà náà wọ́n ní òun máa ń rọ ààrẹ olóyè olùṣègùn ọbásanjọ́ wípé ẹ jẹ́ ká fún agbára yìí ká kó jẹ́ pé tolórí tẹlẹ̀mù náà ni yóò ní àǹfààní láti lè ṣàkóso bí agbára ẹni ọba ó ṣe máa di lílò lápò ọ̀dọ̀ wọn ó ní èyí ṣe pàtàkì púpọ̀ kódà gan-an pẹ̀lú tó fi dórí bóyá èyí tá a máa fi omi lò ní àbí èyí tá a máa fi afẹ́fẹ́ gáàsì tá a máa fi darí ni tí wọ́n sì ní oore ọ̀fẹ́ àti lè lo orísun ibi tí agbára náà bá ti ń wá láwọn ìpínlẹ̀ gbogbo kí kálukú wọn máa ní agbára kí ni bẹ́ẹ̀ tí agbára inú ọba bá wà lábẹ́ ìṣàkóso gómìnà ní ìpínlẹ̀ rẹ̀ tó jẹ́ pé kò ní ṣẹ̀ṣẹ̀ máa dìgbà tá a bá ń retí kí àwọn kan látòkè tí wọ́n ṣẹ̀ máa pàṣẹ pé bẹ́ẹ̀ ṣe wá máa lò náà rèé ìtàkùn ẹ̀yìn bandere bandiri rẹ̀ ẹ̀yìn bandi àti bẹ́ẹ̀ lọ kò ní máa sí mọ́ wọn ni èyí jẹ́ èròǹgbà tòun àti ìpíyàmọ́ tí òun ti nílẹ̀ láti ogún ọdún ó lé òun náà ni ìṣàkóso tinubu ni wọn wá ń ṣàmúlò báyìí àmọ pé pàpà jẹ wọnú ìròyìn yìí tó ṣe pàtàkì wọn ni olùdíje dupò gómìnà tẹlẹ lábẹ àsíá ẹgbẹ òṣèlú ti labour lọdún 2023 ní ìpínlẹ ọyọ tó tún wá fìgbà kan jẹ igbákejì alága àti ìjọba ìbílẹ ẹgbẹdà lábẹ àsíá ẹgbẹ òṣèlú all progressives congress apc nígbà náà ọ̀nàrẹ́bù alhaji taofik tayo akínwálé wọn ni wàyí o ó ti padà kúrò nínú ẹgbẹ́ òṣèlú apc ó sì ti darapọ̀ mọ́ wọn mọ́ ìdílé ẹgbẹ́ òṣèlú allied people's movement tá a mọ̀ sí apm akínwálé sọ̀rọ̀ wípé ìpinnu ọ̀hún láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú apm oníkòsí méjì náà ju wípé ẹwù tí òun ní láti ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú ni tó dúró tí òun sì ní ìgbàgbọ́ wípé yóò túbọ̀ mú kí ìdàgbàsókè àwùjọ abánikalẹ̀ àti ìṣèjọba rere kó lè máa tẹ̀síwájú ó ní bẹ́ẹ̀ gbogbo ìwọ̀nyí fún ìfẹ́ àti àǹfààní gbogbo ará àti ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ní ṣe wọ́n ní gẹ́gẹ́ bí ó ti jẹ́ ọ̀kan lára ètò ìpinnu rẹ̀ wọ́n ní òun náà ni ọba ni tọ́ òun ṣetán láti dúró gbọ̀ngbọ̀n fún gómìnà ṣèyí mákindé lẹ́ni tí ó ti ní òun ó máa díje dupò ààrẹ bó bá di ọdún 2027 tí wọ́n ní ó sì sọ pé tọ́ òun náà fọwọ́ sí òǹtẹ̀ òun rèé tó fi lù í jìnnà wípé kì í bímbọ adékànbí tó jẹ́ olùdíje dupò gómìnà báyìí lábẹ́ àsíá àti ẹgbẹ́ òṣèlú apm yìí náà fi kó máa lo bẹ́ẹ̀ òun wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí ìfò fún ti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní ọdún 2027 ní ìpínlẹ̀ ọ̀yọ́ eléyìí ti a wà yìí náà wọn ni ó wá ké sí àwọn tó jẹ́ alátìlẹyìn ti ẹ̀ gangan àti àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo àwọn èèyàn pàtàkì pàtàkì wípé àsìkò tó ẹ̀ jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ kó lè jẹ́ pé ikán wa kó parapọ̀ kó mọlé bẹ́ẹ̀ kí èrún wọ́n parapọ̀ kí ó máa gìyàn lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí nítorí ọjọ́ iwájú òṣèlú àti ìṣèlú wa kó lè ba àrẹ́sẹ̀ rẹ dúró nípínlẹ̀ ọ̀yọ́ ní ìbámu sí èyí náà wọ́n ní ọ̀kan pàtàkì lára àwọn èèkàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú apc tó jẹ́ pé láti apá ìlà oòrùn àríwá àbàdàn náà ni àwọn ti wà o honorable olaidere woni na lo ti so wipe to mo mu ipago mi kuro ninu egbe oselu APC of Feregege Odilande ninu egbe oselu APM to won ti awon ogoro egbelegbe lati leyin re ti won jo kora jo wipe ti APM lo kan ti awon jo ma se yiya kuro lati ninu egbe oselu kan bo sinu egbe oselu mi yi papa julo bo sinu egbe oselu APM ona je isele otun kan ara oto ni ipinle Toyo le to si je ki nta npe ni egbe oselu ati isoselu ni ipinle Oyo ko je n to da yato papa julo ni afojusun ti odun 2027 ti eto idibo gbogbogbo ti o waye won ni gbogbo awon ti ma sele na leleyi o to je pe kaluko mo tu ago re mo lo re pago ti ibomi eni royin na te ti gbo ni ekunrere o bi pe oludije dupo gomina ri labi asia egbe oselu labor lodun 2023 honorable Alhaji Taufik Tayo Akinwale ti kuro nu egbe oselu APC o darapo mo ni egbe oselu APM o si ni ti makide ona ni ohun se lati dije dupo are be si ni gbagbagba lohun be leyin adekan bibi ifo lati dije dupo gomina labi asia egbe oselu APM yi kan na Boba di odun 2027.

0: ń bẹ̀rẹ̀ fún oníṣẹ́ aláìmọ̀pànìyẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lọ̀ ẹ̀kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀mọ́fìrì.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ

0: Hello, sorry, Tabili Ayare, orílẹ̀-èdè Nigeria, Senator Olúrẹ̀mí Tinubu. En to ti kese ti kere ti kere awon akọ́ṣẹ́mọṣẹ́ ẹlẹ́ka ètò ìlera. Wọ́n tẹ̀síwájú ọ̀ wípé bàbá ní ká máa wò wá. Ẹ jẹ́ àfojúsọ́nà láìpẹ́ àti láìní jìnà. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó tí ó tó bíi 70 níye. Òun náà ni wọ́n padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wọlé gẹ̀gẹ́ bẹ́ẹ̀ ni ohun kan tí ó gbé wọn padà wá ni pé láti lè sọ ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà di igi àlọ́yè. Nígbà tí aya rẹ̀ ń tàkòtò ọ̀rọ̀ ọ̀hún lópin ọ̀sẹ̀ tó rí kọjá lọ lásìkò tó ń gba ìfàmì ẹ̀yẹ dánilọ́lá eléyìí tó jẹ́ ti àgbáríjọpọ̀ àwọn ẹ̀ka ọ̀ tó ń sí ètò ìlera àti ìgbáyégbádùn adarí hùn láwùjọ wa ẹ̀yún láwọn orílẹ̀-èdè jákèjádò àgbà ńlá ayé wọ́n ní ẹjẹ́ mọ̀ pé gbogbo àjọyọ̀ ń pátá ó wáyé nílùú Abuja ọ̀ ẹni tó sì sojú fún aya rẹ̀ lẹ́yìn òun náà ni aya igbákejì ààrẹ ìyẹn Ajiya Nana Shettima nígbà tí ààrẹ ilẹ̀ Nàìjíríà ìyàwó wọn tẹ̀wájú pé bàbá ní ká wò wá a gbọ́dọ̀ wòran a gbọ́dọ̀ fọwọ́ lẹ́rọ́ ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà iná ti jó dé orí kókó báyìí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti wọ́n ṣiṣẹ́ ìyàwó nílẹ̀ òkèrè o àsìkò ọ̀hún tó kí wọ́n dá ọgbọ́n wọn jọ kí wọ́n dá ìmọ̀ wọn jọ láti rí dájú pé ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà ó di igi àlọ́yè.
1: Àlọ́yè ó dáa pápápá kí n kan sáré yan eléyìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Wọ́n ní àwọn kan tí wọ́n fura sí wípé wọ́n jẹ́ ọmọ gànfé bẹ́ẹ̀ sì pé ọlọ́mọ gànfé àbọ́mọ gànfé. Wọ́n ní òun náà ni wọ́n máa ya wọ wọ́ọ̀dù ibi tí wọ́n ń kó àwọn nǹkan ètò ìdìbò gbogbo lóríṣiríṣi pàápàá jùlọ káàdì ìdìbò alálòpẹ́ o. Ìyún ni Oyinlọlá DC School ti ń bẹ ní Òkúkù ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun. Wọ́n ní níbi tí àwọn òṣìṣẹ́ elétò àjọ INEC tí wọ́n ń bẹ ńbẹ̀ tí wọ́n ní àsìkò ìgbà tí wọ́n ń pin káàdì ìdìbò alálòpẹ́ tá a mọ̀ sí Permanent Voters Card tí àwọn tá à ń wí sì débẹ̀ àwọn kanranjọ́gbọ́n tí wọ́n sì gbé ọ̀pọ̀lọpọ̀ káàdì tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ káàdì lọ. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó wáyé ní ọjọ́ Àìkú Sunday. Wọ́n ní òun náà ni wọ́n sì ti fi da ètò gbogbo rú torí pé àwọn kan wá láti wá gba àwọn káàdì ètò ìdìbò alálòpẹ́ wọn ni ṣùgbọ́n ìgbà tí àwọn ọmọ kan mọ tí wọ́n débẹ̀ lójijì yìí wọ́n ní ó di kíkálukú máa ṣàkàbàkàbà kiri pé kójú ó má ribì ẹsẹ̀ tẹ́ rí yẹn lóògùn ẹ̀. Ọ̀kan lára àwọn olùgbé ní Òkúkù tí orúkọ rẹ̀ a máa jẹ́ Gbadébọ̀ ní sọ fún àwọn oníròyìn wípé àwọn ẹni bí ọ̀hún wọ́n wọlé o tó ti jẹ́ wípé tó ti ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ni wípé àwọn èèyàn kọ́kọ́ fura irú èèyàn tí wọ́n jẹ́ o kátóríyá tó fọ àfikẹ́ ọ̀tá àbọ́n nínú afẹ́fẹ́ ewo òrìṣà méjì ìdájọ́ ọkú mi méjì ìgbọ́jọ́ ọkú kẹ ni ó bá mú kíkọ́ lukó gba àsì ní gbọ́jọ́ ọkú àwọn ẹ̀sán kan ń bẹ tí mú ní gbọ́jọ́ ọkú èdùmàrè oníjọ́ kan wá bẹ́ẹ̀ náà ni àwọn ìwà ìṣe àti àkóbá kan mọ́ bẹ tí mú ní gbọ́jọ́ ọkú aláwọ̀ àbí mọ́jọ́ kan wá
0: o
1: máa ṣọ́ wa nílé máa ṣọ́ wa lóde máa ṣọ́ wa nírònà kọjá bí ó ti jẹ́ lórí ti púpọ̀ ẹyin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa bó bá dé láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ẹ pàdé queen of scorer olórí scorer fúnra rẹ̀ gan-an
0: nìyẹn
1: bẹ́ẹ̀ ni lórí ètò tá a pè ní

*1#, *347*1004*1#. Tabi www.cashier.ng www.cashier.ng. Òun náà lẹ́fìta ìyẹn láti jẹ lójú òpó ẹ̀ka àṣẹ láàárọ̀ ti tòní. Ẹ ń tọ́jú orí ẹ̀ bá wà dàbí ọdún 18 ẹjọ́ tó ọlẹ́ mọ́kànlú káàṣẹ ẹ̀ nítúlé kan dààmú ẹ̀ nínú ẹ̀gàmú ṣòro ọdún 18 sókè. Òun náà ẹ̀ ló lè kan lù káàṣẹ. Òkè ẹ jẹ́ lọ ní ìròyìn láàárọ̀ tòní àtẹ́lẹ̀ ìdárayá orí ọ̀dàn máa ti mú ìyẹn lóòrọ̀ tòní torí wípé ìdíje Commonwealth Ruth Young ó gba silver medal fórílẹ̀-èdè Nàìjíríà ní eré ìdárayá ìwọ̀n gbígbé yẹn weightlifting tí ìwọ̀n rẹ̀ tó kìlógíráàmù 48 kilogram lágbọ́n ti tàwọn obìnrin. Òun náà òun ló ti gbé Young tó yẹ pé personal best yẹ 75 kilogram. Òun náà ló ti ní nísà ilé ìta wà yìí ipò kejì. Òun náà ló ṣe nínú ìdíje Commonwealth eléyìí tó ń lọ lọ́wọ́ ní Glasgow lórílẹ̀-èdè Scotland tó dẹ̀ jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè India Mirabai Chanu òun náà ló gbé gold medal ló gbé ìyẹn lọlé. Anyways, pẹ̀lú bí Ruth Young yìí ó tún ṣe wá mú silver medal fórílẹ̀-èdè Nàìjíríà ó tún jẹ́ kó máa talẹ́nu fún Nàìjíríà lọ nínú ìdíje Commonwealth yẹn ní àkókò ilé ìta wà nínú láti bẹ̀ẹ̀ bí Nàìjíríà ṣe láwọn àkókò tó talẹ́nu fún wọn. Òun náà la tún rí àwọn èyí tó jẹ́ wípé kò fi gbogbo ara dùn mọ́ nínú ìdíje Commonwealth o torí wípé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fìdí rẹmi nínú eré ìdárayá 3x3 basketball ìyẹn fún ti tàwọn ọkùnrin orílẹ̀-èdè Scotland ló bá Nàìjíríà wáyà o àmì 21 sí àmì 16 21-16. Òun náà ni wọ́n fi na orílẹ̀-èdè Nàìjíríà eléyìí ló wá kọjá wípé orílẹ̀-èdè Nàìjíríà nínú ìfigagbága bíi mẹ́rin lè tí wọ́n ti gbá ìyẹn nínú ìdíje yìí wọ́n kọ́kọ́ kojú Cape Verde tó dẹ̀ jẹ́ wípé wọ́n fìyà jẹ wọ́n nínú ìfigagbága wọn àkọ́kọ́ ọkọ̀tọ̀wádìí wípé eléyìí kò tí mọ̀ ṣojú mímu ìyẹn fún wọn pẹ̀lú bó tún ṣe wá kú kó yẹ kó nù fìgbàgbàga mẹ́rin tó ti gba ìkan péré náà ti jáwé olúborí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wàá mọ̀ wò ó tí wọ́n ti ṣe yanjọ ìyẹn sí ìpele tó kàn bẹ́ẹ̀ nínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan David Akintola ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ti já dànù nínú eré ìdárayá ẹ̀ṣẹ́ kíkan ní ìpele ẹlẹ́ni 32 round of 32 ọmọ orílẹ̀-èdè Tanzania Yusuf Lukasi Chaglanwe òun náà ló jọ ọmọ mi ló jù ú ta ọwọ́ láwọn ṣàánú ẹni ni David Akintola tó dẹ̀ jẹ́ wípé Energy 100 abalọ́nù ìdíje Commonwealth wọ́n ti bá wáyà ó ti já dànù nínú ìdíje náà. Ìròyìn tó wá níṣe pẹ̀lú Commonwealth òun náà ni màá mú fún yín torí pé Team Nigeria àwọn eré ìdárayá wa ó ń bẹ lónìí tó dẹ́ pọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ látàgo mẹ́sàn-án àárọ̀ Edidi Ogun Mafia ó ti gbé ìwọ̀n láàárọ̀ tòní ìyẹn láago mẹ́sàn-án kò jọra mí ẹ̀yẹ mú bọ̀ ìyẹn lápá abẹ̀ yẹn o bẹ́ẹ̀ sì rèé Favour Ashe ní dédé aago mẹ́wàá kọjá àṣẹjú mẹ́wàá gẹ́gẹ́ bí mo ṣe sọ Favour Ashe ti sẹ́ eré ìdárayá orí ọ̀dọ̀ ọlọ́gọ́rùn-ún mítà táwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé ìṣẹ́jú àyá mẹ́wàá ó lé mẹ́wàá 10.10 seconds òun náà òun ni Favour Ashe òun ló sá fórílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé yóò rí ààyè ó fẹ́ jà láti mú ààyè ní ìpele tó kángun sí àṣekágbá ìyẹn semi final eré ìdárayá orí ọ̀dọ̀ ọlọ́gọ́rùn-ún mítà fún ti tàwọn ọkùnrin tún wá mọ gbọ́ Kanye Sola Ajayi tiẹ̀ òun ò láǹfààní láti sá 100 meter final ìyẹn lónìí ṣé tó bá tún wá di aago mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́rin gérégé ṣé eléyìí lè kéé ṣe pé African time tàbí Nigerian time kan wà o aago mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́rin yẹn gangan òun náà ni Nicholas Fakorede ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló máa sá heat 10 ìyẹn ní 100 meter ti tàwọn ọkùnrin bẹ́ẹ̀ tó bá di aago mọ́kànlá kọjá 20 ìṣẹ́jú Clinton Opute láàárọ̀ tòní eré ìdárayá odò wíwẹ̀ yẹn swimming tàwọn ọkùnrin 100 meter freestyle heat 5 òun lòun ó ti máa ṣe tiẹ̀ bẹ́ẹ̀ láago mọ́kànlá ó kọjá ìṣẹ́jú 23:00 ìyẹn 11:23 a.m. Clinton Obi Ebikang òun náà heat 100 meter freestyle fórílẹ̀-èdè Nàìjíríà heat 6 ni bẹ́ẹ̀ men swimming náà láṣì wá Abdul-Jabbar Adama rírede aago mọ́kànlá ó kọjá ìṣẹ́jú 23:00 11:28 a.m. bẹ́ẹ̀ tó wá tún wá di aago 12 ku 20 ìṣẹ́jú 11:40 a.m. Dorcas Okar eré ìdárayá swimming 50 meter breaststroke
ti ta won obirin hit fall won ti mo wedo be hammer pe mo ta ba so pe javelin short put hammer nkan kan be yen hammer throw o ma waye oye sade olatoye sade olatoye nse se mo karun yen lori eto da won si ago mo kan la po ogun iseju lohun na yo mo ju hammer iyen ma won hotel lori ninu diye commonwealth o ba ti wan di ago me ago kan o ku iseju meji din ni ogun iyen 1242 Miracle Ezechukwu yo wa lori odan fo lede Nigeria women athletics iyen hit 8 lohun ti mo sare be ona me didi women's weightlifting la go kan gerege losan oni be o ba di ago meta bo rafi atula wa omo ti wa nipinle oyo adise bi oyo la ri oye isegbe ba be nikan oye isegbe anybody nu dije commonwealth bo ba keep a di fa iwo lo mu o la mo jenu lo abi la la la la Rafi Atu la wa ere daraya weightlifting mo ti go gold medal alef Rafi Atu ni so call egbe kan yo mo gbe dede ago meta bo iyen losun ni pad one di ago meje koja iseju marun you carry a yearsy para athletics short put ohun no mo ju lago meje koja iseju marun be ere daraya wheelchair basketball 3x3 full B olede Nigeria ati India ago meje abo ni ale oni dede ago mejo adedapo padeji women's weightlifting ehun na ere daraya iwon gbigbe o ma lanfani lati waye bi team Nigeria ba won sedu won se ma lo feni ni ere ninu idije commonwealth ohun na ni mo ti kale iyen fun yin e de mo gbagbe e tin sare tun mu wa ba se wa lori akaba tabili si e je mu le pe bo gan Nigeria wa wa table bayi be wo lo lori nka ibi ta wa table FM e te ti e gbo isori ni oya akaba tabili je commonwealth lowo yi orilede Australia na wa ni ipo akoko gold medal 17 na ni bi 39 medals na ni lapapo England ipo keji gold medal 4 Scotland ipo keta gold medal 4 orilede Nigeria ati Canada to fi mo South Africa gold medal 3 na le to tun mo se ipo 4 orilede Nigeria wa lori akaba tabili je commonwealth e pariwo team Nigeria na ko ni baje okay e tin sari wale se ese kuku ijoba ibile akinyele ninu dije honorable olalekan Ahmed Adekunle football competition mo ra anugba 2027 ohun na na pe Akinyele constituency 2 ohun na o se tin lanfani lati wa yeye ijoba ibile akinyele keji ẹkùn kejì ẹni ìjọba ìbílẹ̀ akínyẹlé pẹ̀lẹ́ tó kàgùn sí àṣekágbá semi-final ó láǹfààní láti wáyé yẹn nírọ̀lẹ́ àná ata fc àti greatness kò sẹ́ni tó ríra wọn ta o yẹn nítakúta ọmọ ẹ̀rẹ́ lẹ́yìn òdòdó náà gbá ìyẹn fún àádọ́rùn-ún ìṣẹ́jú àkọ́kọ́ kò líwọ̀ mi gba penalty náà fi yanjú ẹ̀ greatness fc ó fi yé wọn pé ẹ bá àjàta kẹ ẹ dá rodo pọ̀ mọ́ ṣọ́ǹbọ̀ kẹ ẹ mú kulubusu pọ̀ mọ́ àtàgùn ẹ mọ́ bá wa ń bẹ̀ nítorí greatness làwọn

0: great again. Won fi ya je coach Adeni Ademola gege bo se nje ko di mimo. League agbo ojo ile de Nigeria, iyan Nigeria Professional Football League abi Nigeria Premier Football League. Eh o ohun na bo wa lara awon league. Jake jadu agbaye yen top 100 league. Jake jadu agbaye adupe e mo wa top 10 kiri abi top 50 ti o so nu. Boya kan ba mu league Nigeria kan ba gbe si top 50 feyin gan. Seyin gan le gba. Se le gba. Ewo ipo keji le ni 82nd position ohun na ni Nigeria ohun mo fi ni top 100 lawa lo di agbaye e moye league to wa kakiri agbaye o e moye league to wa kakiri agbaye o team Nigeria abi NPFL ni 82nd lawa wa number 82 la duro si lo di agbaye awa top 100 iwo lo mo na la lo duty mo si awon kan na si top 100 kire fe kan ball on fa. Anyways, lodi agbaye league to da julo league le gesi ni gaga bi pe lowo ohun gaga ma se gbe jade league olede Spain in Spanish La Liga tele Bundesliga ni ipo keta league le ta lo ipo kerin ngba ti French league on to won je ko ga kan e ti mo ko top 5 league lodi agbaye na nu ba se mo ka iyan ni gbogbo gba ni le adulawo Morocco's Botola Pro ohun na ni league to da julo ni le adulawo league olede Morocco ni ipo goji 40th position on de joko si lagbaye league olede Algeria Algeria league on 43rd position lo wa lo di agbaye ipo keji ni le adulawo league ile Egypt league olede Egypt 47th position lo joko si iyen lo di agbaye sugbon ni le adulawo ipo keta lo wa league olede South Africa ipo kerin lo wa ni le adulawo ipo keji le ni ogota 62nd lo joko si lo di agbaye ko to wa ri pe league olede Nigeria wa ni ipo karun ni le adulawo 82nd position ona lo joko si league le Ghana 83rd position lo di agbaye league olede Senegal lo tele 87th position league olede Zambia 95th position ohun na na wa ipo ma to mo lara ban kan wa ra ni laro tun ni
1: akoju ma ra le akoju wa to
0: awon ara ni ogbo tun won ki
2: akoju ma ra le wa akoju ma to ku aku bere ose tutun ose layo ni oje
0: league olede Nigeria ipo keji le ni 82nd la wa lodi agbaye sugbon a loju ti a loju ti tele mo bo be mo so pe you cannot shame the shameless
2: okay
0: but nibi ti oro nlo ngba ti mo ri igbele won league olede Morocco league orilede Algeria ati league olede Egypt igi mu ti ejina sori pupo to lawon yen wa ni top 50 top 50 ohun na wa number 40 ni olede Morocco wa lode agbaye number 43 ni olede Algeria wa lode agbaye number 47 ni league olede Egypt wa lode agbaye league olede South Africa number 62 lawon yen te tun lo le ni yen lo die awon yen si ti mo nife si league olede South Africa pelu mo ti se mo tun ri won wo lori mo ma won han ma league olede Morocco olede Egypt ati olede Algeria a ri wipe league won bo se da si o lapa ni national team won national league ti o si da iyan ri ni national team apere amo won bakan na ile talo a ri wipe ngba ti idije italian serie a ti ko fi gbogbo awon ta lenu mo ohun na ni o pere si ni se adina gba oku iyen fun olede igbi igbi a de ri pe world cup bi meta si ni sisen tele bayi won lanfani lati lo
2: seri loto o je nkan to je idojuti fun yan
0: e mo awon yan mo so pe Italy di wa le top 5 league kini kan se bi Italy asiri asiri tele lo seri ipa ti lo na do gan ti ku on be
2: beni
0: a ri wi pe agbo ko fi gbogbo ara
2: to nkan lo se lekeji
0: lera awon Ronaldo lo di won mu beni
2: beni amọ́ṣẹ́ rí league orílẹ̀-èdè nàìjíríà tẹ̀mí lè rí sọ sí ni pé ká tún dúpẹ́ díẹ̀ ni èmi rí pé ìfigagbagata gbá ní sáà tó kọjá bí ó ṣe bó ṣe dùn sí bó ṣe jẹ́ pé ó wà competent láàánú pé bó ṣe ń jà sí league ti ojú ń wò ó lè ń fi lè sọ pé bóyá ń tó fà tó tún jẹ́ kó bọ́ síbi tó wà gangan nìyẹn tó tó bá jẹ́ pé kì í ṣe pé bóyá bí league yẹn ṣe rí ní sáà tó kọjá torí gbogbo èèyàn náà ló mọ̀ pé league yẹn ní sáà tó kọjá ó dùn yàtọ̀ èmi dẹ̀ sẹ̀ rí pé bóyá bi mo ní sí báyìí bó ti mi ò rò bí wọn ṣe dáadáa gan fún ìdíje ilẹ̀ adúláwọ̀ tí wọn lọ fún mi ò rò bí wọn fi bẹ́ẹ̀ ṣe dáadáa náà torí pé kí ni ṣe rí tí bí tẹ̀sán wípé tí league orílẹ̀-èdè bá dà ó máa nípa ní national team ṣe rí àwọn kan báyìí náà ni mo rí pé olùkọ́ni richard tó ń ṣiṣẹ́ lé lórí èmi rí pé àwọn kan báyìí olóyin ṣe lórí ṣe rí tó bá yẹ pé orilede Nigeria kala alafai lati lo si DJ ife agbaye ehe bi sa eleji fe bere yi emi ri pe a tu je igbele won die fun league orilede Nigeria pelu dada ti won se ni sa to koja lo amo emi mo pe pelu sa yi o to fe bere yi ti won ma tu se dada bi ti sa to koja diede die na ni a ma lo soke ti won ba ti fidi re mi pada ti won ja ajo reyin o to je pe iwaju ni abesi
0: yo se dada
2: abesi
0: lori league leta lo ti mo so
2: ben se
0: christian oh n ti mo fe so pe publicity e ri pe ma ti rado tun wa nbe
2: o
0: ni publicity won tun se dada
2: lo afani yen na ni league ile de saudi nigeria
0: o je bayi sugbon ko to di gba ronaldo gan de bi a ri pe leta lo fi gbo ara ta lenu mo national team won ko reflect laye awon kilini bonucci ni awon etman awon baba agbalagba
2: yen o bi si gan won mo ton fe se won ti oluko ni to ma ma
0: won ti ba ti ni andy palo
2: ara won gba
0: won ti gba
2: won gba won ti reject la ro yi
0: won ti okay
2: o jo kon ti reject la ro yi won gba won se ri nisini o boya o lafa lati yiji se popo lu beti kini
0: o tori pe iroyin ti mo ri gbeyin laaro toni ohun na ni wipe
2: o ni e o ri lo ye ko towo bawe
0: pelu loni
2: won si lo ye ko towo be pelu won ko to ri pe won ti
0: won gba lo to be ni
2: toni won se ri lori joko
0: ni gba won gba be ni won gba
2: lo won ti wa won gan fun ran gan bayi won ti mo kan to be se tori pe kini popo lu kon ni lo yori Mo fe gba se won
0: mo gba ndi palo lo to won gba be ni won call e off ni mo ro pon appointment ni won call e off ni won ti ni awon o se mo e ri wipe ko to di gba yen na ni won se da ko to ari pe Ronaldo lo won tun ni publicity ke pepe die o pon be gbogbo tun o tun dagun
2: be ni
0: iyen fun mo gbogbo awon kan ta mo so ni nipa wipe ka mo samojuto awon league wa iyen labele ta ba orilede bi South Africa ni orilede Egypt gan ta so pelu gan Morocco gan awon agbabolu won labele do poju ninu squad won
2: eni
0: ewo pataki iko labele orilede Spain onile Gẹ̀ẹ́sì ninu koyin awon agbabolu ile won ti ni percentage iye agbabolu ile Gẹ̀ẹ́sì to gbolo wa ninu team yin so ko 21 teams ni but ni percentage te gbolo ni awon mo lu won to gbolo wa ninu squad yin yala osain to wa sadi lo ni o yala en to wa ni kini kan lo ni o ni won gbolo ti ni percentage won to wa ewo ko agbabolu Real Madrid come on ni agbabolu ta ba kare Real Madrid gan agbabolu to jomo orilede Spain to n gbabolu fun won first 11 won ko ni ro pe kankan wa nbe ko to wa di wipe won lo pe makuku idojuti nla gan ni fa won na ko to wa di papada lo gbe makuku yela wa iyen si inu ko won lo bi je wipe deal makuku yela yen fe mo yo opolopo yen lo ri si factor na ni won consider to inu gbabolu bi Real Madrid ka mu ara gbabolu to n gbabolu labele
2: to je orilede
0: be ni ti o wa lo sun duje fe yagbe ninu ko won
2: n to ye ka won na mura si
0: nílùú tiwọn nínú ìdíje spanish la liga kìí ṣe dandan ni kò jẹ pé ọmọ ìlú wọn pọ bẹẹ kìnnìkan bíi barcelona tó jẹ pé tìbílẹ̀ traditional club
2: láti ilẹ̀ tiwọn
0: ni wọn bíi méje àwọn agbábọ́ọ̀lù wọn tó ń gbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè spain ṣé ẹ ti rí báwọn kíni bó ti ṣe ń ṣiṣẹ́ ìyẹn fúnra wọn lẹ́yìn tó túmọ̀ sí wípé kò dìgbẹ́ tẹ́ bá lọ́n windo ṣọ́ọ̀pù agbábọ́ọ̀lù àbí tẹ́ lọ́n ṣe ṣọ́ọ̀pù agbábọ́ọ̀lù ilẹ̀ òkèèrè nílẹ̀ òkèèrè ki e to ni ikọ̀ ilé tí ó ṣe dáadáa ẹni tó kúkú gba afcon fún nàìjíríà gbẹ̀yìn olùkọ́ ni lábẹ́lé tún ni lẹ́yìn tó túmọ̀ pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù lábẹ́lé òun náà ni ó fi ṣe iṣẹ́ àwọn ayé àwọn sunday ogba ni èmi ni kinní òun náà ló fi ṣe iṣẹ́ àwọn yóòbò ni kò tí ì rìtáyà gba emi kẹlòmí náà kò tí ì rìtáyà gba náà òun náà fi ṣe àwọn iṣẹ́ ibi ìbí òun fún orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn tó túmọ̀ sí pé sáà tuntun tá a fẹ́ mú iná mo dẹ̀rí pàjọ nsc náà oríṣiríṣi reforms oríṣiríṣi àtúnṣe àwọn náà ti ń ṣe sí líìgì orílẹ̀-èdè nàìjíríà bó tẹ̀ jẹ́ pé àtúnṣe kan máa san 2 million naira lóṣù yẹn ìyẹn àwọn tó ní kọjá bọ́ọ̀lù sí fẹ́ dá pé ẹ má tanra yín kó lè wọ kí ló gbọ́dọ̀ wá gan pa kí làwọn gan rí àwọn máa san 2 million minimum wìtú àgbá bọ́ọ̀lù lóṣù náà ló lẹ́ẹ̀mí èrò ó dẹ̀ jẹ́ pọ́n bẹ́ẹ̀ kí n lọ ọ̀dọ̀ jẹ́ ẹ wẹ́tọ́jú níwà lábí ogun ọdún under 20 ìyẹn flying eagles orílẹ̀-èdè nàìjíríà flying eagles orílẹ̀-èdè nàìjíríà àwọn náà ni wọ́n mọ̀ kọjá orílẹ̀-èdè ghana tí fi gbàgbọ́gà àwọn àkọ́kọ́ fún ìdíje wa fún bíi ìyẹn ní ọ̀sẹ̀ yìí tó dẹ̀ jẹ́ pé olùkọ́ ni wọ́n tẹ́lẹ̀ ladan boso ẹ̀ ó ti kó nàìjíríà yọrí lọ́dún 2022 ìyẹn nínú ìdíje yìí wọ́n gbà á àmọ́ wọ́n tún mọ̀ fojúsùn láti rí dájú pé tán bá ṣe dáadáa ń díje wọ́n ń lọ ìyẹn sí ìdíje ife ẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ olúwọ́ wà ìyẹn lábẹ́ ogun ọdún ok daniel daga agbọ́wàrin orílẹ̀-èdè nàìjíríà ilé tí wọ́n ni ó mọ ọjọ́ tẹ̀sùmọ́lẹ̀ wájú òfin tó ní ìpẹ̀jọ́ ikọ̀ Molde ó bẹ̀rẹ̀ fún wọn lórílẹ̀-èdè Norway ló dẹ̀ jẹ́ wípé lópin ọ̀sẹ̀ yìí ó ṣe dáadáa fún látìkù tí Molde tí wọ́n fi yàjẹ́ Oslo pẹ̀lú àmì ayò 4-2 bákan náà ìfigagbága àkọ́kọ́ Stanley Wabali ìyẹn fún Chipa United ó ṣe dáadáa o clean sheet òun náà lórí Chipa United jáwé olúborí pẹ̀lú àmì ayò kan sódò adarí ayọ̀mọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ fourth official tí ìfigagbága àkọ́kọ́ tí wọ́n gbá nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ àwọn obìnrin tó bẹ̀rẹ̀ lánàá lórílẹ̀-èdè Morocco ìyẹn Akintoye Yemisi adarí ayò tí obìnrin tasán san ìdílé yẹ obìnrin ni òun ni fourth official ìyẹn lánàá máa kókò sí adarí orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ táwọn obìnrin wà ń bẹ̀ obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà ń bẹ̀ adarí fàkókò ìkí Yemisi Akintoye àfi kí wọn ìyẹn kú oríire ó dáa dẹ̀ sí ti ń sẹ́wọ́ sí mi wọn ni kí ni ká lọ sí agbowó kó lè pójú owó bá bá padà dé á sọ̀rọ̀ díje ìfẹ̀yẹ̀lẹ̀ adúláwọ̀ àtàwọn ìròyìn míì láàárọ̀ tó nítorí pé kọ super falcon orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀pàdé oníròyìn ńbẹ lónìí fún Justin Madugu àti Rasheedat Ajibade ẹ jẹ́ adágbowó kó lè pójú owó ẹ mọ̀ gbàgbé láti fèròǹgbà ìṣọ́ lójú òpó kan bandore facebook wa splash 105.5 ìbàdàn ojú òpó káàṣì ẹ̀ star 347 star 1004 star 1 káàṣì ẹ̀ náà níṣẹ́ tó fẹ́ jẹ́ fún wa à ń bọ̀ ná ẹ kú kalẹ̀.
3: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice.

0: ọmọ bá wa sọ̀rọ̀ ní dédé aago méjìlá ààbọ̀ ẹ jẹ́ ń lọ sí ìjà Anthony Joshua tó wáyé ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí ní Jeddah lórí ètò ti sáré fọ́ ẹnu ìṣẹ́jú mélòó náà fi ń gáyangá púgà ìyẹn nínú ringi ẹ̀rẹ̀múgbà yìí pé Tyson Fury náà jà lọ́jọ́ ẹtì Friday òun náà jà wíwú ilé tó túmọ̀ sí pé ìjà àwọn méjèèjì òun náà ni à ń retí lákòókò ẹ jẹ́ ń lọ sí ìdíje Formula One tó rọ́pò ọ̀sẹ̀ yìí ẹni Ọ̀ǹgá Goring gbogbo ẹ̀ ó ṣe dáadáa ó lọ dáadáa ìyẹn fún McLaren àti Lando Norris ìyẹn ní tí ìdíje WDC tí ìdíje Formula One táwọn awakọ̀ tó wà ní ọwọ́ ẹ̀ lákòókò yìí Hungarian Grand Prix ó lọ dáadáa ní Budapest ìyẹn fún McLaren torí fún ìgbà àkọ́kọ́ ní sáà tá a wà yìí Lando Norris ó jáwé olúborí tó dẹ̀ jẹ́ pé Max Verstappen náà wà látọwọ́ ọ̀nù tó lóun driver of the day lánàá ó wà látọwọ́ ọ̀nù wà ṣe ipò kejì Kimi Antonelli lò ní P3 àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán ní podium finish òun náà ni tó dẹ̀ jẹ́ pé Charles Leclerc ṣe ipò kẹrin Lewis Hamilton ipò karùn Isaac Hadjar ipò kẹfà George Russell ipò keje Liam Lawson ipò kẹjọ Nico Hülkenberg ipò kẹsàn Arvid Nindblad ipò kẹwàá òun náà nínú ìdíje Formula One bákan náà Bahrain Grand Prix tó yẹ kó wáyé lásìkò tó gun Middle East ṣẹlẹ̀ tí wàhálà ń ṣẹlẹ̀ àsìkò Iran àti ìjà US Israel àti Iran tíjà wọn ṣẹlẹ̀ tó jẹ́ pé lágbo Middle East wọn lè láǹfààní láti ṣe ìdíje kankan wọn ti wá ní Bahrain Grand Prix tó yẹ kó wáyé yóò wáyé ní Malaysia ní ọjọ́ kejì sí ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún tá a wà yìí òun náà ní Bahrain Grand Prix yóò ti láǹfààní láti wáyé Yannick Sinner àti wọn àti Novak Djokovic ni wọn ti láǹfààní láti kópa ọ̀yẹ́ ní ìdíje Canadian Open àwọn sì ti ń pè fẹ́ pé fún àtúntò àwọn tí wọ́n tò ìyẹn fún Canadian Grand Prix Jack Draper ni Emma Raducanu ni àwọn náà ní láǹfààní láti kópa torí pé wọ́n ní ìfarapa lópin ọ̀sẹ̀ yìí LeBron James òun náà ni wọ́n kéde wípé darapọ̀ mọ́ ikọ̀ Philadelphia 76ers ìyẹn nínú ìdíje NBA lẹ́yìn ìgbà tó fi LA Lakers tó fi wọ́lẹ̀ ńgbà pé lọ́jọ́ Tuesday tó kọjá náà ni Miami Heat náà ti sáré lọ fi nǹkan kan sójú ọ̀pọ̀ ayélujára wọn wípé LeBron James ń bọ̀ lọ́dọ̀ àwọn àṣẹ rúmọ̀ ni torí rúmọ̀ oríṣiríṣi ló ti wáyé pé Cleveland Cavaliers ni Golden State Warriors Minnesota Timberwolves Miami Heat wọ́n fẹ́ gbé LeBron James ṣùgbọ́n greatest of all time àwọn kan nínú ìdíje NBA òun náà ló jẹ́ pé Philadelphia 76ers òun náà ni ó padà darapọ̀ mọ́. Káṣe yìí kò tó káṣe láàárọ̀ tó ní kò tó di wípé a mọ̀ tẹ̀síwájú yẹn lórí ètò ìjà wọn sí ṣùgbọ́n ìpín àti ọmọlára kẹka jo kẹka mú ròyìn mi torí olùkọ́ni Xabi Alonso ti kọ́ gba agbábọ́ọ̀lù Chelsea ó bá wọn oníròyìn sọ̀rọ̀ yẹn ní àárọ̀ tó ní tó dẹ̀ jẹ́ kó di mọ́ pé kọ́ gba agbábọ́ọ̀lù Chelsea àwọn ò ṣe bó ba yẹ káwọn ṣe dáadáa ó ní gbogbo bí as high as possible ibi táwọn bá lè wà lókè téńté lókè tábìlì àwọn ò rí dájú wípé àwọn ọdún àwọn agbábọ́ọ̀lù tó ń síra òun lè lo wọn ọmọ gan rogers àti palmer mọ̀ wọ̀rí wọn jọ gba bọ́ọ̀lù pé ṣé bó ń ròyìn lẹ́yìn olùkọ́ni lòun lò wọ́n tó nǹkan ẹ mọ̀ bó ohun tó Alonso àti Chelsea.
1: ṣe rí mi tiẹ̀ wulẹ̀ wọn láìkí bí Alonso ṣe gba iṣẹ́ Chelsea ní ìgbà pé manager tí ń ṣe coach iṣẹ́ tó ń ṣe ní Leverkusen. ló máa ṣe ní Chelsea torí pé kí ni tàbá wò kí ṣe pé olùkọ́ ní ẹyin sábẹ́ Alonso kí ṣe olùkọ́ ní gidi olùkọ́ ní tó mọ̀ ṣẹ́ ni nígbà tó wà ní Bayer Leverkusen

0: ayé rẹ lè yí padà. Ṣùgbọ́n bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 100,000.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì. www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀. Àkókò yín.

0: one Garri Mix. Just add water and enjoy. Garri Mix.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

ya ka ma kira wa ku dede wo gbogbo bi te ti lafani lati ma gbo ikani ikani ti splash re splash 105.5 FM ele to wa ni le valavelele ni le ibade oya ta lo ta o ta nje o pe ni o gbodo faisal atun ti de lase teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya ni bigibi kaakiri agba nla aye to lede wa Nigeria ni pele oyo ati ni ese kuku ni o ma du gbogbo ma kan sori pa ti gbogbo re papa to gasale oya join together abanzo ni pa royin loloko ojo kan to je tere idaraya a tun lova ni lati ma tusu re de sale kuku iyan lawon royin eleyi to takoko takoko bakan na lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news bi ba se nbalẹ bayi o na la ma gba sira wa la iyan losan teni ni o emi ni keko mo wa nile agbara o Desmond Tridje agbawo ti o gbodo bawo je o gari mi fi dawa ti o ma je gelewa ti ma gba dada ni bigibi kaakiri agba nla aye tun di omo olowo olotu eto ale swagosi niye olale amza doruko temi di top striker eleyi to gallant gan o ma do gbagbe gede ma kese iyen losan teni e wo a tun lanfani ati gbadun ara wa dada iyen losan yi pelu awon royin loloko ojo kan gbogbo awon eleyi to si ye ka yan nana a tun lanfani ati tan imole si dada eja bere bákan náà ẹ mọ gbàgbé wípé káṣí ẹ tún wà lọ́sàn yìí o gbogbo ìwọ tó ti láǹfààní àti gbẹnu sí láàárọ sórí tọ̀sán yẹn ó tún máa ń sábà sùn ọjọ tààrọ lọ pọkàn ní sáré gbé ọdẹ bẹẹ ni o tọ ọ bá gọra rẹ tó wura rẹ ràn má fọ. *347*1004*1# ṣé wàá fẹ́ gbọ́ tó bá di lọ́tùlá pre-jackpot ń bẹ lọ́tùlá o ẹnì kọ́kọ́kọ́ fi owó ńlá kan sì fàjẹ́ lọ́tùnlá ẹ̀hán kọ́kọ́kọ́ fi bí ½ million kan test ẹ̀ wò lọ́tùnlá pre-jackpot nìyẹn tó bá wà dọ́jọ́ Friday ó ní wọ́n 1 million lọ́nà méjì 1 million kan láàárín àárọ̀ 1 million kan lọ́sàn ìyẹn lọ́jọ́ Wednesday torí ẹ̀bẹ̀ lọ́jọ́ Friday jàre ọjọ́ Friday nìyẹn ṣùgbọ́n lọ́jọ́ Wednesday 500,000 ½ million pre-jackpot ni gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti èní yìí lọ náà ni máa wà eligible lọ́jọ́ yẹn náà play 3 ticket get 30 ticket tí ó tún wà ọ̀jẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ ẹni tá a bá ń sọ ti káṣẹ ọwọ́ kan ọlọ́sàn yìí ó rí tí ẹ náà ṣe lọ́sàn yìí ẹni tí mò ń wò yìí pẹ̀lú mo ṣe ń wo fóònù ọwọ́ rẹ ọ̀tọ̀ green ṣùgbọ́n wọ gangan lọ wàá káràmásì kí ajé yìí ọ̀ ń dàgúnlá mọ́ rìlẹ́ǹtì ìjọ tí ọba ti kànyàn yọ máa ṣe yàn kámikàmíkámí àbí ń lọ ọkàn ọlọ́sàn inú *347*1004*1#. Oyè láti bẹ̀ yẹn àṣìdègò àwọn agbófinró lólédè Morocco wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó lágbára o lára iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe òun náà ni bí wọ́n ṣe rèé kó àwọn tó jẹ́ òṣìṣẹ́ ilé ìtura ìyẹn nílùú Casablanca ìyẹn Marriott Hotel nílùú Casablanca ṣe é gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ lẹ́nu ìgbà tí àwọn tó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà lóbìnrin ikọ̀ ti Super Falcons ìdíje fi ẹ̀yìn ilẹ̀ adúláwọ̀ ìyẹn WAFCON tó bẹ̀rẹ̀ lánàá yìí ẹ mọ̀ pé ikọ̀ Super Falcons wọ́n ti wà ní ìlú Casablanca láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn àbí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn gan oní ẹ ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni wọ́n fi ṣe bùbá ìgbáradì wọn ẹ wá mọ̀ gbọ́ o wọ́n mọ̀ rèé gbáradì lọ́sàn ọjọ́ kan ni o wọ́n gbéra láti ilé ìtura wọn wọ́n rèé gbáradì ṣe bá ń sọ yí pé orílẹ̀-èdè ti ẹnìkan lọ́mọ fi ẹnu tẹ́ńbẹ́lú kò mọ̀ síbi tí sì òsì ọlọ́run ni kọ́mọ̀ sánú èèyàn lóòótọ́ ìwà burúkú kìí ṣe ń tọ́ dáa kéèyàn máa fi sọ pé ẹyin bí wọ́n ṣe bẹ́ẹ̀ ń bí náà ìwà àkọ́tọ́ ni kìí ṣe wà dáadáa tó yẹ wọ́n máa bá lọ́wọ́ ọmọlúàbí tí bá ń ṣerú rẹ̀ kó tó èrò ara rẹ̀ pa ǹjẹ́ kí nìkan ọ̀hún wọ́n kú ẹ̀ nílé ìtura wọn gba bùbá ìgbáradì lọ nígbà àwọn òde lálẹ́ náà mọ̀ yìí báwo pé ọ̀dà o ẹ̀ka wo àwọn chẹ́ńjì kọ̀ọ̀kan tí ń bẹ́ẹ̀ nù ọwọ́ wa o
kẹyin o jade lo ko boya ebi kẹyin o re fe ra suya fe ra suya bo fe ra mi de mi din je ehe ati a ma jo gbo nkan ba nti mo ese ru tan agba ni wa ko epo yi eh leyi awon nkan ta won fi se kini ewe sinkin e ma sinkin mi ni e ma e best care irun ta won ma ra nti anu be ko fun je ma wa kinu be baba de meka tin lo na ni odun tin bo ni isin ni aji tin lo we yan ti e ma lo ra wewe je ja lo ra parfait e ja lo ra parfait ki lo mo tin je be ebi le re pe kini je parfait ebi eyin ebi lojo ko yi bi geyan ra sinkin e won ti e ma sinkin mi ni bi best care bi adun nkan kan ba won hey bi ekana sa elekute awon ton lo le ranti enu gbogbo awon nkan yen ni ton be ba fun jibo parfait ti bo bi gba te ba fe daran ni lede kukuru ama isa jade pe geyan lo kan lo ra suya bi won lo ra parfait abi won lo ra nkan mi din mi din ni e ba wo nu wallet won mo wowo ti nbe ere ni awada ni ibi ti enikan tin so nu yara awon meji meji won si jo wa nu yara nibiti tin so Esther koronko loko gbe loko vidi jale pe mo fowo bi bai ke ekeji e tojo wa nu o si jo lo training ni won jo lo training ni won jo de pada ni won jo wole ni $700 to wa nu wallet mi o ma ri ma so nsere ni $700 inu boya be wo fi lowo nu jin e lowo nu sokoto to wo boyo ti fi sinu jacket to bo le yen ibi ti tin wa ki o ni yara keji na ati a wa nbe na nikan na ba to de jena jena elu Esther mi mo rowo nu wallet mi elolo ri nti e bi $100 ni ibi a ti so yun lowo imi na ba to de owo mo ri bi $200 inu wallet o ha o da pe won poro yi lowe o ti la ronu o ibe won ti ke gbajari fun awon to je oluko ni won gbe gba o nkan kan ti sele o won ti wole si ala o eyin owo ta fi le ko to di pa lo training a bowo nu wallet mo o oro isa ti di poro gan lati bi ojo melo kan lori ero ayelujara eyin lo ti ma gbo en ti o ba gbo o ti ma ri abi awon agbofinro ti bere ise bayi o lori isele yen awon agbofinro ti bere ise ise ti bere bayi lori pe won ti ko won won ti ko awon osise ile itura yi awon agbofinro ti ko awon osise ile itura yi won ti bere ise iwadi lolokan ojo kan lati mo ni bo lowo wole si eyin bibu ede ba wa loju je oro da ni baba omo gbo awa re force owo Nigeria se si mo gbe Nigeria re lori ero aye lo jara ko se ni to to won to to ba won fa te ba ti esi a lu jibite jale raro orilede Uganda ke gbe ni nkan Nigeria ere ja Nigeria lole ọ̀dà náà wàhálà tó ti borí ẹ̀rọ ayélujára bó láṣẹṣẹ léyìí sí ọ̀dà wọ́n sọ ti kó àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìtura yìí àwọn òṣìṣẹ́ ilé ìtura yìí wọ́n ti kó wọn o wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pò wọ́n fún pọ̀ pé bó láṣẹṣẹ́ ẹni tí ó ajé ìwà àbàjẹ́ ìbá símọ́ lórí àwọn ò ní fojú rẹ̀ wò ó kódà torí pé kì í ṣe pọ́ tàbùkù ara rẹ̀ kò í ṣe pọ́ tàbùkù lé ìtura yìí gangan ṣùgbọ́n tàbùkù léde morocco lápapọ̀ morocco ti máa ń ṣe kanta bí gbọ́n bí ìgbà tí ó pé kò sírú ara wọn ṣe bí ìgbà tí ò sírú wọn bí èpè saint ni wọn àní ìgbà tá a wà ń bẹ̀ wọ́n máa ṣe bí ìgbà tí ó pé saint ni wọn adé ìlú kan ní marrakesh nígbà tí nàìjíríà àta coliver ta dé round of 16 marrakesh láti rè é gbá round of 16 no quarter final fez láti gbá round of 16 marrakesh láti rè é gbá quarter final láti kojú olóde algeria ní marrakesh alẹ́ ọjọ́ tá a dé marrakesh ilé ìtura tá a dé sí apartment tá a dé sí àwọn security ti bẹ́ẹ̀ sọ fún wa wípé bẹ́ẹ̀ bá ti jáde ẹ mọ̀ mú fóyín pẹ̀ ń ṣe báyìí o ẹ mú lọ́wọ́ báyìí o wọ́n ń já fóònù gbà ń bí yìí o mo wá wojú pójà báyìí pójà náà wojú mi ó ní bàbá ṣé wọ́n ń ṣeré mi irinṣẹ́ mi wọ́n jàgbà wèrè ọ̀pẹ tí ń wò ń bí yìí o mo ní àlàyé mọ̀jẹ̀ wọ́n jàgbà ni o ẹ̀kún ẹ̀kẹ́kùn mọ́ o ó ní
ohun naija mo ni ah oda ko buru naija ni wa looto sugbon ajoji o le mo boni le se rin o awa bi security yen gbe bawo won se ma nja gba se won gba bayi won ma sa lo ni oni ah olokada bike ni won ma nlo ade fi yen sugbon pe won jagba lo wa won mo ah were ope tin wo naija la wa o oni ka mo mu phone wa lowo o ka mo mo mu pe a record bayi aba wa nse bayi abi ana phone bayi pe won fi bike ja phone gba ni Marrakesh yes Marrakesh ebere ebwadi ni Marrakesh ibe lati gba quarter final awa to Nigeria Marrakesh yen na ti so fun wa benye won so fun wa life and direct ngbo tu da rojo keji a fe lo ra chicken ta fe fi sebe ibi ta ti lo ra chicken ta ti duro ta ti nge kini ma yen tun so fun wa ipe ka keep a fe se a fe fi phone calculate entire oni ka mo mu phone wa ba se mu yen o oni ka mo mu ba se mu yen o to won ja phone gba mi laaro kutu oni akosi oni osi gba ti me ja gba ni Marrakesh lorilede Morocco so fun die yi ma fi enu buruku ba orilede re je mo pe Nigeria nikan ni oda mo so be mo possibility si osi ai jade opolopo ai jade ai ku ole ko je ke riran rita ke mo tin sele nbo mi e fun die mo fo nu bo lede re je mo possibility si osi olorun ra kan mo se lodo a si mo paro wa si gbogbo awon ti wa buku nbe lowo won bi nkan se je niyan o bo se je niyan skipo oni se mo mo nje se ni omo ni gbogbo Morocco yen wo obe ogbono gidi ti se egusi tebaro se mo efo gbogbo kilo nso yi skipo so nse re mo nbo UK mo wori mo nbo UK o ri rawo kilo fi wi pe ko so je bo se lo won je o won ti ko won o agbofinro ti ko won bayi o a ti foro po won fun po o ya lati be yen papapa ka tesowo waju lagba be yen Mr. B Entertainment eza ku mura pelu G Smart Entertainment to ba ti dojo jimo ti nbo e July 31st iyen ni Mr. B Lounge niyan o nibi ta ti ma foju reju pelu Alhaji Sulaiman Ademola Komi Jackson ati baba oloye Alhaji Sulaiman Adio atawewe baba olo etu osi oba oje niyan o ni Mr. B Lounge ma lounge bi to wa ni adojuko Koladaisi House ni Ogbori Efo ni Ibadan ago merin lojo Friday alujo se wo ma ajo oba ti ro ni barake ma fun lowo ba ti ro ni barake ma sanu adura lo ngba agbara ko le Ibadan lo gogo se vigilante awon agba ni wa ku epo ani agogo se vigilante ngba na lo ni side ya laogun agba se vigilante lo mu touch light lo enikan abosasi ko December ta mo ma yin banga on na ma ti wa lo si so oru ni anbo na yin banga ka o pelu touch light dagba mu lowo lodi kirakita igba ile ọ̀rọ̀ burúkú tó ń jẹ ìtẹ́jọ́ mi ni n ò ní sọ́lọ̀ sẹ́yìn ìtẹ́jọ́ mi fìjìláńtẹ́ tàgbà ṣe láàbù ẹjẹ́ rojú ọjà ká lọ pa àkàdé bá a bá dé kí n tún gbé yìí sọ́wọ́ iwájú ẹ̀kú kalẹ̀.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà o. Ìkànnì ti ní Splash rè Splash 105.5 FM ilé tó wà nílé Fọlọ́fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Faisal tó. Tó bá gbẹ́yìn sẹ̀ǹda àgbọ̀mọ́ wa ẹlẹ́wù 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 FM lórí TikTok at Top Striker 100 lórí Jacobo Fan Family náà ó tún ti wà ńbẹ̀ náà. Ó yá pápápá láti bẹ̀ Nàìjíríà tún ti gba gold medal kan ìyẹn láàárọ̀ yìí nínú ìdíje tìrìn gbígbé torí pé ọmọ bí orílẹ̀-èdè Nàìjíríà yìí Edidion Joseph Umovia ó ti gba gold kẹrin báyìí fún Naija nínú ti ìdíje Commonwealth Games eléyìí ti ń lọ lọ́wọ́ ìyẹn nílùú Glasgow níbi ìpele tó ní kàtígórì kìlógíráàmù 81 ìyẹn 71 kg weightlifting yìí o ibẹ̀ ló ti láǹfààní àti gba gold medal. Ọtẹ ojú ọmọ bí orílẹ̀-èdè Samoa àti Nauru ọtẹ àwọn méjèèjì lójúmọ́lẹ̀ ó ti gba gold medal báyìí o tábà sọ nípa ti Edidion Joseph Umovia. Ẹ má gbàgbé pé athletics ẹ̀yẹn track event ó ti bẹ̀rẹ̀ ìyẹn lénìí gbogbo ẹ̀ sì ti ń lọ ní mẹ̀lọmẹ̀lọ wọ́n ti ń já wọn ní sẹ́sẹ̀ tẹ̀lé. Ọmọ Naija náà ní ránkì tó gara so wọn ò bá ọ̀pọ̀lọpọ̀ wọn ò bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n máa join ni. The hopeful gold medal tá a ní tá a bá ń sọ nípa Oyin Kánsọ́lá Ajayi ẹyọ semi-final ló ti máa join ẹ̀tì 100 meter tiẹ̀ torí pé ránkì káàkiri àgbáyé lọ́wọ́ yìí tá a bá sọ yìí pé mọ̀nàmọ́ná o ọmọkùnrin ilé ń jẹ́ bẹ́ẹ̀ Ajayi Oyin Kánsọ́lá mọ̀nàmọ́ná ni o new prospect fún orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn nínú ìdíje 100 meter ọkùnrin ni o 100 meter ní ti àwọn ọkùnrin mọ̀nàmọ́ná ni ó kọjá bẹ́ẹ̀ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ yẹn bá bẹ́ Ajayi ọbẹ̀ o semi-final ló ti máa join wọn torí ránkì tiẹ̀ ó gara dáadáa kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lápá abẹ yẹn ká máa wo ibi tí nǹkan ó dé dúró pẹ̀lú ìròyìn tí ń tú alẹ́ wọ́n wọ́n ti jẹ́ gbọ́dọ̀ mímọ̀ pé àpapọ̀ ìbò ló ṣe pè ń tiẹ̀ lẹ́ẹ̀kan ẹjẹ́ǹtì ìbú kí lẹ pè lẹ́ẹ̀kan
1: total package
0: nǹkan ti ṣe wá orí kejì ẹ̀rẹ́ ẹjẹ́ǹtì sọnù ṣé rí tógun àgbáyé kẹta bá fẹ́ bẹ̀rẹ̀ tàbí tí ìjà ogun abẹ́lé bá fẹ́ bẹ̀rẹ̀ Nàìjíríà kọ́lọ̀ mọ̀jì àríyàn ẹjẹ́ǹtì ni wọ́n kọ sí ẹ̀ àwọn ẹjẹ́ǹtì wàhálà ti ń bẹ lọ́wọ́ ẹjẹ́ǹtì ìbúkú tẹ̀ ń wò yẹn kéṣe gbogbo wọn o àwọn kan bẹnu wọn tó sọmọlúàbí ṣùgbọ́n tí wọ́n bá ní àwọn wo lọ́jẹ́ kí ṣòro ó dé bá àwọn tí wọ́n ń gba ilé tí wọ́n ń rẹ́ǹtì ilé àwọn ẹjẹ́ǹtì yìí jẹ́ kan o ọ̀pọ̀lọpọ̀ ọmọ báyìí ẹ máa bú mi èébú òso lára mi ẹ máa bú mi ìyín sọ̀rọ̀ yín ìkàlọ́pọ̀ nù yín kéṣe gbogbo yín mo ti sọ síwájú kéṣe gbogbo yín torí àwọn ni wọ́n sọ fún lé pé ilé yìí tí wọ́n ju iye tẹ́ fẹ́ máa gbé lẹ̀ yẹn lọ torí pàṣẹ́ntéèjì tí wọ́n nìyẹn o àtún à ń sọ̀rọ̀ yàǹdò màdè ń bì wípé ẹ̀yìn àpapọ̀ owó eléyìí tí ikọ̀ Madrid tiẹ́ ni wọ́n san yìí tí ìsọ́tán ẹjẹ́ǹtì táùtù ti ń bẹ lọ́dọ̀ mi ń bì olóko dáná ó ní ṣe total package ṣé total package la máa ń gbé àbí adùn ebi adùn la máa ń lò fún agbábọ́ọ̀lù gbà ok sign off iye báyìí o adùn iye báyìí o total package ló pè fún mi tí ẹ̀ ń pè pé ọ̀pẹ total package yẹn sí kéèké wọ́n nù ọ̀rọ̀ tiẹ̀ ilé ẹ̀dá ẹ̀tẹ̀tẹ̀ sanwó yẹn ilé yẹn máa tó lọ ẹ̀yìn àwọn mẹ́ta ń bẹ wájú mi báyìí ti ń fẹ́ sanwó yẹn báyìí ẹ̀ lówó bọ̀dá agent ẹ̀yìn ilé yẹn mo ní kí wọ́n ilé wo ilé arámọ́lá gone. wàhálà bù ọlọ́run nìkan ló lè dájú àfẹ́yìn pinnu àwọn agent lédè kúkúrú gẹ́gẹ́ bọ́lọ́kù dáná ṣe pé ó ní total package yàǹdò màdè 135 million euro òun náà ni wọ́n pe total package o tá a bá ní kí á gbèsè ìlú lè ká yànnà náà rẹ̀ gẹ́gẹ́ wọ́n ní fixed fee gangan ó ń lọ bí 115 to 120 million euro tó máa jẹ́ ojúlówó owó gangan ṣẹ̀wárí adùn báwa ṣe máa ń pè láwa tá a jẹ́ sport journalist gidi táìsì àdàmọ̀dì ẹjẹ́ǹtì mọ́ analyst àwọn ò pè ní adùn wọ́n ní adùn ní bíi 15 million euro yẹn ṣùgbọ́n olóko dáná àti àwọn síkírù wọ́n ní total package ni wọ́n ń pè wàhálà tí nù. kọjá ọ̀sẹ̀ lọ́run ọjà wípé 135 million euro náà ló ṣe é ṣe kí owó ọmọ yìí kọ́ padà parapọ̀ kọ́ parapọ̀ sí o gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí a gbọ́ nìyẹn àlàyé tá à ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ láti ìlú madrid nìyẹn o wọ́n dẹ̀ lọ́mọ yìí máa ṣe medical nínú ọ̀sẹ̀ tá a wà yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí gangan ni tí ò ní di ọ̀sẹ̀ míì gẹ́gẹ́ bí n tá à ń gbọ́ ó yá pápá láti bẹ̀ ó dàbí ẹni pé ikọ̀ gọ́nàṣì ọmọ fẹ́ tẹ̀kẹ̀ èyí sì ọ̀rọ̀ finisius junior yìí ó dàbí ẹni pé wọ́n ń ṣàlàyé nkankan o wípé lẹ́yìn ìgbà tí ikọ̀ gọ́nàṣì náà ń wò wípé ẹgbẹ́ ṣe caution fee wà ń bẹ̀ ọlọ́run síkírù caution fee nǹkan tó ní caution fee.
1: bá a bá ti sọ̀rọ̀ total package.
0: ok ẹ ti mú gbogbo ẹ pọ̀
1: ìyẹn wà ń bẹ̀.
0: ok caution
1: fee. àmì dẹ máa wà tí kò ní sí caution fee tá ní béèrè.
0: ẹyin béèrè kí ló máa ń mú kẹ béèrè caution
1: fee. ìgbà míì máa wà téèyàn bá wo ẹni tó fẹ́ gbálé.
0: ẹ rojú ẹ
1: téèyàn rojú ẹ pé eléyìí lè máa wà responsible eléyìí lè máa ṣe. so ìgbà míì dẹ máa wà téèyàn bá rí èèyàn èèyàn lè wò pé ẹ já bá yọ
0: caution
1: fee yẹn.
0: caution fee yẹn ṣe máa ń dá padà lẹ́yìn ọdún téèyàn bá kú lé.
1: n ṣe gbogbo ẹ náà ni dídá padà
0: kí
1: ó ṣeé ṣe pẹ̀lú condition tó bá fi filé lẹ̀.
0: tí nǹkan kan ọba ṣe lé abẹ́ ti mọ̀ kò sá sí nǹkan kan ọ̀sá ṣe lé.
1: kò sí bí kí n kò
0: ṣe mú ẹ ti mọ̀ pé nǹkan ó ṣe lé.
1: kò sí bí nǹkan bí ò ṣe ní fi nǹkan ṣe lé èyí tó bá wá mánéjì yóò wú ẹgbà.
0: caution fee yẹn sábà kó fún láńlọ́ọ̀dù ni.
1: láńlọ́ọ̀dù náà ló lówó.
0: ẹyin.
1: láńlọ́ọ̀dù ni.
0: ọlọ́run ó gbogbo total package.
1: láńlọ́ọ̀dù ló ní.
0: ẹrù òsì báyìí lórí afẹ́fẹ́.
1: ó ní ọ̀yọ́ tí yóò fún ẹjẹ́ǹtì láńlọ́ọ̀dù ló ní. ní ẹjẹ́ǹtì irú ìtawà jẹ́ láńlọ́ọ̀dù ló ní owó.
0: ẹ̀yin wo.
1: àwọn ẹjẹ́ǹtì ìta jẹ́ ẹjẹ́ǹtì gidi. ìyẹn èmi ń sọ èmi o. nítorí olóko náà ó lè defend ayọ́ dẹ̀ lè wọ́n lè defend.
0: fẹ́ndì ara rẹ̀ ó ti fẹ́ lórí ìwà tí ọba wà lọ́wọ́ rẹ̀.
1: ẹni bí ó sọ̀rọ̀.
0: sọ́wọ́ olùkọ́ sọ̀rọ̀. ẹ̀yìn ìṣó tiẹ̀ ti wáyé rí sí ìwà tó lóko ti jọ pàdé níbi iṣẹ́ kan rí.
1: iṣẹ́ ti dà wá pọ̀ rí ṣùgbọ́n iṣẹ́ tí ó jẹ́ pé ó deep lọ bá yẹn náà.
0: ẹjọ́ sá
1: ẹni.
0: ẹjọ sáà ń tọ́jáde ń bẹ.
1: ayọ̀ fúnra wa ni ó ti kó èyí ṣe pé ṣíṣà.
0: ọwọ́ ti kọ́
1: wọ́n mi. àwọn tí máa di eyín mọ́ ẹni tí ó gbàlẹ́ ni di pé ṣá ṣá ṣá ṣá ṣá ṣá. ó bá mú yàn wá sí iye tó béèrè pé ṣó wà nílẹ̀ tí mo dẹ̀.
0: ìlànà ìspẹ́ṣọ́ fi ti yín.
1: kì í ṣe nǹkan tó wọ́n kì í ṣe nǹkan tó pọ̀ jára lọ. ní ìspẹ́ṣọ́ fi
0: ẹ
1: ok tó bá jẹ bẹẹ so ìjọ yẹn a sọ.
0: ẹ gba inspection fee lọwọ mi.
1: akilode ọga ọrọ ṣẹ ni.
0: ẹ máa wọ ọmọ yìí. ọlọrun ọdà kò sí wàhálà. ẹ gba inspection fee lọwọ mi. ẹ gbà lọwọ mi. àjọ pàdé ní kálukú náà lẹbi lẹnu iṣẹ náà ibi iṣẹ kálukú náà ni.
2: a máa ń
0: wọ
2: ìyàwó
0: ni. ok tàtún de tai ẹ tún da ìsẹsọfì yìí ó tún gbéra ẹ ti da kò sí wàhálà kò sí wàhálà. wàhálà ok ikọ̀ gọ́nàṣì wọ́n ní ipẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ pé ikọ̀ madrid ti jáwé sóbì lórí ọ̀rọ̀ yan dèmádé wọn ni wọn ti ń wo gbọdọ bí ẹni pé ikọ̀ orí àmàdèdè wọn mean business láti ra ọmọ then definitely ó ṣeéṣe kí wọn ó fẹ́ yọ̀ǹda finisius junior agúndẹ́dẹ́ wòye ọ̀gbẹ́ni agent sikiru ayinde àwọn sikiru láti ọdẹ omu.
1: akudede wòye atọ́kùn akudede wòye gbogbo ẹ̀yìn ara lé akáwọn tiwa ọ̀tá ni wọn ní dòpè láéláé.
0: bákan náà agent olóko dáná ẹ̀yin agent ẹni slogan.
3: níjọ ni slogan kìíní níjọ
0: ló wúlò
3: tí wọ́n ṣe mú wọ wọ́n ṣe mú kí a ti kà wọnú agent ni kìíní.
0: ok ọ̀tọ̀ ni kí a ti kà ọ̀tọ̀ ni agent ọ̀ yàtọ̀ síra wọn
3: yàtọ̀ síra wọn
0: kí a ti kà yàtọ̀ sí agent kí ni slogan yẹn ló ń gbà yẹn. Gona si ti gbe igbese won ni won ti tepele mo tori o dabi ere lo to pe abi won le abi se gona si o wa lo fun finicius pelu aduro owo yen but won ni ngba ti won ti gbo pe iko madrid ti tepa won tesan mo yandumade pe won ti ririri ko dabi ni pe awon na ti nfe si agba bolu ile
1: o sun na ko sin ti o ni sele but won te me kan wo ye si oju pe la ko gona ti ko gona si ba mo nkan tan se Eh kan pe omo yen ne koro kan jo lade
0: o normal
1: nkan ti a fe fun ti o gara bi sign off pe kon kan se suru kon kan lu contract e pari
0: ki won mo be
1: won ni di bi be mo
0: ngba to ti o wa nle fun won si le lo fun mi we sisin yi
1: odun kan omo ta de so nsin age one side e ki ti dagba e bi 27 abi kini fini wa be so mero pe gbogbo nkan yen won ti place won lowo eyan madrid so to wa je pe madrid ba ti arsenal ba gora won bo en ta o kan ma sele pe lo agba bolu na ni pe lopolopo gba ti na agba bolu o ba dun to ba lo nfe lo to ma fi le muna re dun down in bi usu ko
0: so change
1: ta change ati ti
0: won ni san won bo en to won mere fun yi so deserve lo to
1: te n ba wo dada lakodo temi
0: n to n bere fun na ni pe
1: kan ma fun ni tan fun
0: ti an fun mbappe lo na fe
1: emi ro pe emi ro pe nkan ti mbappe n se ninu oko e to fi yato si fini to ju goal lo goal na ni yato ti me laarin pe o n score dada ju fini lo to ba soro npa work rate ninu oko e mi ro pe mbappe gan ni work rate to fini junior
0: tori mbappe o king track back
1: ta ba de ohun ti omokunrin gan ti gbi si ninu oko madrid o kan kan ko bi ko madrid won je ko nla to ye pe atobi ma se ba wi ni won nkan to ti se gan ninu ko yi siwaju ki mbappe to de gan mi ro pon na kere ninu aye to ron gan le oga tele tele ko to le pon lo gbe oga mi wa so lapodo temi o to wa bere fun nkan to n bere fun ko ti poju iyen ti madrid ba wo oju we won tan ba lagbara ti le se meje je po e pe ngba mi na wa to ye pe awon na le ma lagbara ta mo pe won to bi won to bi won to bi ti o pe tan ba ton le so pe won fe ma fun mbappe ati fini junior ni ye owo kan na
0: yo afẹ ti won transfer mi
1: ni transfer mi ti won fini lori ofe ati le se nkan iru yandu madrid ton se lo gbe owo keke kan won ma fi lo transfer fee lo won
0: salary
1: re yo kere so salary e kan e dere ma e pu ko so na so kon yonde ko saburu nbe but na ko an du ni lo e ton se lagbara ati le ma se to isuna ti o fini pada digbe se ti o fini yole
3: taba ni ka wo ilana ti madrid ma n gba san owo ko wo ti a ti gba ninu ko mi o le owo ti a ti gba iye yen nu ko bi agbabolu mi sugbon ilana ti madrid ma n gba san owo fun player ni annual wages ko wo ti a ti gba kini ilana yen ni pe
0: o ma n wo
3: into mu wole yen gege bi endorsement deal a fe sumo ilaji owo to ngba lodun de bi pe ton ba ma fi kun to mu wole.
0: For example, to ba ngba 12 million euro lodun
3: ogudo mo mu bi abi 6 million
0: ni mark ni endorsement
3: wole fa won na de bi pe iwon ba ni owo ton ba ma fi kun owo to mu wole yen ti won a
0: san
3: owo ti e Madrid o gen re lai lo wi pe ki no fun wa ni feed ni on feed ki lo fun wa on feed na gbogbo nkan ti Madrid ma wo papo niyan tori e mo ye so pe in to ngba yen ninu ko gbe agba ball mi awon ko bi Chelsea Man City iko gbe agba ball bi Manchester United pelu owo to nbere fun yen owo ti e sugbon ilana ti Madrid ngba sanwo iyen gangan ni wahala to wa laarin owo ati Mbappe Madrid o gbe owo to fe ma gba lori pe ki lo won ati Mbappe jo fun awon ni on feed bi ki se pe ki no fun won ni off feed Mbappe wo se wa yen sin eye ti Mbappe ngba ti Mbappe ba to fe ma gba ju beyen lo ko le je wahala fun yuke gbe agba ball yi en lara awon ko yen kan ti Madrid e se ma wo to ma fun fun player lowo kekere ni pe won o pe iwo ta won ba fun ni 200,000 pounds lo to ise to n se fa won o to ise to le ma fi gba boya bi 400,000 pounds bo mi bo won believe pe lati wa nu ko awon gan a fun wo gan ni elevation
0: o ti sele lati ri endorsement lati
3: to ma je private one to fun fun wo na lati hen owo
0: pe Madrid lo ba bo mi pe owo ko wa ma pe owo jade fun wo fun
3: eh to ma ju owo to ye kan fi le owo yen lo pe to ba for example 400 to fe ma gba bo mi ta ba se endorsement di mo boya ki o gbe pada ku si bi abi 600 sugbon Madrid won believe pe tawon ba fun 200 o le ri se 800 nta
0: to je endorsement
3: to je endorsement to je pe Madrid a lo ngba ball fun oju to pawo ni automatically to ba tin play fun team yen o ti doga gugu yen na lawon yen na ma wo mo ra won to re mo yen so pe Dion feed in to play
0: nko
3: in to play o wo ti lati gbe yen sugbon ilana tawon gba sanwo o ma pay won ko lo awon ti ri gege bi gbese pe awon o le san koja n to mu wole
0: to ba mu wole ni o determine to
3: e ti wo ma ma gba
0: bi ise gbogbo se na ni ise go sa fe fe na ngba to ba mu oja wole to fe ma gbowo ribiribi ah gbogbo se na ni
1: tojo si tara re wole lapodo ti mi ro pe nkan to nsele ninu Real Madrid ko nse pe boya seri dodon ko ni ki market value pe nkan to mu wole kuri ba kan na mo ro pe first assignment abi ibi to ye ki premier assignment e se ibi to ye ki Madrid koko wo oni pe nkan to wa se gangan
0: ta ara fun
1: se o so deliver abi ko deliver sugbon lati bere owo yi ki se owo yen gangan ni wo ye temi ni ko se owo yen gangan oni nton be lokan ju ni ko se owo yen nikan boya kin so ba yen sugbon lara nkan to ma ndun ni pe orira ila ibe ni pe pẹlu gbogbo crisis to ma ni ninu ko ti Real Madrid ninu dije La Liga pe awon management to phone support to bo she expect
0: so bi gba ti won double standard won ti gbe fini le won ti gbe Kylian Mbappe
1: le lori ibo do gan ki Mbappe to de to ba la won issue pelu kini o ma ri bi pe Madrid o phone ni 100% support yen so na de wo wi pe the best thing ni pe ko n bere nkan ti won ba ni le se va to ton ba ma le se won mo nkan to won ti tori e duro iko Real Madrid to bi ju any other player lo looto gbogbo ko ni sugbon iko ti Real Madrid tun sara oto ki agbabo to le wi lili pe ani kini yi se mo fe kuro bi te ba le san ye bayi mo ro pe o ti ni bi to de ni okan yan ni player to je pe lati bi 5 season ago on fun won more than 20 goals every season competition ma tun rise ninu DJ ti La Liga ni next season so lapodo ti temi ki se pe bi o ya owo yen nikan gangan sugbon bi o se pe bi management se approach ohun na ipo oke to ba fe lo ku lo so awon condition yen o le je ki okan ti e na papo pe ohun oni lo Vinicius Junior ti won ba file ba yen to ba lo iko Madrid le bi to to sugbon a mo pe nkan ma sa won
0: o ma file
1: awon ma file o
0: Yando Madrid ti de
1: o ma yen o rorun bayen lati de ati adapt lati ma deliver ni ohun gan ko gan to ma ni more than 20 goals ta so e o tin lo bi 3 season ninu ko Real Madrid
0: yen fini
1: iyen Vinicius Junior ko gan to di pe o adapt tan so lati
0: ma yen de ni La Liga o le
1: ah
3: La Liga o le
1: mo iwo be si
3: La Liga o le awon tan so pe La Liga o le won sasisi La Liga o le nto to sugbon kini te ri nu La Liga te fi ni ole pe boya ke won mo ko lo ra won ni ko pe ko kan la pa
0: o kan lese eyan o yi lati excel
3: lati excel eyin na gbon ti Marcus Rashford so oni ninu idije ti EPL pe training won le inu idije ti La Liga ninu ko Barcelona pe training won le sugbon bi ti oni kaloku le si lo yato pe EPL to ba de be ito le si ni pe physical fitness ka farin ka gbe gbogbo e ko ri ko apa ko ri ko ese so ngba to de nu ko igi agbabolo si Barcelona to train be pe awon ile iwon ba ni asiko ti won spend ni gym training won to poju based on football
0: football tactical ni
3: ngba ti won load e pa ni ball work first training Marcus Rashford o lana ni
0: ball work
3: ball work le ball work la san o lana
0: won e se pe
3: e se pe kini o even di to so ni for first training ohun le ngba to n lana ohun lo bi abi so ma as ni training bi to n sun si to won le dide
0: ball
3: work la san ki se pe ko wo gym ko eh eh EPL ni awon player ti mo
0: ibirin gbigbe lo ba kare agbaje
3: ni to yese
0: ni kini eleku oti je
3: Ogundiran
0: FC ni Wesley Ogundi erin gbigbe lori oni
3: ko le ko apa
0: omo pe eyan sa kolo ni
3: bi awon
0: chai ni gbani coach won lo advise e pe ma gberin ko le
3: le basic
0: eh lati gba na ni kari ase pari ni
1: kele dabi siko
0: ni kari ase
1: lo lo so pe eh league kan o league emi ro pe gbogbo league na ni o ni lana ta fi ntuko wọ́n a sọ̀rọ̀ pa league mo rò pé tababẹ́ fi ṣàfihàn pé òkè òun league wo ló dáa jù league wo ló le jù mo rò pé gbọ́n náà ni wọ́n ń pàdé ara wọn ní europe so tí wọ́n sọ pé league spain ò le mi rò pé nìkan tó ní uefa competition gbẹdà tó wọn gbéyà ló wà ìbọn táwọn kan máa ń sọ ni pé iṣẹ́ mọ̀ pé ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń sọ̀rọ̀ pa pé òkè òun ebí èèyàn méjì péré náà ló gba gbogbo tí wọ́n gbà ní uefa champions league yẹn nílẹ̀ spain bọ̀n ní england wọ́n lọ bí márùn àbí mẹ́fà tí wọ́n tẹ́wọ́ gba àwọn díje so ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ bọ̀n tí wọ́n sọ pé èèyàn méjì ló gba èèyàn méjì ń tẹ́yàn méjì yẹn gbà gan ó ju ogun tí
0: àwọn yòókù
1: bá even ní tẹ́nìkan lásán dágbà
0: 15
1: lásán gan táwa pint gbogbo tilẹ̀ gẹ̀ẹ́sì gan mo rò pé àpapọ̀ wọn ní
0: òfin ẹ̀jẹ̀ sí tàtí nǹkan kọ́ ni gbogbo wọn gbà
1: sí ilé gẹ̀ẹ́sì ó dára pé tiwọn náà ti tó bẹ́ẹ̀ bí 15 àti 16
0: àwọn tí ń lọ bí
1: 16 ẹlẹ́kàn gba mẹ́fà
0: ẹlẹ́kàn
1: gba mẹ́ta
0: liverpool
1: gba mẹ́fà man u gba mẹ́ta nottingham forest gba méjì
0: arsenal
1: gba arsenal
0: slip of tongue slip of tongue gbogbo nǹkan lẹ́mọ̀ ká àmọ́ ni
1: chelsea gba méjì
0: slip of tongue
1: aston villa gba kan
0: palace
1: nottingham forest gba
0: méjì
1: so tọ́ba ti wàhálù pé tiwọn náà ti súnmọ́ tẹnìkan so lápọ̀dọ̀ tèmi ò tí wọ́n sọ pé kò le kò le nǹkan tó jọ ń pàdé lókè ìta ẹni tó ní jù náà láti sọ pé ńlọ̀gá so lápọ̀dọ̀ tèmi.
0: ẹ kí ládé tó fojú burúkú wò mí gbà mọ́ sọ pé arsenal gba méjì ṣe bí slip of
1: tongue ara ilé ni kọ́mọ́dà bí ebu ni
0: pé bí
1: ìgbà tẹ màmá ká máa sọ̀rọ̀ àwọn akọ àwọn àyàn ẹgbẹ́ ká lọ máa dákọ wọn
0: gbogbo nǹkan lẹ máa ń sọ
1: àwọn arsenal gan le bínú pé ẹ máa bí ìgbà tí yóò tí ì lọ mọ́ kàtẹ́ wọn pè lálàájì ni wọ́n di pé wọ́n máa sọ pé
0: gbogbo ẹ̀yin jẹ́ ní kí n sọ ìbàdàn lọ́wọ́ kan ṣe vigilante ti àgbà ní yọkẹ́lẹ́ pẹkùn ní ẹ̀yẹ ìlà ògùn ìtàbùkù lẹ́mọ̀ ní máa sọ ọ̀rọ̀ burúkú tó ti ẹjọ́ lójú ọjà ìtàtẹ́ ní máa sọ lágbàṣe vigilante tọmọ kan rè yín báńgà ló ọmọ tí ń ti ẹ ìṣọ́ òru bọ̀ nínú ní december ẹjọ́ lójú ọjà ọ̀rọ̀ tí ẹ gbé àmọ́ ló ti yára àsìkò tó jí padà níbọ̀ ọ̀dàkù ẹjọ́ lójú ọjà abádẹ́ka sọ ọ̀rọ̀ wájú ẹ̀kú kalẹ̀.
4: Now that you have finished SS3 exams, what next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Toto Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Toto Garden, NTA Road, Ibadan. Website, www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity. 2 years ago, the biggest radio raffle hit Uyawezu.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà ìkànnì ti Splash rè. Splash 105.5 FM ilé tó wà nílé falafẹ́lẹ́lẹ̀ nílé Ìbàdàn ó yá tálọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní ọgbọ́dọ̀ Faisal tó bá gbé wọ́n sẹ̀ndà pọ̀ mọ́ wa ilé wo wà lẹ́fọ̀ndọ̀ níbi kíbi káàkiri àgbáńlá yẹ lọ́ọ̀kan ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti kàn ní ti Splash 105.5 FM lórí Jẹ́kọ̀mọ̀ fan family ní Facebook wọ́n wà ń bẹ̀ lórí TikTok at Top Striker 100 ìyẹn lórí TikTok ó yẹ fọ́lọ̀ ẹ láìkì ẹ gbé kọ́ lọ fà gan pàápàá láti bẹ̀ yẹn káṣẹ̀ mọ́ gọ́ra rẹ̀ ààyè kòtò láìpẹ́ yìí ó *347*1004*1# ni ààyè kòtò láìpẹ́ yìí wọ ló sì kàtọ́ jẹ ó di ní ikọ̀ Manchester United. Wọ́n ti jọ di mẹ́yàn ìgbé Lisandro Martinez nígbà tó padà dénú kọ Man U. Wọ́n discover ìgbé ìfarapa tó ní ní àṣekágbá yẹn. Wọ́n ní kò lọ́fà. Wọ́n ní pẹ̀lú bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́run yóò ti wà ókè kó tó di pé EPL máa láǹfààní àti gbẹ̀nàyà ìyẹn nínú oṣù kẹjọ oṣù tí ń bọ̀ yìí náà ni wọ́n ní ó ti máa wà ókè. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn medical team nínú ikọ̀ Manchester United tí wọ́n jó di mímọ̀ nìyẹn bákan náà wọ́n ní sẹ́ rí Matthew De Ligt eléyìí tó jẹ́ wí pé láti inú oṣù kọkànlá ọdún tó kọjá ló ti lọ́ọ́ ṣe sí abẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ EPL òun náà lọ padà pàdánù lẹ́yìn ìgbà tó ṣe sí abẹ ọ̀hún tán wọ́n ní òun náà yóò ti wà ókè dáadáa pé torí ó láǹfààní àti farabalẹ̀ dáadáa láti relax lẹ́yìn iṣẹ́ abẹ yẹn. Lẹ́yìn tó túmọ̀ sí pé òun náà ti máa wà ókè kó tó di pé líìgì ó padà gbìnàyá bí alápá abẹ yẹn. Ikọ̀ Paris Saint-Germain wọ́n ní ó ti di pé bí kinní kan bẹ́ àdìẹ bá dà mí lé ògùn nù èyí sì fọ́ lẹ́yìn wọ́n ló ti dìbẹ́ báyìí ṣùgbọ́n rú ẹyin adìẹ wo lè yàn fún ẹyin rẹ̀ ibi ọ̀rọ̀ wà nù o PSG máa ń ṣe kọ́ńdá fi gbà ọjọ́ mọ̀ ti lọ ẹgbà mi PSG máa dáì nọ́mbà yẹn lẹ̀ náà PSG sọ pé àwọn náà make sure yìí pé àwọn frustrate Madrid lórí ọ̀rọ̀ Rodri pé iye Man City bá pé àwọn ó sì lọ kówó lọ ṣé kò ní ṣe pẹ̀lú agbábọ́ọ̀lù gẹ́gẹ́ pé bí ọba fẹ́ lọ.
1: Èmi rò pé láwùjọ náà àìlè rúlẹ̀ wọn PSG lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ yìí náà ò kéré mọ́ ẹ̀kẹ́lẹ́ náà yẹ kíji ni pé olùkọ́ ni ti ń bẹ́ ń bẹ̀.
0: Ẹlẹ́kàsán orúkọ yàtọ̀ àdúgbò tẹ wáyé sà.
2: Kẹ́hìndé Wàsíù láti Yànà Church.
0: Mr. Wàsíù Kẹ́hìndé àbí Wàsíù kí á ti kàlẹ̀ yín náà ni.
2: Ibi ò kí á ti kà o. Àgbálẹ̀ kí á ti kà àgbàlagbà.
0: O ní kí á ti kà. Ṣé ẹ ti gbálẹ̀ lọ rẹ̀ rí níbi ṣọ́ọ̀bù?
2: Wọ́n yẹ̀rẹ̀ ẹ ṣé náà ni. A bẹ̀rẹ̀ negotiate náà ni.
0: Ok ṣé ẹ bá fẹ́ gba ṣọ́ọ̀bù tẹ bá fẹ́ gba bí ilẹ̀ tẹ fẹ́ máa ta nǹkan lórí ẹ fẹ́ gbé kọ́ńtínà bẹ́ gbogbo rẹ̀ náà ni lójú road. Kò sì jẹun ìgbà wo lẹ ti ń pè káṣẹ.
2: Àti ìjẹrin.
0: Ìjẹrin.
2: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀lẹ́ àlẹ́ bí gbèsè ẹ ti jẹrí àbẹ́ ẹ ti jẹrí ni.
2: Àti jẹbi.
0: Ní jẹrin tẹ bẹ̀rẹ̀ yìí.
2: Àkọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ náà mo jẹ.
0: Congratulations. Ẹ̀tún wá ti jẹlẹ̀ kẹ́ ẹ bẹ̀rẹ̀ ń jẹrin eléle jẹ́ ń jẹrin.
2: 50,000.
0: Lẹ́tún wá jẹ́ ńjọ́ kẹrin síra àwọn ẹtún jẹ 50,000 naira mi mélòó alẹ́ ń plè.
2: Ọlọ́run lálọ́ ni ó bí bẹ́ẹ̀.
0: Mélòó lẹ́ ń plè.
2: Mẹ́ta mẹ́rin márùn-ún bí mo ṣe ń ṣe nìyẹn.
0: Abájọ ẹ̀yin mí ní bísínẹ́ẹ̀sì ni ẹtún jẹ 50,000 naira mi lé ni lẹ́nu jẹrin sóni.
2: Yéèdà.
0: Ọ̀dà congratulations ó tún pè yí o ire o.
2: Ọ̀dà ta.
0: Wàhálà. Abẹ́rẹ́ àárín nǹkan rà bí. Ọjọ́ ti lọ PSG ọ̀rọ̀ wọn bó sì fẹ́ sọ wọn làwọn fẹ́ bá Madrid fà á ṣe. Ẹ fẹ́ sọ
1: pé kí ni. Ká bá sọ̀rọ̀ nípa Luis Enrique àmájọṣepọ̀ tó lè wà láàrin wa ti Rodri.
0: Spanish
1: de Universal kò sí tí ò lè ṣẹlẹ̀ bọ́ ká bá sọ̀rọ̀ nípa akọ̀ṣẹ́kọ̀ Madrid ju PSG ló
0: gba ayé lọ́wọ́ yìí.
1: So pé tó bá ó depend lórí
0: pẹ̀lú ẹ̀jẹ̀
1: ó dẹ̀ lọ́wọ́ kọ́kàn wàá nu profile ẹ̀ pé èmi náà gbá bọ́ọ̀ nínú
0: colombia ọmọ madrid
1: dẹ̀ ọmọ madrid ni so
0: ọmọ lé ni ọmọ
1: madrid gẹ́gẹ́ sì máa wà lókè psg
0: lọ́kàn rẹ̀
1: bọ̀ kò sí tí òun ṣẹlẹ̀ owó le gara o
0: psg lè gbó wa o
1: wọ́n lè gbó wa pé ó dá half owó sí báyìí and again kò sábà nínú káwọn náà wọ́n wò pé iye andemade yẹn wọ́n ti fẹ́ parí dín yẹn kí madrid tó gbóra wọ́n kàn lórúkọ tí wọ́n ní omo ye gboruko ye bayi ko ti e fe gbo nkan kan pa PSG mo so nigbe igbe o wa ndisi ma de ona o pe ja no gbabe ka ti le kun mo en ta
0: bi ta nkan bayi ti en lawon oja kan na npe o pe ko mo bo loja awon to ni a o le fi gate ile awon aro ojo ti en ni omo bo pe emi ati ma ti ati won alu ko mo bo pe to no le fi gate ile
1: nigba wo ni mi ati njo so yin
0: ah so ma pa ran lori afefe ni to ni en te mo lo ti wa ma ramala awon wa le osef ni ma roka
1: se won ta wa la loju
0: ti ma roka fu won awon osef ni ma roka fu won
1: mi ba dojo
0: awon eda eda ki olugbade ti ma ra oka fu won mo lo ti wa ri mi to lo o ti gba ni o ti gba oga wa ti de o o ti koroyin de ni gbangbangudu awon ma meje lo koroyin seju mewa tele leyin mo kan ru olorun ri ko si wahala nto ba le ka nbe yo ko ye ki ko yoku yo kore fun ayan ibeji nbe oba dele yo ko ki yoku re ko ma ka fun le ago meji losun la latun pade titi igba yen e

0: Flash FM 105.5.
1: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Òróró ìsebè ni mo fẹ́ra jà lọ. Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
2: Ohun rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè ìfà máa fani lákòóyá o.
2: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ, ó ṣe wọ̀n rẹ̀ ni.
1: Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Be prepared for global opportunities.
5: Study at Trinity University, Yaba, Lagos.
4: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
5: We equipped you with skills the world demands.
4: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
5: cybersecurity, computer science, accounting, economics, marketing,
4: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
5: Trinity University, building on the rock.
6: Àlọ́
7: sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
6: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
7: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pin ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
6: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta?
7: Ó lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gọ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
8: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
2: Òróró ìsebè ni mo fẹ́ra jà lọ.
1: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
2: Ohun rẹ̀ kò wọ́n rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
1: wọ́n ti pè ìfà máa fani lákòóyá o.
2: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
1: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pọ̀ ju owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Òróró ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ, ó ṣe wọ̀n rẹ̀ ni. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ní òróró ìsebẹ̀ tó dára.
1: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Spread your wings on Splash 105.5 FM.
0: Flash FM 105.5.

0: Okay, yo so pe gari la wa. Eku dede asiko yi, eku eti gbo wa esiko amojuba wa.
1: Eh.
0: Ose tutun re ti aroba ose ni gbanko gberoyin bo ti nsele na la mo wa se ti gbo yin. Pelu awon akosile bo se bale sinu awon iwe iroyin ojojumo ile wa Nigeria. Etun teti leko lati ma gbo wa. Ba ti bere sini ma ko kale loloko kan ejeji. Ekuku ti ma wipe bati mu iroyin gbanko gbe wa a mo wa lati seru bayin be si ni ki se lati ja yin laya
1: rara o
0: eyan gboro yin gbanko gbe ke fi kogbon ni e gboro yin gbanko gbe ke fi se odi won ara lati le ma wipe ina ni isele gbanko gbe ko moju eni to da be si ni awon isele to ba ti nsele be nigba to je pe nu aye ina la wa aye o si ti tan aye ti pare isele o ma sele ni
1: be ni o
0: edumare oni je ka buru bo ti le wo ko kere to abi ko tobi to ko se dede o kan eni kokan wa
1: mo
0: se lowo Olorun
1: amen
0: anu eledumare ati ifokanbale re ti o legbe to fi ma abu e to nipon jewurin lo iseda to laye to lorun yo ma dabo wa o
1: amen
0: leni ati lojo gbogbo ekunle o kunle o ma ni fowo se na loruko temi
1: o de adupe lowo eyin eyan wa ile ite tin tele wa bo lati aro kutukutu eleyi titi fun te doroyin to ti foju bade na aro hun awon eyan wa ndagbere fun yin pe bo ba di laago meji ke tu wa pade ti wa na lori iroyin le ta pe ni gbanko gbe
0: bo ti se rire o
1: iroyin ohun awon isele to ti e lawon abi kan te na pe dade le okere lohun o lo dale lori awon iroyin tan so nipa re yi a fi nja yin laja ton ni o ke le ba mo wi pe lotito ati lododo o ni sele sele kiki dadu ata ma se ni kan ni omo luabi ni pe gbogbo to ba wu ki bi o sora re da o fe mo bo lowo waju o fe mo bo lowo eyin o fe gbo tun yo o fe gboyin fo si yo o wa fe mo do lobiripo oba to ni wa o ma je o sokale so de ni kokan wa
0: ami ase o
1: awon royin tan so nipa re ye awon akuri to gberu ibe lati kokko bere o ogba bo ba doju ogba gadi gan e ma ni anfani to perepete lati mo fe ti yin ko yawo royin ni lo ru balejo nu iya adini yin na ni aminat adetun badmos onloruko temi motola yin ele to se be nkan momo o se dada
0: okay ejo gbora boy ka bere cinema mo loloko kan ejeji bi akosile awon isele gbanko gbe bo ti ni akosile ninu lapa bi be si ni ti a ma bere sini ji e ma ma lori awon isele to sele loni tuntun lọwọ yi eja koko fi ti sukere fakere oko tan lo bere sini lalewu iyen loju ona masose eko si ilu ibadan lagos ibadan expressway latari bi won ti ni ijoba apapo won bere awon atunse oju ona lawon apa be mo fe sare de ko pa mo fe de pa fi wakati bi wakati melo kan fi kunrin ajore o ko ma je wi pe e pada jeun aro losan loju ona ma so se eko si lu ibadan ama o eyan meta ototo mi ni ati gba emi lenu won nigbati awon eyan meji ti awon farapa ninu ikolu tuntun to sele ni ipinle ti benue lati pase awon adaraje ti o pada sele nibe bi isele ti jade bo se bale na la nja yin keyin no si le ma tele loloko kan ejeji lapa be hun
1: o de to ba ri be wa ja koko fese kan ya ni ipele eko tori pe arakunrin kan eleyi to yan se ka ba ni gerun ori to yan laayo baba ni o ona ni awon karamba ni eda kan eteyin o le so kara bi ti an ti la wa mone workshop re won do ba jinatu ri buku ti fo ni ekun lenu
0: iseda
1: won do fun omo olomo o si dagbere faye pe o digbo se baba ta nso nipa re yi afisi ni gbogbo eyan mo si isele ta nso nipa re yi ni bogan lo ti waye ni ipinle eko eyan mo gbo losan toni ba koko re ba ti toni o
0: ai isele mi ti o tun pada sele oju ona ma so se eko si ilu ibadan ni gẹgẹ bi ati ri wipe isele jamba oko kan to sele leyi ti o bi sunkere fakere oko na pelu bi won ti ni awon oko bi melo kan to tun ni se pelu ajagbe lo fori ko skibo isele gbanko gbe latari bi akole yi bi o ti se ni bo ti se bale bage ti apa ibe na a àmọ́ tá a bá wo ìṣẹ̀lẹ̀ míì tí ó padà ṣẹlẹ̀ ń bí lọ́wọ́ gbé àti ṣe ránfàní àti rí àjọ ndlea náà ni wọ́n ti ṣẹ́bùrú ẹnìkan tó jẹ́ arìnrìnàjò láti ilẹ̀ gẹ̀ẹ́sì pẹ̀lú ẹtìmọ̀ elélùbọ́dé kòókèèrè
1: bẹ́ẹ̀
0: ni wọ́n ti padà mú o ní ìpínlẹ̀ ti èkó bí iṣu ṣe kú bí ọ̀bẹ sì ti ṣe bẹ́ẹ̀ ó dà kò rí gbáǹkan gbé fọ́mọ nàìjíríà láti lè mà bí ìṣẹ̀lẹ̀ náà bó ti ṣe ṣẹlẹ̀.
1: ó dáa kí la àbá pé léyìí bí kì í bá ṣe gbáǹkan gbé torí pé níṣe ló ń fojoojúmọ́ rú ni lójú o wọ́n ní ìjẹ́gbẹ́mọ̀ ìpè iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ kẹ́bí òun náà ni àmọ̀ ti bẹ̀rẹ̀ ìwádìí o kódà àwọn dẹja wọ́n sì dẹja mọ́ ní báyìí àwọn wo ni wọ́n fẹ́ mú wọ́n ní àwọn kàràǹbà ní ẹ̀dá kẹ́lẹ́ tó jẹ́ pé agbébọn ni wọ́n wọ́n ní yabo ilégbèé ẹnì kẹ́lẹ́ tó jẹ́ pé adájọ́ àgbà ló jẹ́ ní ìpínlẹ̀ kẹ́bí wọ́n sì jí ẹni ẹlẹ́ni gbé lọ ìwé ìròyìn the nation gbé lónìí the punch gbé o gbáǹkan gbé ló dà lórí tábìlì tiwa tá a bá wá ro ìròyìn eléyìí eléyìí tó ṣe lálàyé pé ilé ẹjọ́ májísírèètì kẹ́lẹ́ ti ń bẹ ní ògùdù nípínlẹ̀ èkó òun náà ló ti ní kí wọ́n mọ mú olùkọ́ kan o eléyìí ti orúkọ tiẹ̀ ní michael wọ́n ní wọ́n mọ mú lọ síbùdó ìtọ́nisọ́nà kó kọ́kọ́ lọmọ ìyáyé fúlẹ́rì ń bẹ títí tí wọ́n padà wá gbé ìdájọ́ kalẹ̀ lórí rẹ̀ ní mándì lọ́wọ́ lọ́hùn ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o wọ́n ní ìjẹ́jọ́mọ̀ yìí pé ọmọ ọdún márùndínní ogún kan eléyìí tó jẹ́ ọmọ obìnrin èyí tó sì jẹ́ pé akẹ́kọ̀ọ́ ni òun náà ni wọ́n fi ẹ̀sùn kan michael wípé ó ṣe kò tọ́ kò tọ̀nà pẹ̀lú ọmọ náà bó gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkan gbé ọ̀sán ilé láǹfààní àti gbọ́ ẹ̀yin ẹ mọ́ ṣàrè ibì kan.
0: Ìṣẹ̀lẹ̀ eléyìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lágbègbè kan ní ìpínlẹ̀ Kaduna ni àwọn agbésùnmọ̀mí gbẹ̀mí èèyàn lọ́nà ọgbọ̀n nínú ìkọlù tuntun míì tí aláǹfààní àti rí àkọsílẹ̀ ní inú agbọ̀n ti punch báyìí lórí ìtàkùn ti ayélujára wọn èyí bani ní ọkàn jẹ́ púpọ̀ púpọ̀ kédùmàrè kó máa ṣọ́ni kó sì máa ṣàbò lórí ẹ̀mí wa.
1: àmì o.
0: àmọ́ tí a bá wo ìṣẹ̀lẹ̀ míì tí ó padà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ anambra làkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkan gbèyé ló ti balẹ̀ bàgẹ̀ sí ilé alájà mẹ́ta kan eléyìí tó jẹ́ ti légbé àwọn akẹ́kọ̀ọ́ student hostel olédédé yà á lulẹ̀ wẹ̀ tí àwọn èèyàn sì há síbẹ̀ tí wọn ò tí ì láǹfààní àti rí wọn kó jáde pẹ̀lú àkọọ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ gbáǹkan gbé tó ṣẹlẹ̀ yìí èdùmàrè kó bá ní la àwọn tí ń bẹ níbẹ̀ ká má ṣe rí àkọọ́lẹ̀ aburú lórí wọn
1: ìgbìyànjú
0: lọ o lórí ìṣẹ̀lẹ̀ tuntun tó tún ṣẹlẹ̀ náà kọ́bẹ̀ èdùmàrè kó máa ṣọ́ ni kó sì máa dáàbò rẹ̀ kó máa dáàbò wá o.
1: àmì àti àmì òun náà ni àwọn òròyìn ọ̀hún ló bá dé àmọ́ṣẹ́ ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ sàǹfàrà wọ́n ní àwọn ọmọ òṣìṣẹ́ ológun eléyìí ti bẹ́ẹ̀ wọ́n kọ́ ti fẹ́ sí yẹ́mà ni o wọ́n ní mọ̀ tí láǹfààní àti dóòlà àwọn èèyàn 48 eléyìí tí àwọn kàràǹbà ní ẹ̀dá èyí tí ẹ jí kó ní ìpínlẹ̀ sàǹfàrà ni àmọ́ ní ìpínlẹ̀ borno wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ pé olórí iná àlọ́ jẹ́ nínú àwọn ikọ̀ ti iswa àwọn ikọ̀ alákatakí tí ẹ̀sìn èyí tí ẹ ṣapá bíi tan tí ẹ ń sẹ̀yìn bí àyà tí ẹ sì fẹ́ máa domi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà láàmú wọn ni ọ̀kan lára wọn léyìí tó jẹ́ pé olórí ló jẹ́ fúnra lára rẹ̀ báyìí ló káwọ́ rẹ̀ ókè o níwájú àwọn ọmọ òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà léyìí tí ń ṣe lálàyé fún pé ẹdúró ẹ mọ̀ yìnbọn ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe wọ ohun yìí òun ti juwọ́jú sẹ́lẹ̀ fún yín o òun ò tún dá wàhálà halẹ̀ mọ́ gbogbo bí ẹ bá rí báyìí ẹ mọ̀ mọ́hun lọ bó gan ni ẹ ṣe láǹfààní àti mu ẹ̀yin ọmọ gbọ́ lọ́sàn-án tòní ṣe ẹ̀rí pé ó gbáǹkan ó sì rèé gbì.
0: pẹ̀lú àwọn ògèrè orí ìròyìn tí aláǹfààní àti bùjọ ṣe ti yín kẹ́ ẹ máa fi ṣe ara rìn lọ́sàn òní ajágbára kàsídà ká dàbolẹ̀ lọ́tún torí bí èèyàn bá dàbàrà bó ṣẹkẹrẹ ìpara pọ̀tọ̀ fún ẹ lẹ̀
1: ni
0: ẹgbà yìí ẹ̀ ò kẹ́ ẹ fi máa ṣe ara rìn dé bẹ́ẹ̀ ṣe lọ sójú òpó ìbánidọ́rẹ̀ wa facebook ni ẹ máa lọ síbẹ̀ báyìí bẹ́yìn bá ti ṣe ń débẹ̀ ẹ dàbolẹ̀ ẹ ṣí à ẹ bẹ́ẹ̀ bá ti ṣe ń ṣí à ẹ náà ni kẹ́ ẹ máa láìkí ẹ bẹ́ẹ̀ ṣe ń láìkí ẹ yìí òun náà ni kẹ́ ẹ máa lọ́ọ̀vù ẹ bẹ́ẹ̀ tún ṣe ń lọ́ọ̀vù ẹ ẹ máa gbọ́n mu ẹ máa gbọ́n jẹ ẹ máa la ẹ máa ẹ ti kọ́ máa fi jẹ́ gbáǹkan gbé ayọ̀ lọ́dọ̀ titi yín kẹ́ wá bá ní pín ẹ gbìyànjú kẹ́ ẹ kọ́mẹ̀ǹtì dáadáa Iyen comment yen ni o je mark register wi pe e wa ninu yara iroyin wa losan oni
1: beyin
0: ba tin comment sapa be yen awo mo ri yin bi bayi baba ti wa ri na la ma kan si pe lagbaja o ma lagbaja mr lagbaja ba lagbaja oko lagbaja yawo lagbaja
1: se nkan ko fi awo mo be
0: grandpa lagbaja omo lagbaja wo wa loju opo pelu wa losan oni
1: oyeske
0: oyo ejo gbara kasida ka lo soju ona ma so se eko si ilu Ibadan Lagos Ibadan Expressway ona ye kolon ko ma so wa nbe dada
1: ami
0: ko sa ma sabu lori wa
1: ami
0: ari fese si eyin agba ni ko kan mai
1: le ni
0: kolon ko sa ma la wa
1: ami o
0: ba won rin ari fese si
1: amen
0: akole sele gba nko gbi to sele yi ni se pelu oko ajagbe ati awon oko kan ti won jo parapo ni jamba nbe Iyan lojo na maso se Eko si ilu Ibadan to si pada bi sunkere fakere o God fun awon awako eleyi ti won lo oju ona yi isele ti won lo sele yi o je ki awon ti o lo oju ona na yala awon aloko ero ni awon aririn ajo ti won lo ti won bo loto atosi o bi oko se duro wa pe koda bi eyan ba ri aworan na yo ma wi pe ogba nko gbe pupo pẹlu oru awon isele tin sele yi won ni oko ti o pada ni gbanko gbe je oko akeru nla ti a mo si trailer won ni bi won ti wo sako wi pe isele ni agbegbe ori afara ti kara esa adakara mo teye ba
1: wo
0: bo lati ko gangan ko fe jade bayi ko to bi kojo ori odun ori odun serihun si waju die n kara wa lapa alafia ti yan ba nbo nbadan ibe na lo piki wa feyin te ba da eko abe meko
1: won meyo ni
0: e ti meko e tete gugu eko yo ju yo ni ko fun yin titi ni gba ti won fi nko iroyin sile won ni ko si akosile emi kankan to pada ba isele yi to ba rin adupe lodo olohun pelu bi awon iko adole mi ati awon iko ti down si isele pajawiri bi pe ti dun sodo won na la won na tete tara sesa lati lo si ibi ti isele yi ti o ti sele koda kisukere fakere oko ko mo ba wa di o god tan yanya koda won salaye wi pe won o ti le so yala in to fa isele gbanko gbi in to fa ijamba oko na won o ti le so tete o di lasiko ti won fi nko iroyin na le ama lo ni tutun tutun bi won ti nja wa si eni pe isele yi o di gbanko gbe eleyi to ni se pelu oko ajagbe ati awon isongbe oko mi kekeke bi oko ti leyin le ti ni omo leyin o ni oko ti o pada to ni se pelu isele gbanko gbe yi olohun yo ma la wa o abore yo si ma daju lori enikokan wa ni gbogbo gba
1: ami ati ami e wa je lo taratara si ipile eko tori pe gbanko gbe kan o mo se be o foju bade o won ni arakunrin kan eleyi ti ani oruko ti won mo si afisi ni o na ni awon karamba ni eda kan won wo shop re tori pe ise gbajamo lo yan layo won ni won wo shop re eleyi ti nbe yen ni church gate e ti nbe ni opopona marose ti badagri ni pele eko won ni bi e ti wo be bayi won do ba jinatu ri buku ti fona e ku lenu si ara afisi afisi sise be dagbere faye pe o digbo se o
0: kabesi
1: nigba ti wo mo tesiwaju nuri oyin ohun eleyi ti iwe iroyin punch to gbe si igboraye won ni awon karamba ni eda yi eleyi to je pe agbebon ni won meta na lo nka won o won ni ko pe ko jina eleyi ti afisi da okan lawon awon onibara re lohun tan o ba gerun tan o gbowo lowo onitohun o ki won pe e se o a tun ma reti yin nigba mi ni kete ti customer awon to bode bayi o na ni awon karamba ni eda meteta ta so nipa awon yi o won ya wole won si gbemi lenu omo olomo enikele to so lori isele na sugbon to ni won mo fi oruko ohun si gboro aye o se lalaye pe e wo awon karamba ni eda agbebon ti en wa yi oni leyin ti en yibon ma afisi tan kaluku won na papa bora ni o won fe igbegba mole won sa lo tefe tefe oni to nte si waju pe bo tile je pe won sakitiyan o lati gbe afisi lo si ile ewosan won nigba ti en gbe debe bayi awon dokita onimo isegun oyinbo ti e ba lenu ise won duro won yewo won gbe owo re soke owo di jawara won gbe ese re soke ese di korojo won ni wa bere pe oruko wo le npe won ni da won lohun pe afisi ni je won ni o pe o afisi afisi ko ba won je pe aye mo o ti bere si ni je pe orun alikiamo
0: seda o
1: e wa ja lo secretary eni ti sagbonu so fun le ise olopa ni ipile eko abimbola adebisi ni loruko ti won je o won ni bi awon iroyin se pe won lori agoto ago won du tololon tololon tololo won ra aye gba ago won fi atejise sowo si won won ni tololon tololo bi atejise won se nwole o na ni won ti iraye fesi titi di akoko ta ka iroyin si ni eti won ni rufe ta so nipa re yi o mo waye ninu osu kefa odun ta wa ni eyi ni le ti ni awon karamba ni eda e to je omo wole iyabu ekun awon melegbe okoko won ni se be gbemi lenu arakunrin kan ni odun meji le ni ogun eleyi ti aporuko ti e ni Abdulmalik Bakare atohun ati awon meji mi leyi ti ani agbegbe ke leyi to pe ni oreta eleyi ti nbe ni ilu Korodu ni won ti gbemi lenu won iwe iroyin punch lo gbe loni gbankogbi loda lori tabili ti wa
0: o sha iromale agba owo ti de bayi won fe to da owo bole lekan si awon eleyi won e fowo yan fun yan fun won mo bo yan lowo
1: ni oh my god oh my god
0: won e kan fowo yan fun no no won e sapa o
1: loni on the 27
0: no no won e sapa de si e sapa
1: eh albarika ni wa
0: abi asan yi o gbe
1: eh
0: n gba ba discount camp lodo ya fawasi
1: omo lomo o yan o yan
0: kini yan ya to ba yan nisin n gba mo da ka mara to yin kini yan ya to ba yan nisin
1: kala je ba ni
0: se o wa so pe ko sa ba lo se ilo
1: be mi o fe so pe mo kala je ba ni o tun logo e pada
0: ka to re lo se inu ogun fe mo fe je ogun fe mo
2: e ku le o ibi n pa ka si nkan si ni la
3: e kaabo iya mi ki le wa je bayi o
2: iwa na mo fe ounje to yeruku lala to si ta lenu mo fe ko lo tirin ko ma si se meyen meyen mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kiakia se le se sa
3: be ni iya mi Golden Penny Noodles lo le se.
4: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
2: Mm. Se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
3: Iya to ya yi to si mo tojo omo ni.
4: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja nitosi re bayi.
5: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́ ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ ncc.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If you no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.
7: Yoruba bọ̀ wọ́n ní ojú tó dilẹ̀ nírò rẹ sọ ọwọ́ tó bá dilẹ̀ lèṣù ń wáṣẹ́ fún un kó má ba wá rí bẹ́ẹ̀ ló jẹ́ kí olóyè Ibrahim Sherifuddin Àkànwò Adétúnjì mọ́gàjì olúkùsà Amúnigun nílẹ̀ Ìbàdàn ṣe ṣàgbékalẹ̀ ètò ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ olúkùsà Youth Empowerment Initiative fún àádọ́ta ọ̀dọ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn kí wọ́n lè máa rọ́wọ́ mú lu ẹnu kí wọ́n lè gbọ́ bùkátà láì wọwọ́ ẹlòmíì ètò ohun tí wọ́n pè ní Beats to Business ni wọ́n ti kọ́ wọn bí wọ́n ṣe ń lo ilẹ̀kẹ̀ láti pèsè àwọn ohun èlò bíi bag key holder àwọn ẹ̀ṣọ́ ara bíi necklace waist bead bracelet earring àwọn ohun èlò ìṣerun lọ́ṣọ̀ọ́ ear accessories àtàwọn ohun míì gbogbo ọ̀fẹ́ sì ni o tó bá rí bẹ́ẹ̀ kí gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sàǹfààní ìkọ̀ orúkọ ọjọ́ orí àti nọ́mbà whatsapp rẹ̀ ránṣẹ́ sí whatsapp number yìí 0703 030 17 ọmọ bíbí ilẹ̀ ìbàdàn nìkan ni o. Orí ìkànnì ayélujára sì ni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò ti mọ wáyé. Àjọ Olúkúsà Youth Empowerment Initiative ló ní má jẹ́ káǹfààní yìí fún ọrùn o, má fàsìkò ọ̀dọ́ rẹ tàfàlà, wá kọ́ṣẹ́ ọwọ́.
8: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
10: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms

0: bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ́ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Live it 100 MTN.
2: Ṣade kí ló dé sí lánàá ní domi ṣe wákùnrin fi tábìlì rẹ báyìí.
3: Mo ń kọ́ àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni.
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun-yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: Kéji cashier,
1: cashier lórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára. Tayo mẹ́ta ló máa gba àǹfààní ọgbọ̀n. Tayo kan gba àǹfààní márùn-ún. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
1: Ó lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa

0: tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mókè wẹ̀ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 20. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pin ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlọ́gọ̀ èèyàn.

jẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: buildings.
1: Splash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
5: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Mo ti bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
9: Tí ìdùnnú bá ní ìró ní Nàìjíríà, báyìí jẹ́ lẹ́nu ló ṣe dún.
10: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
9: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
10: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
9: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba tiẹ̀ nílé ìtajà tí ó súnmọ́ ẹ.

0: gbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.

0: 081-347-7145. See you there.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: Every beautiful home begins with beautiful furniture. The LifeMate Furniture Special Offer Festival is now on. Visit any LifeMate showroom nationwide and shop our exclusive special offer products for your living room, bedroom, dining room, office, kitchen, and more. Don't miss this opportunity to bring home the comfort, elegance, and quality your family deserves. For inquiries, call 081-2000-6000. LifeMate Furniture, your

0: ìrònú máa ń bá ti èèyàn jẹ́ ni ẹ mọ́ jẹ ń tàn yín o. Ìrònú kè fún èèyàn láyọ̀ rárá àti rárá. Ìrònú ló mú kí ẹlòmíì ó gbẹ. Ẹlòmíì ó kàn kó gbogbo nǹkan lẹ́gbàyà náà ni ó ní òjò sanra. Ìrònú á dáadáa lé ayé ẹlòmíì ń rò. Kò ní bàjẹ́ fún gbogbo wa o. Iwájú iwájú báyìí náà la mọ̀ lọ bógo tí ń jẹ́ tọlọ́wọ́n bá mi Edumare. Ìbàlọ́wọ́ ọlọ́wọ́n bá mi tó ní ilé ayé. Ìbàlọ́wọ́ ọlọ́wọ́n bá mi tó ní dúníà. Ọlọ́wọ́n bá mi tó lètò ọba mi tó lọ̀rọ̀ ọba mi tó lẹ̀fẹ̀ ọba mi tó lọ́gbọ́n ọba mi tó ní ìmọ̀ ọba mi tó lòye ọba mi tó ní àárọ̀ ọlọ́run tó ní alẹ́ ọlọ́run tó ní ọ̀gànjọ́ òru ọlọ́run tó ní ìyálẹ̀ta ọlọ́run tó ní gbogbo ìgbà ọlọ́run tó wà lọ́jọ́ Mọ́ndé tó ń bẹ ní Sátidé tó ń bẹ ní gbogbo ọjọ́ gbogbo ìgbà. Ọlọ́run tí ò kú rárá forever bẹ́ẹ̀ sì ni kò agbára rẹ̀ ò dínkù ń bẹ nínú gbogbo ìgbà rẹ̀ ọlọ́run tó dá mi bí eléyìí tó ṣe mí bí eléyìí tó kírètì mi yàtọ̀ nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó sọ pé bí wo ṣe rí ewu àbẹ̀fẹ́ return of Gbẹ̀ngà Adébóyè bó ṣe máa lọ ṣáájú ilé ọrùn rẹ̀ bó ṣe máa padà wálé ayé rẹ̀ tẹ́nikẹ́ni ò sì lè mú ọlọ́run sí i báwọn kan bá ń bínú tí wọ́n ń forí dólẹ̀ láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń pe àbúrò rẹ̀ nígbà kan rí tí wọ́n jọ ń forí gbára wọn pé ẹ̀sìn ń wòran ẹ̀sìn lájú ilẹ̀ pé tàlùbọ̀ fẹ́ kó wọ̀ wọ́n ń tanra wọn jẹ ni àwọn kan ń tapo sí kinní kan ni àbí kò tí ìyẹ́ yín bá wọn eré lásán ni ẹ̀ ń ṣe bí ọ̀rọ̀ bàbá àsùwé ìgbà kan. Gbádùn ọlọ́run lára mi lónìí ẹ̀kọ́ ọlọ́run jẹ lára mi lónìí ẹ̀lọ́ọ̀fù ọlọ́run lára mi lọ́jọ́ títò ni torí tí n bá ti dé ọ̀rọ̀ ti dé agbọ́n mi rè gún ọ̀rọ̀ ń gbénú mi èmi náà sì kọ́ agbára ọ̀tún mi ìmú tó mú wá lọ́jọ́ tòní. Alábẹ̀fẹ́ wa lólobù orin titun. Mo kì í káàkiri àgbáńlá yín gbo kì í káàkiri dúníà bí gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ mi báyìí lọ́jọ́ títò ní òun. Ǹjẹ́ mo kí oyún inú bẹ́ẹ̀ sì tún ni mo tún kí àṣẹ ẹ̀dí torí fún wọn tẹni bá yín sọ̀rọ̀ nírọ̀lẹ́ òní ẹ gbádùn ọlọ́run lára mi káàkiri àgbáyé. Ìkànnì tá a wà lọ́jọ́ tòní náà la pè ní Splash FM 105.5 FM tá a kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ibẹ̀ náà la wà yìí o káàkiri àgbáńlá yìí lórí ètò yín ètò wa tá a pè ní gbàgbé ìrònú ẹ̀ pẹ̀lú Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè ẹ̀hún náà la wà yìí kúnlẹ̀ anífowóṣe náà lólóòtú ètò yìí ọlọ́run ọba mi ló pé kó rí bẹ́ẹ̀ o ọlọ́run ọba mi ló pé kó wà bẹ́ẹ̀. Amojú òpó mi ò yí padà bá mi Dixon náà ni òun náà ni ọlọ́wọ́ bọ́tìnì mi nínú stúdíò mi lọ́jọ́ tòní àdílé agbára mú gbágbágbá bá mi Dixon mi ní wá ọtí níwọ̀n àgbà tí ayé bá ń jẹ́ ayé tígbà bá ń jẹ́ ìgbà òun ní lọlẹ̀ láéláé forever ó lágbára lọ́wọ́ ọlọ́run. Ẹyin tẹ́ ẹ ti wà lórí ayélujára káàkiri àgbáńlá yìí ẹ máa bá ni ṣí àrẹ̀ lọ́tún àní kẹ́ ẹ máa ṣí àrẹ̀ níwájú ẹ máa ṣí àrẹ̀ síwájú ẹ máa ṣí àrẹ̀ sẹ́yìn ẹ máa kọ́mẹ̀ntì yín síbẹ̀ ẹ máa bá ni fọnrẹ̀ rẹ̀ káàkiri àgbáńlá ẹ tún máa tẹ́kí ní pupa pupa tá a mọ̀ sí láìkí ń bẹ̀. Ẹyin tẹ́ ẹ wà lórí Facebook wa àti lórí Return of Gbẹ̀ngà Adébóyè ní TikTok náà ó yẹ máa dábúlẹ̀ ẹ jẹ́ mọ̀ pé a ti dé lọ́jọ́ tòní. Ẹ kú ọlọ́run jẹ lára mi sẹ́. Àní ẹ máa lọ́ọ̀fù ọlọ́run lára mi wọ́n ní tí mo bá ń sọ̀rọ̀ ọwọ́ mi kì í dúró sí ojú kan ọwọ́ mi a máa lọ sọ́tún ọwọ́ mi a máa lọ sósì ni ọrùn ọwọ́ báyìí náà ni ọpọlọ tèmi wá torí tí n bá ti ń dráìfù ọ̀rọ̀ mi lọ́nu ó máa ń lọ ṣeré ṣe wẹ̀rẹ̀ ni ọlọ́run bá mi ló pé kó rí bẹ́ẹ̀ o agbára òde ọ̀run ní èèsà agbára lé ayé ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀. Ìwọ ọ̀gá ilé iṣẹ́ ìwọ amúnijẹ wá o.
1: Ìwọ akúnijẹ wá o.
0: Ṣó ń rògbẹ̀yìn rẹ̀? Ṣó rántí ọlá àwọn ọmọ? Ẹ gbàgbé ìrònú yín lọ́jọ́ títò níhìn-ín.
1: O lè tọ́ka sẹ́nìkan tó tara rẹ̀ la.
0: Ìrònú tí ń báwọ̀ ọjà yẹn tó mú kọ́ ọmọ nǹkan rí sàn lọ́rí gbé sẹ́gbẹ̀ẹ́ kan torí mo ti dé lónìí ó bí tàwọn ìrònú ó bí dànù lónìí.

àwọn odò àkọ́kọ́ tí màá kọ́kọ́ fún yín lónìí iná rí ẹ̀yìn ara ilé ṣé ẹ ti wá nǹkan fìdílé ṣé ẹ ti fìdílé nǹkan mo rántí ìgbà kan tí àwa náà sì ń bẹ lọ́hùn lójú méjèèjì tá a tún bẹ gìjì mi jígi mi ọlọ́hun àwa náà mọ̀ fẹ́ gòkè mọ̀jáárì promoter tí ó mọ̀ gbé wa jáde a mọ̀ ń kọrin àwa náà mọ̀ ń fọhun ọlọ́run mọ̀ sàánú wa láyé ìgbà náà lọ́hùn ẹ mọ̀ pé ayé ò tí di oríṣiríṣi bíi eléyìí ngbà náà lọ́hùn tó yẹ pé social media rẹ gan ni ó kọ́kọ́ gbéwọ̀ gan jáde táwọn tó ní ìlú rẹ tí wọn ó fi ṣe alábàápàdé rẹ láyé ìgbà náà ni mò ń sọhun o àwa ń wá àwọn promoter káàkiri ọ̀rẹ́ mi kan ń bẹ hip hop ló máa ń kan tiẹ̀ èmi wá jẹ́ comedian mo jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo jẹ́ pèdèpèdè mo jẹ́ adẹ́rìnpùsúnú èmi àti ẹ̀ la máa ń rìn papọ̀ ngbà náà lọ́hùn. Àwa ń wá promoter tí yóò mọ promote wa o àwa lọ sílé bá àkànjọ kan bí jẹ́ ti máa ń gbàfẹ́ tán ti máa ń mú nǹkan sígẹ̀ tán ti máa ń jẹ àwọn ẹja tútù ó ti yé yín bá hàn àwa wà ń bẹ̀ o àwa náà sáwọn wòran pé bóyá àwa náà tiẹ̀ lè ra àwọn èèyàn ńláńlá tí wọ́n bá wá síbí bóyá tiẹ̀ lè gbá kíńsì mọ́ wọn pé ẹ dákun àwa náà ṣerú nǹkan báyìí o ẹ dákun ẹ wá sponsor ẹ wá ràn wá lọ́wọ́ o. Oba, mo bọ́ lọ́wọ́ kí ni

0: Splash FM 105.5.
1: Wọ́n máa lé o, wọ́n máa lé o, àwọn ìjòyè yìí máa lé o.
2: Àjàntì ẹlẹ́.
1: Wọ́n máa lé o.
2: Àjàntì ẹlẹ́.
1: Wọ́n sọ fara ìlú.
2: Àjàntì ẹlẹ́.
1: Pétí wọn làwọn ó ṣe.
2: Àjàntì ẹlẹ́.
1: Wọ́n jàgbára tán.
2: Àjàntì ẹlẹ́.
1: Wọ́n dúró olórí.
2: Àjàntì ẹlẹ́.
1: Wọ́n dúró aláta.
2: Àjàntì
1: ẹlẹ́. Wọ́n tó gbẹ̀yìn gbàrìbá.
2: Àjàntì ẹlẹ́.
1: Ìyá ń jọra ìlú.
2: Àjàntì
1: ẹlẹ́. Yóò máa lẹ́yìn.
2: Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn.
1: Àjàntì ẹlẹ́. Yóò máa lẹ́yìn. Yóò máa lẹ́yìn.
2: Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Àjàntì ẹlẹ́.
3: Pamọ́ ẹgbẹ́ epo pamọ́ ẹgbẹ́ náírà pamọ́ a máa dìbò.
4: A máa wọlé.
3: A máa dìbò.
4: A máa wọlé.
3: Ẹ bá pààrọ̀ ìgì ara náírà. Ẹ lè náwó náwó lẹ́jọ́ ní gbèsè. Ebi tẹ́ bá gbójú sí ọ̀nà òní gba bẹ́ẹ̀.
0: Olóore ìlú.
3: Ọmọ ilé ni mí. Mi ti dé. Ojú òní tì yí. A máa gbọ́ àjọba yìí lọ́wọ́ wọn. Àwọn ọlọ́tẹ̀ náà fẹ́ bá wa dùn. Wọ́n ṣe kan rí.
0: Olóore ìlú.
5: As a successful businessman, I'll put it this way. I'm an applicant applying to work in your successful company. And after passing through some processes, your HR department asked me to provide a referee from my previous place of work to enable me to secure the job. And I have something to say. This is the response of my employer whom I've worked with for the past 8 years. His propensity to corruption, his tendency to disloyalty, his inability to say and stick to the truth all the time, his propensity for poor judgment, his belief and reliance on Marabout, his lack of transparency, his trust in money to buy his way on all issues, and his readiness to sacrifice morality, integrity, propriety, truth, national interest for self and selfish interest. My question is, if my previous employee forward this reference to you, will you employ me?
6: Òkùnú ọ̀dẹ gbogbo tá a ní kẹ́ mọ́ ṣàkóso ìgbèríko náà nì.
7: Àbí?
6: Ebo ọmọ ẹrú lọ̀pọ̀lọpọ̀ yín ká tó sọ yín dọmọ.
7: Kábíyèsí.
6: Àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ọ̀daràn paraku àlòkù ẹlẹ́wọ̀n gbogbo. Ká a fi ń sípò pé bóyá ẹ ti ẹ̀ ronú bẹ́ẹ̀ ṣe jẹ́ kẹ́ mọ́ hùwà dáadáa. Òun tẹ́ fi sọ fún mi nìyí. Ṣé owó tí ń gbé ránṣẹ́ sí ni ò tó ni? Àbíbọ̀ ló ti jẹ́. Tó bí a jẹ́ pé ẹ lè mójútó gbogbo àdúgbò yí kí nǹkan ọmọ máa ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ̀yin aláìníláárí burúkú ọ̀wọ̀n yìí.
7: Tí ọ̀ wò ká.
0: Olóore ìlú.
6: Ṣé rí ipò ọba olójú ẹni tó yẹ kó máa dé bẹ́ẹ̀? Ọ̀tọ̀ lórí adé. Ọlọ́run ló dá àwa kan bẹ́ẹ̀. Ẹ̀yin sì mọ̀ yín pé Ọlọ́run ò dá ọba jíjẹ mọ́ yín. Bóńkálukú bá ti mọ̀pọ̀ ara rẹ̀ kò ní sí wàhálà. Àwọn tí ò mọ̀pọ̀ ara wọn láwùjọ ní dàlúrú. Ọwọ́ líle díẹ̀, ọwọ́ rírọ̀ díẹ̀ la fi ń yanjú gbogbo ẹ̀, kò jù bá ń lọ.
0: Olóore ìlú.
8: Tójú wa ń rí lóko ti wá ń kọjá àfaradà o. Apá àwọn baálé ẹ̀yìn ọ̀ka. Àwọn tí wọ́n gbógun ti wá ń wá tìbọntìbọn ni o.
9: Tìbọntìbọn.
8: Bẹ́ẹ̀ ni.
9: Àwọn ọlọ́pàá ń kọ́.
10: Àwọn ọlọ́pàá ọ̀kárí, apá àwọn òsìka. Ṣùgbọ́n kábíyèsí. Afẹ́kẹ́ fún aláṣẹ láti kó ìbọn àti nǹkan ìjà mìíràn wọlé látòkè òkun. Kí àwọn òṣìṣẹ́ wa náà lè máa rí nǹkan fi dáàbò bo ara wọn.
9: Eyín lẹ̀wulẹ̀ tó ń tẹ̀sẹ̀ ń tọrọ àṣẹ fún.
8: Gbogbo ohun tẹ́ ẹ bá lè ṣe láti fi dáàbò bora yín ni mo fọwọ́ sí.
9: Ẹ gbọ́, bẹ́ẹ̀ bá kó àwọn ọ̀bọ̀n dé, ẹ bèmi náà wá díẹ̀ bẹ́ẹ̀.
0: Olóore ìlú.
11: Honorable
7: ní ife ẹ̀yẹ àgbáyé trophy kan wà fún àwọn honorable. Ra ìgò ọtí trophy premium lager kan bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
11: 2 years ago, the biggest radio raffle hit we always won.

0: gbogbo oníbàárà Golden Chance Lotto. Ẹ kú àdúrà ti wà lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá. Wàrà ṣe sàní winnings. Ìdíre ti iléeṣẹ́ Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
1: Tó o bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-33-97-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
2: Gbẹ̀gbàkúgbà kábàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
0: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.

0: ọsẹ méjì omi òru gbọn lọmọnì síbi ìdúkọ àti iyọ.
1: Kí ló ń pọpọ? Kí ló dé tí ẹdún ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru

0: cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.
3: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the

0: èèyàn máa ní fowó ṣe ó kẹrin láyé àwọn ayé tí ń ròyìn ẹ ó dàbí ẹni pé ẹ láwọn ọgbọ́n kan tẹ máa ń dá sí tẹ fi ń lókìkí eléyìí tó ṣe ṣẹlẹ̀ ẹ ló.
1: Má ṣe ni tọ́ka kú.
0: Bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn.
1: A mọ̀ kó jọ wa yóò tó àlá o.
0: A tú àbá o.
1: Àrò ní ni wa o yóò yìí bá ṣe ń sọ.
0: A tú àbá o.
1: Kọmísánná Bẹ̀ǹbí ọ̀rọ̀ nǹkan o.
0: Àwọn ti fi lúlẹ̀.
1: Kọmísánná Mọ́jàsán náà nǹkan.
0: À ń jàsà sán sákiri níbẹ̀.
1: Má ṣe
0: ní
1: tọ́
0: bẹ́ẹ̀
1: o. Àmì o. Àwọn gbogbo Tẹ́ni tọ́ka kó.
0: Bàbá ń jẹ́ òpè ní ògbọ́dọ̀ fún. Wọ́n ti
1: gbọ́dọ̀ mẹ́rin náà kábíyèsí náà fi ṣàyà. Àwọn àgbàlagbà wá ní bọ́lọ̀ ń bá rí yàn. Kájọyàn náà ò rí wa. Wọ́n sì tún sọ pé kí iṣẹ́ ní mo yan iṣẹ́ yá.
0: Wọ́n
1: gbọ́rò yín níbi kan ní ìmísí dùn.
0: Ṣùgbọ́n
1: tí ló dé tẹ̀ wá jẹ́ kíkorogo yín orin rẹ̀ dáadáa.
0: Ewo ń bẹ̀.
1: Ṣé àwọn ọmọ mẹ̀kún náà rí pé ẹ̀ríyàn bóyá àwọn tó yẹ wọn mọ sí tọ́tọ́ ni wọn ò ṣe bóyá local government ni bóyá state ni bóyá senator tàbí rep pé lórí state honorable kí ni mo gbọ́ ni pé wọ́n ní àwọn oníṣẹ́ ọwọ́ kéréje ìjọba àpapọ̀ wọ́n fún ọ ní 100,000 to 50,000 wọ́n wá láwọn tí bíṣẹ́ tí wọ́n bá wú díẹ̀ wọ́n fún ọ ní 1,000,000 naira àǹfààní rẹ àmọ́bí tí ń wọlé sí wọ́n wá tún láwọn kan tó ń bẹ téèyàn bá fẹ́ gba ọ̀kadà tó bá fẹ́ gba mọ́rúwá tó bá fẹ́ ra mọ́tò wọ́n níbi kan tó ń wà téèyàn tún lè lọ téèyàn tún lè gbin irú àǹfààní bẹ́ẹ̀ àwa mẹ̀kúnnú àbúrò kankan bó lẹ ṣe ń ṣe kí láàrin ara yín nìkan ni wọ́n wá lọ́mọ ní ilé kọ́sẹ́ tílé ilé kọ́yà dẹ́sà ó jẹ́ ṣiṣẹ́ alumílẹ̀ ọ̀kan mọ́ lówó lọ láti gbẹ̀rẹ̀ àníṣẹ́ wọ́n nínú inú prógámù yẹn náà ìrànlọ́wọ́ ń bẹ́ẹ̀ wọ́n ṣàkà oríṣiríṣi prógámù yẹn lọ bíi méjìlá kí lọ wá dé sówó tẹ̀sí kéde káàkiri rédíò tí gbogbo ọ̀yọ́ ṣe ti ṣe ni ò sí lọ́wọ́ yín ni àbí agbẹnusọ lẹ́ẹ̀ni tó lè fi ọgbàgbàgbàlẹ̀ dáadáa sára yóò tẹ̀ nìkan sára ti yín tẹ̀gbìyànjú ẹ̀ ṣe ẹ wo tàwọn ọmọ sùkúù nìsìn ní ta tún gbọ́ lónìí lórí wọn ní wá tún dùn àwọn ọmọ tẹ́ ní tí ẹni kí wọ́n mọ yáwó ṣe sanwó iléèwé
0: ẹ̀rí
1: àwọn lówó ìgbẹ̀yìn ìgbà náà 2020 ọ̀tẹ́rẹ́ mọ̀ fún ẹjọ́ bẹ́bẹ̀ ọ̀yà látàrí onírúurú elélùbọ̀ yóò ń dà yìí ẹ má jẹ́ ọ̀rá sàárín àwọn òṣìṣẹ́ ẹ̀ ẹ má jẹ́ ọ̀rá sàárín àwọn tó ti jẹ tí wọ́n ti jẹun tí wọ́n ti yé tí wọ́n ní dọ̀bọ̀dọ̀bọ̀ lápá tí wọ́n lè dá sàmù sí ọ̀fẹ́ ẹ má jẹ́ ọ̀rá sàárín wọn ẹjọ́ wọ́n bọ́ sọ àwọn ọ̀yọ́ ọlọ́jà ìyá alágbàdo ìyá alákà ẹjọ́ ìbí ìgbẹ́ ìdìbò wọn mọ owó tẹ́lẹ̀ ni wọn ò ní káàdì ìdìbò lọ ẹ pé ra yín ẹ bá ra yín sọ̀rọ̀ o ẹ jẹ́ kí ní òde títọ́ bá yẹ kó dé o nàìjíríà ọ̀dà kò sí bàjẹ́ o èmi kí wọ́n kú iṣẹ́ o ṣùgbọ́n ló gbẹ́jọ lọ́rọ̀ ayé o ó ti kọjú sẹ́nì kan lọ́kọ̀ ìṣẹ́ lómi
0: ìwọ̀n
1: ní sọ o tẹ́lẹ̀ mi náà bá rí tiẹ̀ ní kó wí o ẹ pé tó.
2: Ìwà ni ẹ ṣe lọ́wọ́ wa lóore wà a máa dá ọ̀dà láti títí wa bá lu ẹlẹ́yìn.

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 20. Táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1,000,000.
1: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlọ́gbọ̀n èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ò lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
3: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní Bẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
4: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
5: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with
4: you. You say waiting?
5: All my goats and chickens don't finish. Guy, he do me.
4: Ah.
5: Then my business don't bafuka. Chai, he do me.
4: I see.
5: My pikin where they do well before don't start to they fail for school. The witch do me, oh.
4: Ah.
5: And I even sick self. I think say him give me HIV.
4: Eh? No.
5: What do you mean, Baba?
4: No way anybody fits use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, now lie them talk. Because witch no fit give person HIV.
6: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
7: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Come register the code waiting under the

0: mo ba yin yo. Mo ba yin yo. Mo ba yin yo pupo pupo. Eyin omo ogun ile yi. E ku ise gan o. Ise takun takun. Mo ma pe iroyin ti kan. Ara ta so niyan o. Awon olote. Igba ta ba se nkan to ye ki won dupe won senu me. Gege bi ise omo eniyan ti kan ba wa yin won die won fariwo bonu. Ewo gan la se ta fi kayeja. Latori 49,000 something. Ti omo ogun le wa ngba. Ati se kere kere kere kere kere kere kere. Bi ere bi efe, bi awada, bi awewa, bi apara. Owo ta won yi ti di. Ati di 100,000 a gbo keni kankan dupe o. A gbo keni kankan soro. Latori 49,000. Owo ti di 100 bayi fawon omo ogun le wa ti won koju awon adara ninu gbo. E dupe. Anyway, ala lo be leso. Ayin de momo. Hello.
1: Senator Kaku.
0: Baba n de ope ni o gbodo fohun.
1: Se ma so se iru wo ke to so.
0: Pe mi ba so si ko to owo kin gbe bo ti.
1: Iru ke to so ni. Aba ilu ji ti ni da yin laamu.
0: Ah.
1: 100,000 ti o to da ba ji rice.
0: Ah.
1: Te le wa fo mo ologun te wa loju.
0: Alabo si ni.
1: Omo minister melo. Omo eyin oloselu melo ni nbe ninu awon mo tin jagun. Se ba won mo me kunu ina ni eh e wa ti e ton a le so jade lenu 100,000 owo ti o towo te fin lo ta fe je nu ile owo ti o towo te fin ra bi sit inu ile te je le wa fun omo ologun le wa le soro e si do goju ah to ba ti baba se ngbiyanju to to ba fe yin yo to kuna ba su baba bayi te kun baba yi lowo ni baba yi gbiyanju adada ni loro eto abo yi ẹwo ìfàbò tọ́yẹ káwọn ológun tí wọ́n ti se ìjọba lágbádá tọ́yẹ kí wọ́n fẹ́ àwọn agbésùmọ̀ mi àtàwọn gbogbo àwọn tọ́yẹ kí wọ́n sẹ wọn légun ẹ̀yìn wọn ò rí wọn fẹ́ bàbá ìtí ọ̀wà gbébọn rí tọ́wọ́ ajé olóṣèlú lásán ẹ wá wo ọgbọ́n tí fi ń ṣẹ́gun wọn báyìí nìsín ẹ̀yìn tẹ́ wá ń yí wọn fo tọ́yẹ kẹ́ tó máa ràn wọ́n lọ́wọ́ kẹ́ ẹ máa kàdà sáàkì ẹ wá ń sọ̀rọ̀ tí tó máa bí àwọn èèyàn nú sọ̀rọ̀ báyìí nìsín o láti 46,000. Ẹ ti sọ owó di 100,000. Ẹ sì fọ̀rọ̀ oorun mú wò. Bẹ́ẹ̀ni mo sì kún ti dọ̀tí tó. Ẹ kún bàbá yìí lọ́wọ́ ni. Ọbẹ̀ látòrí sẹ́nítọ̀ rẹ̀ kù. Ṣé lórí mínísítà tẹ lórí gómìnà. Ṣé lórí alága lókà gọ́mẹ̀ntì. Ṣé lórí kánsílọ̀. Ẹ kún bàbá yìí lọ́wọ́ tí bàbá yọ̀ láti yọrí ni. Gbogbo tí bàbá yìí ṣe ẹ jẹ́ sẹ́ bàbá yọ̀ yọ. Ẹ tó bá wọn kan wọ́n jọ ṣèjọba Lékòó. Torí nígbà wọn ṣèjọba Lékòó tí wọ́n ṣe dáa. Ẹ wo gbogbo àwọn tí ń gba ìjọba lẹ́yìn bàbá hùn ẹ wò bó kò ṣe ń dáa sí i nínú gbogbo stéètì ta ní nàìjíríà èwo lọ́dà bíi lagos state ẹ sọ fún mi ibi tinubu náà lọ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ wá ṣèṣe bámúbámú lẹ yó ẹ mọ̀ pé bí ń pọnmọ ẹnì kọ̀ọ̀kan gbogbo owó tí wọ́n ń kó fún yín kẹ́ ẹ máa fi ṣèrò lórí lágbára fáwọn èèyàn kẹ́ ẹ máa ran àwọn èèyàn lọ́wọ́ ẹ wá ṣe lápàpín láàrin ẹ̀yin ni ọlọ́run o èmi sámọ̀ pé tá a lè mú ọlọ́run bá lè mú ẹ múra sí ni bàbá àwọn òde yóò dé bẹ́ẹ̀ ìbàjẹ́ ènìyàn yín ọ̀dà sí ọlọ́run dúró ẹ kú ètò.
0: Wọ́n padà bọ̀ lórí ọ̀rọ̀ yín. Kọ́mre má jà sásán ti wà ń bí but a lè gba ìpè báyẹn má bínú. A ní láti sáré lọ fún side hustle wa yẹn ṣó ti yé eyín tá a bá padà dé. A máa tẹ̀síwájú ẹ ṣe ẹ kú kalẹ̀.
2: Flash FM 105.5.
3: Òun ẹni tó ju ayé lọ ni ó ń gbé inú ẹ̀. Ẹ ayé wà ń tòótọ́. Òun ẹnìkan wà. Jésù ni orúkọ ẹ̀. Mo ju ayé lọ.
4: Ó ní àmì wọ̀nyí ó mọ̀ bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi ni ó mọ̀ bí àwọn ẹni èṣù jáde àwọn tí ó gbàgbọ́.
2: wọ́n mọ fi èdè tútù sọ̀rọ̀.
4: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń gbóló àti fẹ́ òjò, olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
2: Ẹja gbàdúrà ayérayé àyàn ológun fún àǹfààní tí ẹ fún wa lónìí pé ká tó di alábàápín ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà fún ìṣiníyẹ ọ̀tún. Mo gbàdúrà pé kí ojú ọkàn wa kó mọ́lẹ̀ kí òye ọ̀rọ̀ ọlọ́run kó yẹ wa yékè yékè àti ibi olùkọ́ àti gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá kàdí aláyọ̀ kàdí alábùkún fún lóko Jésù Kristì náà olúwa wa àmì. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò yìí ẹ̀kọ́ bíbélì ní ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé yànnàná bíbélì ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún ìdàgbàsókè gbogbo ọmọ ọlọ́run ẹ̀mí. Ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a ń ṣàgbéyẹ̀wò rẹ̀ náà ni a pè ní ìhìnrere Jésù Kristì. Ẹ jẹ́ mọ̀ pé níwèé Kọ́rìntì kìíní yẹn Pọ́ọ̀lù apọ́stẹ́lì ní orí kejì ó sọ̀rọ̀ nípa nígbà tó ń wá sí Kọ́rìntì irú ìwàásù tó ń wá wàásù rẹ̀ fún wọn nígbà tó ń wá lálákọ̀ọ́kọ́ torí wọn ní Jésù wọn ṣe Kírísítẹ́nì rárá àbọ̀rìṣà ni wọn. Ó ní ìgbà tí mo kọ́kọ́ wá o, ó ní nǹkan kan tí mo ṣe o. Kọ́rìntì kìíní orí kejì ẹ jẹ́ nǹkan fún wa láti àìbo ni ká ti bẹ̀rẹ̀ yẹn ẹja bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní. Ó ní àti èmi ara nígbà tí mo tọ̀ yín wá kìí sí ọ̀rọ̀ gíga àti ọgbọ́n gíga ni mo fi tọ̀ yín wá o, nígbà tí èmi ń sọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run fún yín nítorí mo ti pinnu rẹ̀ pé ẹsẹ̀ kejì èmi kì yóò mọ ohunkóhun láàrin yín bí kò ṣe Jésù Kristì ẹni tí a kàn mọ́ àgbélébùú. Ẹ ti rí o, ó ní n tí mo pinnu rẹ̀ ni o nígbà tí mo wá wá sí ìrèé fún yín lálákọ̀ọ́kọ́ o pé n tí wọ́n sọ fún yín ni Jésù Kristì. Jésù Kristì ẹni tí wọ́n wàásù rẹ̀ ẹni tí wọ́n wàásù rẹ̀ fún yín ni ta ni o Jésù Kristì ẹni tí a kàn mọ́ orí igi àgbélébù. So ìre Jésù Olúwa kìí ṣe nípa pé ó jóná ẹlẹ́sẹ̀ ó jóná ó jóná ni ọ̀ràn apádì ló ń lọ ó jóná ọlọ́run ó da ọlẹ́jọ́ ǹjẹ́ ẹlẹ́sẹ̀ ó lọ sọ́run apádì bẹ́ẹ̀ ni òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ni. Ṣùgbọ́n in tó jẹ́ rere nínú ìhìn yẹn in tó jẹ́ rere nínú ìròyìn yẹn ni ohun tí Jésù Olúwa ṣe láti pé kí ẹlẹ́sẹ̀ kó mọ́ bá ṣe kí ni o kó mọ́ bá ṣe pé ṣe mọ̀ pé ìwé Jọ́hánù orí kẹta ẹsẹ̀ 16 yẹn ẹsẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ni ṣùgbọ́n kì í fi wàásù bó ṣe yẹ ó ní torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. So kí là á sọ fún ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ Ọlọ́run fẹ́ràn rẹ̀ bóyá àwọn náà gbọ́ ẹ̀kọ́ ìbáyìí òun ṣe Kírísítẹ́nì òun sọmọ Ọlọ́run òun ṣe ní ìgbàlà ìre náà lùwọ́ náà gbọ́ yẹn náà ó ní torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ bóyá o ti ṣe oríṣiríṣi nǹkan burúkú o ti gbé ìgbé ayé burúkú o ti gbé ìgbé ayé ibi títí di àkókò yìí gan Ọlọ́run fẹ́ràn rẹ̀ òun ló ṣeṣe kí ni ó ló fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni ta ni ọmọ yẹn Jésù Kristì ni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má ba ṣègbè ṣùgbọ́n kó lè ní iye àìnípẹ̀kun kó lè ní kíni kó lè ní iye àìnípẹ̀kun. So ìrìn Jésù Olúwa kì í ṣe nípa ọ̀run àpáàdì ṣùgbọ́n nípa ohun tí Jésù Olúwa ṣe ní ọ̀run àpáàdì yẹn pé kí ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má ba lọ síbẹ̀. Ìrìn Jésù yìí kìí sì ṣe ìhìn rere tí ó tó lè máa ṣe ká máa ṣe ǹjẹ́ bóyá fún 50 ọdún níta wàásù rẹ̀ lélẹ̀ lẹ́yìn 100 ọdún níta tún wàásù rẹ̀ lélẹ̀ náà òye rere kan ni níta àwọn àpọ́sẹ̀lẹ̀ wàásù rẹ̀ yẹn náà ni òye àwàásù ẹ̀. Ẹjẹ́ ń tún sàn kankan fún wa o nípa ìrere yìí. Ìrere Jésù Olúwa kìí ṣe nípa ìṣòro èèyàn o. Fún àpẹẹrẹ ìwọ tí iṣẹ́ rẹ ò lọ déédé wá sọ́dọ̀ Jésù Olúwa yóò fún ọ níṣẹ́ rere. Jésù Olúwa ìwọ tó lówó lọ́wọ́ wá sọ́dọ̀ Jésù Olúwa ó fún ọ lówó. Ìwọ tó ń ṣàìsàn wá sọ́dọ̀ Jésù Olúwa ó fún ọ ní ìwòsàn. Ìwọ tí ayé rẹ ò dáa ìwọ tó rí rẹ ò sunwọ̀n wá sọ́dọ̀ Jésù yóò tún orí rẹ ṣe. Àwọn nǹkan tí Ọlọ́run lè ṣe nìyẹn àwọn nǹkan tí agbára Ọlọ́run lè ṣe nìyẹn. Ṣùgbọ́n ìhìn rere tí mo ń sọ ní dẹni ìgbàlà tẹ́yìn tó bá ṣe pé tí mo wàásù nìyẹn ẹniyẹn kò lè dẹni ìgbàlà torí ihun tí mo ń sọ èèyàn dẹni ìgbàlà ni ìhìn rere ìròyìn nípa iṣẹ́ tí Jésù Olúwa ṣe fún ẹ̀ṣẹ̀ ènìyàn. Ọlọ́run fẹ́ kí ó dára fún ènìyàn. Wé Jeremiah yẹn orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkànlá yẹn ó ní èmi mọ èrò tí mo rò sí yín ó ní èrò àlàáfíà ni ó ní kìí ṣe fún ibi ṣùgbọ́n láti fún yín ní kíni o láti fún yín ní ìgbà kẹyìn àti ìrètí. So nǹkan tí bẹ́ẹ̀ ni sọ nìyẹn Ọlọ́run fẹ́ kó yẹ wá Ọlọ́run fẹ́ kó dára fún wa bíbélì ṣe kún fún oríṣiríṣi àwọn ìlérí ọlọ́run, ìlérí ọlọ́run fún ìwòsàn, ìlérí ọlọ́run fún ìlera pípé, ìlérí ọlọ́run fún ìtẹ̀síwájú, ìlérí ọlọ́run fún ìpèsè, ìlérí ọlọ́run fún oríṣiríṣi ìbùkún. Ṣùgbọ́n gbogbo àwọn ìlérí yẹn kọ́ ni ìhìn rere tí mo ń sọ nídẹ ní ìgbàlá o. So ìrẹ Jésù Olúwa kì í ṣe tí mo pe yan o, wá sọ̀dọ̀ Jésù yóò sọ ọ́ di ọlọ́rọ̀, wá sọ̀dọ̀ Jésù yóò sọ ọ́ di olówó, wá sọ̀dọ̀ Jésù ayé rẹ ó da rárá rárá rárá rárá rárá rárá. Ìrẹ Jésù Olúwa òun ni pé wá sọ̀dọ̀ Jésù wá gba ìdáríjì ẹ̀ṣẹ̀, wá gba ìgbàlà, wá gba ìyè ayérayé, ìyè àìnípẹ̀kun. Ohun tí ìrẹ Jésù Olúwa tó dá lé lórí nìyẹn. Torí pé ìrere yìí ó ní ṣe pẹ̀lú kí ni ìpòǹgbẹ tó wà lọ́kàn gbogbo ẹ̀dá láyé pátápátá. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe gbogbo èèyàn ló nílò ìwòsàn? Ẹni tí ò bá ṣàìsàn sónídìí ìwòsàn ni. Kì í ṣe gbogbo èèyàn ló nídìí owó? Ẹni tó bá ṣe pé ọlọ́rọ̀ ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ sónídìí owó ni. Ẹtì ẹ̀rú kí èèyàn bá wọn wàásù fún ẹni tó ṣe pé bóyá bílíọ̀nìà kan ni pé wá sọ́dọ̀ Jésù yóò fún ọ lówó. Kò nídìí owó rẹ, kò nídìí owó kankan lọ́dọ̀ Jésù. Ṣùgbọ́n ìpòǹgbẹ kan wà, ìṣòro kan wà nínú ayé rẹ̀ tó ṣe pé ìṣòro tó wà nínú ayé gbogbo ẹ̀dá láyé nìyẹn. Kí sì ni ìṣòro yẹn? Ẹsẹ̀ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. So ìta ò bá lè wàásù rẹ̀ fún ẹni tó jí ọlọ́rọ̀ àtẹni tó jẹ́ òtòṣì. Ìta ò lè wàásù rẹ̀ fún ẹni tó wà lórílẹ̀-èdè Nàìjíríà àtẹni tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà, tó ṣe pé tó o lè wàásù ẹ̀ fún ní Áfíríkà, ṣùgbọ́n o lè wàásù ẹ̀ fún ní àwọn tó wà ní Yúróòpù. Kì í ṣe rere nìyẹn. O gbọdọ̀ tọ́ sí gbogbo èèyàn pátápátá, o gbọdọ̀ kan gbogbo èèyàn. Ìṣòro tó wà nínú ayé gbogbo ẹ̀dá ni ìṣòro ẹsẹ̀. Ṣé ẹ ti rí bẹ́yẹn? Ìrò sí pàtàkì. Wá sọ̀rọ̀ Jésù ló fún ọlọ́kọ, ló fún ọláya. Ẹni tó bá ti lọ́kọ tẹ́lẹ̀ ńkọ́ kò nídìí rere yẹn nìyẹn náà. Ẹni tó bá ti láya tẹ́lẹ̀ ńkọ́, tó bá ti bímọ, ṣe mọ̀ pé kò nídìí rere yẹn. Mo gbàgbé tí mo sọ o, Ọlọ́run fẹ́ kó yẹ wá o. Ọlọ́run agbára Ọlọ́run lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ẹ má jà mísì ẹ papọ̀, ẹ má jà sí àdàlù. Ọ̀tọ̀ ni pé ètò Ọlọ́run fún ènìyàn pé Ọlọ́run fẹ́ kó dára fún èèyàn, ó yàtọ̀ fún ìhìhìn rere téèyàn wàásù rẹ̀ fún ẹlẹ́sẹ̀. Ẹnìkan ní kémi tó gba Jésù Olúwa ayé mi ò lọ déédé o, ṣùgbọ́n báyìí mo ti níbi dúkìá tí mo ní ó pọ̀ jáǹtí rẹ, mo níbi kọ́mpìnì mi, bí kọ́mpìnì mi gan, kọ́mpìnì mi ó tó bí mẹ́wàá. So ìwọ náà tó bá fẹ́ káyé rẹ náà da, wá fàyè rẹ fún Jésù. Óyá máa sáré bọ̀, máa sáré bọ̀. Ìrere kọ́ nìyẹn o, a ò tí wàásù o. Ntí a gbọ́dọ̀ wàásù rẹ̀ lóòótọ́ ni pé lẹ́yìn ìgbà téèyàn bá fi ayé rẹ̀ fún Kristi tó gbàgbọ́ nínú Jésù Olúwa, ohun gbogbo tó bẹ̀ sí ń lo agbára ọ̀rọ̀ Ọlọ́run tó bẹ̀ sí ń gbàdúrà, àwọn nǹkan lè máa yí padà fún ẹni yẹn. Ṣùgbọ́n ntí a lọ wàásù rẹ̀ fẹ́lẹ́sẹ̀ kọ́ ni àwọn nǹkan tó ń yí padà láyé rẹ o, rárá o. Ipò tí ẹlẹ́sẹ̀ wà, ipò ẹ̀ṣẹ̀, ipò ikú, pé yóò ń lọ ọ̀run àpáàdì, pé láìsí sí Jésù kò sí bí ó ń lọ, kò lè ní iye o. Ntí ntá gbọ́dọ̀ wàásù rẹ̀ fún ẹlẹ́sẹ̀ gangan nìyẹn. Ṣé tí mo ń sọ ẹ̀gan tó ń yé wa mọ̀mọ́ yìí, tó ń yé wa? So gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan, a gbọ́dọ̀ lè wàásù rẹ̀ fún gbogbo èèyàn pátápátá, yálà ẹni tó ṣàìsàn àti ẹni tí ò ṣàìsàn, ẹni tó ní lọ́wọ́ àti ẹni tí ò ní lọ́wọ́, ẹni tó rí ṣe.

0: tí a bá pè ní ìrere Jésù Kristì. Má gbàgbé pé ìrere yìí ó ní ìfihàn ohun tí Ọlọ́run ṣe fún ènìyàn nípa Jésù Kristì. Ìrere Jésù Olúwa jẹ́ ìpolongo ikú ìsìnkú àti àjínde Jésù Kristì àti ìṣẹ́gun Jésù Olúwa lórí ikú àti ẹ̀ṣẹ̀. Àti pé nípa Kristì, ẹni tó bá gbàgbọ́ yóò rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, yóò rí ìyànípẹ̀kun gbà, yóò sì rí ìdálárẹ̀ gbà nípa Jésù Kristì. A ó tẹ̀síwájú lọ́la, mo pè ọ́ ní alábòkú fún.
1: Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè, tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 08163309793, lẹ́ẹ̀kan sí 08163309793. Ẹ tún lè dáwọ́nlódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ẹ̀kọ́bíbélì.org. Ẹ̀kọ́ Bíbélì.

0: mo ki comrade Maja sasan
1: akiyin o akiyin aluyin logo enu
0: ki lo se o se lu ati idibo to si e to sese nbo lona lo wa je ko ma sa kiri ko se ni ko si nkan kan te ni kankan fe ni fe
1: ni kankan aisha ilu la wa nse bi gugu e se ma jora won la wa nba kiri e ti mo pe ise ti lu gbele wa lowo ohun lo je awa logun ṣùgbọ́n ìdìbò yẹn ẹ máa gbà.
0: Mo ń bọ̀. Hello.
2: Hello.
0: Hello, ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ o.
0: Yeah.
2: Ẹyin, bàbá olóore ìlú.
0: Bàbá ń dé òpin ní o gbọ́dọ̀ fọ́hùn.
2: Ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó bá yín sọ̀rọ̀. Tó ń bá wọn sínítọ̀ wí àtàwọn ilé aṣòfin. Mo tọ̀rọ̀ lọ́sọ o. Àwọn nìkan sìkọ́ àwọn tí wọ́n yípo ààrẹ wọn àjẹ́ ọmọdé tí ó dọ̀rùn lásìkò ní ẹ̀ńkọ̀ǹfíṣẹ̀ àṣírí wọ́n sì ti ń tú àṣírí wọ́n ń tú ọlọ́run wọn táṣírí wọn báhùn tẹ́ ẹ rí ogúnde ti sọ̀rọ̀ ó ti kọ́ ni wọ́n ní yóò yorùbá ronú o ti tó àbọ̀rọ̀ ti tó fún wọn lóàbí tí yorùbá ó ronú ló kù ńgbà Buhari wà ń bẹ̀ orí ọrùn kí wọ́n rí Buhari fi ṣe o Buhari ṣe tiẹ̀ ọ lọ ó ti lọ ó ti lọ ń jíṣẹ́ tiẹ̀ fún Olódùmarè ní ìsìn ọmọ ìyá tí wọ́n wà ń bẹ̀ wọ́n ní kófò kò ní ìṣó kì í tí ì lọ́dún mẹ́ta wọ́n ti ń kígbe orí ọrùn ọlọ́run ọba yóò da àwọn tí wọ́n sọ̀rọ̀ àǹdí rẹ̀ tí wọ́n ń dá lọ́wọ́ kọ́ tí wọ́n ń kọ́ ní ẹkọ́nọ́mì wa ọlọ́run àwọn nu ọlọ́run nu bí yóò bá ronú o ọmọ bàbá lọ́sọ̀dì ló ń sọ̀rọ̀ ọmọ bàbá ọ̀rọ̀ pọ̀ lọ́sọ̀dì ló ń sọ̀rọ̀.
0: Kẹ́mi Ọláógùn.
2: Yọ.
0: Kẹ́mi Ọláógùn ara sa.
3: Ilé àwọ̀ ọ̀mọ̀ pé yóò jata àwọ̀ torí iná tá àwọ̀ ń ṣàrọ̀. Owó tó mẹ́lòmíì ò lè rí lọ́dún ni wọ́n ń gbà lóòjọ́.

0: Hello.
1: Olórí ìlú.
0: Bàbá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ̀hùn.
1: Ẹ mọ̀ kú iṣẹ́.
0: Ẹ kú ọjọ́ mẹ́ta bàbá o.
1: Ó, Ọlọ́run ní jẹ́ káwọ́ sì wọ́n wálé ayé o.
0: Àmì, àmì.
1: Yorùbá ní àkúkú ògbóyè orí ajẹnu mi ò kàlú.
0: Yẹn náà wà.
1: Ilé ayé la wà nígbà tó bá sanjọ́ ń ṣèjọba. Ta lolúwẹ̀. Ẹnu pọ̀ ju lọ. Ó ti burú jù. Àwa làwọn ń bẹ̀rẹ̀ ayíkẹ. Àwa ń bẹ̀rẹ̀ ilé iṣẹ́ 419 tó ń ṣẹlẹ̀. Lábẹ́ ìjọba àpapọ̀. Kílẹ̀ tó fẹ́ kọ́ ọmọláyé ṣe ná. Òtẹ́ ẹlẹ́ẹ̀kì náà lẹ́, òtẹ́ ẹlẹ́dà lẹ́dà yìí. Inú wo la tún fẹ́ rò? Ọlọ́mọ pọ̀yà mọ́ a. Mọ́ ìyá sì wọ́n wálé ayé. Bóyá lẹ́lòmíì ti ẹ̀ mọ̀ pé Federal Capital ní Èkó. Bóyá lẹ́lòmíì mọ̀ pé àwọn ẹja kan lè ti ṣèjọba lẹ́kọ̀ọ́ síwájú. Irú tí èèyàn bá mọ̀ ni kó sọ̀rọ̀ lé lórí. Ojú ò bá ti olè ojú ò mọ tàwọn ará ilé ẹ. Ohun tí ò dá ò lórúkọ méjì. Ṣé ẹ ṣe kò tẹni tó dín in lọ́wọ́ pé kẹ́ mọ̀ ṣe? Gbogbo tí a ń yọ lẹ́gbẹ̀ẹ́ ń kọ́. Ṣé wàá máa sọ fún ìfẹ́ mi ò jẹ́kẹ́nì kó ṣe kinní kan? Ṣé lójú Ọbásanjọ́ lọ́wọ́ àti àti ṣe tiẹ̀? Gbogbo tó bá ti ṣẹlẹ̀ olórí náà ló dá lẹ. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ gbé ìkórò dáadáa kó tó jẹ́. Ó bá mọ̀ pé ẹnu ò lè kàlú kò ní ìdí kó joyè. Onílé ò bá sọ pé àkókò joyè. Ó yá jẹnu mi ò kàlú. Jẹ́nìkan lè fẹ́ bá tèmi jẹ́nì sí kí n gbà.
0: Ó ṣe o.
1: Tó wà nù tó tó lórí náà ló ń ṣe. Ẹ̀mọ kò sẹ́nìkan tó lè tan nìkan báyìí. Ibi gbogbo wa ti là. Àjọ kólẹ̀kẹ̀ sí nídìí ni. Gbogbo wa tẹ̀lé ti ṣẹlẹ̀ báyìí. Lórí àwọn epo gbogbo ni wọ́n bá dé báyìí. Gbogbo olólójú kì í ṣe. Àríwá sáà ni mínísítà epo. Ọlọ́run ṣàánú fún o. Àìní mọ̀. Wàhálà ló jẹ́ bí yorùbá nímọ̀ tàbí kó mọ̀ ọ̀rọ̀ kan kó mọ̀ jáde. Awúrúju àwọn ọ̀rọ̀ awúrúju tí ò ní túmọ̀. Ẹ mọ̀ ìjà sọ. Ọ̀wálawa ń bẹ̀. Àwọn náà dẹ̀ sọ̀rọ̀ áńjẹ wa báyìí. Lẹ́yìn ọdún mẹ́ta àbọ̀ nǹkan. Ẹ rí gbogbo títí ọ̀nà ẹ̀fẹ̀ sí Ìbàdàn. Àbẹ́òkúta sí Ìbàdàn. Òṣogbo. Ń gbọ́ kù díẹ̀ tí ó kó ń bẹ̀rẹ̀ ń lọ àwọ́ọ̀dù títì. Èyí tí Ọbásanjọ́ àwọ́ọ̀dù Ọ̀yọ́ sí lọ ni Buhari débẹ̀ tó àwọ́ọ̀dù. Ààrẹ Tinubu débẹ̀ tó àwọ́ọ̀dù. Ṣé ẹ ti parí ẹ̀? Wọ́n á kú bí oṣù bíi mẹ́sàn-án kẹ́nìkan máa lọ àwọ́ọ̀dù. Wọ́n ti ṣe ẹ ti ń tọ́ títì.
0: Wọ́n ṣàpè láti sọ̀rọ̀ sí wa ni. A sọ̀rọ̀ táwọn ọmọ tí àwọn sójà ta sanwó wọn 100,000 láti 49,000 kò tiẹ̀ sẹ́ni tó pè wá kọ́ kí wá kú iṣẹ́. Hello.
2: Hello.
0: Hello.
2: Àbú náà lẹ́ẹ̀kan sí.
0: Má bu mi o.
2: Now, n tà sọ ni orí ọ̀rọ̀ yìí. Ta ló àwọ̀dù ẹ̀? Ta ló fún sígínà? Ta ló lo ìwé ẹ̀jẹ̀? Ẹni tó ṣe sígínétọ̀ ìlú ló ń bà fún iye kíní rẹ̀. Àwọn sẹ́nẹ́tọ̀ ni wọ́n gbà. Ìdí ètò pé ìka ọ̀dájú ni inú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan ti wí pé ẹni tí ò bá rí ìná ló mọ ní ẹ̀sùn pẹ̀tẹ̀ nìkan. O lè dérò anybody. Ṣùgbọ́n àìwọ́ náà wò náà òdùdú òun àwọn sójà. Àtọ́ lọ sí ìṣògùn ẹ̀yìn wa wà ní ọ́fíìsì ẹ̀wà méjì. Bàbá ta ló gbọ́ ọ̀rọ̀? Ààrẹ ta ló wúrò tẹ̀? Àwọn sẹ́nẹ́tọ̀ èyí làwọn bẹ̀.
0: Pọ́sítà ìlú ké má sọ̀rọ̀ òyí wọn. Ok, kọ́mi má jà sásán.
3: Bàbá ò lè.
0: Mo fura sí wípé àwọn tí ẹ̀ ń rán sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ni pé kán wá máa sọ tẹnu.
3: Àárọ̀ dẹ̀ máa bú wa. Àárọ̀ wọn sí àwọn ganan rán rú àwa sí ẹ̀yìn. Gbogbo tá a bá wí báyìí ohun aráàlú ni ẹnu aráàlú à ń gbẹnu wọn sọ̀rọ̀ ni. Torí ẹ̀ la fi máa ń sọ fún yín wípé oro ta ba ta ba fi enu wa yi ta ba fi ge obi fun yin e le ma je sugbon ta ba fi soro fun yin se ni ke ya gba gbo ke de mu lo ke de mu ke mu ke ke fi oro yen si ojuse awon awon imoran ta ba gba yin o ye ke ma mu lo ni seri nkan to wa nbe ni wi pe awon araalu ti gbon e ma de ri wi pe mi o se ma wi lori da ba ti wa ni ipade bayi mi se ma wi fun yin pe ninu house yi pe awon araalu gbon mo yin agbon mo yin lowo ke pa kiti mole loju ojo ke se to ye ke se eyin le so wi pe eyin lo kan eyin le so wi pe eyin lo to si eyin le so wi pe ade yi ori yin lo to si
4: eyin
3: le so wi pe ori aga ori agori eyin lo to si eyin le fe joko nbe mo si so fun yin wi pe nte le fe da na le da yi ele fe de be e wa se nte o se orin ti a tin ko fun yin ni pe se yi o se ore mi ojo nlo eyi to ba si la oro yin o se yi to se ore mi ojo e se nte je ke se se mo wi pe ko si eni to wa laye titi e oni ba
4: yen wa
3: se wa ri bi ba yen nteyan ba se ni opo gba ohun lo ma muru bi ba ti o bo ni tohun nte ba se la mo yan ma royin wi pe lagbaja o gbianju ti e egan ni e awon araalu ogo eni ba wa lori aga yi to ba se daada won ma so won ki se amara abara morige won so bi ara ba de ara ilu tara ba tu won gbogbo eyan ni o mo won so bo ba si je pe e mu gbogbo e le doin na ni won so nto ye ki e se ni wi pe ke wo bi ti bata tin ta awon mo orile ede na ju ori alese ke de bororo itura si ati wi ati fofo ati voleva ti gbogbo iso lati fi ba yin so aso baba tun wi nkokọ fun yin e wa pepese wa ni e o awon to nse ise idabobo fun gbogbo ilu awon ajagun wa e wa leyin increase so ye ke ti e ma soru e jade ngboro enu nibi ta ye de yi e wa se n pe enri increase 100,000 kini 100 gbogbo ete wa ti e wa gbelu e fon fere e fon rere e kaye pe e increase 100,000 won dupe pe kini
4: fort ay kilo ma fi ku fort na ko to fun eni 100,000
3: won dupe oju e o ye ki e dawo boju ni gboro aye ni
4: kilo ma fi ku fort na odin ni 51,000
3: awon to fi emi won lele ti won fi emi won daabo bo dukia ati aye omo eniyan lorile de
4: ati emi
3: e wa so wi pe e pepese o lati so ye ko je wi pe iru akoko yi iru owo to ma ma gba iru ise lo ti e wa ye yi te wa so ko ye yin rara ko to si
4: ni lenu ke ma so ala ye o tin dabi epe emi fe lo fun side osu ewo ni ko ye yin o ye mi o ko de yele baba yin lo fun side osu ti ba pada de a nbo lapa be but yin ni ke ni se mi ati stop o a kan se fe je ke mo pe a ni yin e wa lori okan wa ni o but
3: egbo
4: awa se
3: to ara ilu nduro te ba se dada kile o to mo e ri pe won ko won fon rere yin
4: a fon rere wa se bi le nfon bayi mo mo
5: do won da ba aye tin logun Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full-stack courses for those who want to be all-round IT professionals. NIT impacts complete information technology, IT knowledge, without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: Years of grace, 40 years of favor, 40 years of strength, 40 years of victories. Today, we celebrate not just the passing of time, but a life that continues to inspire everyone privileged to know you. Oluwatosin Adegbenro, a devoted husband to Mrs. Nancy Adegbenro, a loving father to three wonderful children, a man whose life reflects integrity, purpose, and unwavering character. As you step into this remarkable new chapter, may God's abundant blessings rest upon you. May He grant you greater joy, sound health, divine favor, and doors of opportunity that no one can shut. 40 is only the beginning. Oluwatosin Adegbenro, happy 40th birthday from your delectable wife, Mrs. Nancy Adegbenro.
7: Guy, why you didn't smile like this? Waiting happen.
8: Cause I don't we trip to go abroad.
9: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
10: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
11: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
10: Ṣé mi ò sọ fún ẹ?
11: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
11: Jẹ ìgbádùn data rẹ ní Bẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
12: Attention parents, is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Exam Privacy presents the Accelerator Masterclass. The intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%. And they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
13: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. don't register the code waiting under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness, make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now, only for people who don't reach 18 years and above.
14: Ite meji omi orogbo lemonu sibi oduko ati iyo.
15: Kilo popo, kilo de ti edu se ku gbogbo ile bayi.
14: Apopo ti mo fi fun eyin mi ni o. Mo fe dabi e.
15: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adayiba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. Ase pelu eru adayiba ti o je ki eyin re fufu ati omi orogbo lemonu ti o fun eyin re jile. Epsodent Charcoal, eru adayiba, eyin fufu dada.

0: tan gbogbo owo tan sendi gbogbo owo ya ti won gba gbogbo ona tan se owo soja ta se increase gbogbo awon yen ko eni ka kowo sita a n kowo je tele ni sa kowo pamo tele ni ah hey okay okay
1: en kowo je en kowo mu en kowo mi e tun kokoko titi e tun sowo ilu basu basu
0: iwo ni kokoko iwo se wa je bi o je bi akoko to n gbedo ni iwo ni kokoko
1: se ri e je abara wa so toro eh ko se ni ti o mo wi pe eyan meta o le duro meji meji
0: nta fe je ko ye won ti o ye won ni e o
1: ile n fe ko ye won e gara yin balẹ yin lo fe ye won ti e jo ye won won ba yin so toro e so pe e fe ko ye won se le fe gbon ju gbogbo ilu lo ni
2: nadamba na
1: ko si be se le logbon to pe logbon to iwe lo ni gbogbo eyin to n se joba yi na gan gbogbo ogbon yin ko si be se le le gbon to e le gbon to gbogbo ilu orile ede na ju ori a
2: okay
1: awon to ye ke ya ogbon lodo won awon to ye ke to loke beri ogbon lowo won awon gan le n sadari fun opolopo ni o si ni ipo kokan lorile ede yi ti o dari to je wi pe ogbon to wa nu won te ba bomi ogbon mu lodo won e ri ilu tun se ri ilu to tori wi pe bi gbogbo eni logbon lorile ede yi ba so pa won fe se ijoba eyan kan na sa la o fi le ti o sa soju wa o wa dabi igba to je wi pe awon the worst of us awon lo daria lo dari the best of us be se je ko ri niyan lorile ede yi o wa dabi igba to je wi pe gbogbo wa sun akori ko de ri be a sun kori si bi kan na gbogbo ariwo ta n pa yi e o je ki la kakara ilu eje o yo tori ala ara awon ara ilu na ni se won ni oju se won ni se lati se ninu isejoba yi bara ilu de se n wi tara ilu ninu isejoba ni pe ki won o so fun yin awon bi to ku si bo si se n so fun yin pe o ku si bi o e o mu gbo tori wipe opolopo igba lo je wipe gbogbo eyin te wa ni ipo alakoso te n se ijoba opolopo nkan le o ri opolopo nkan le o ni mo opolopo nkan lo ma gboju yin lo tori wipe opolopo lo yi yin ka to je ki won o fe ke ri ijoba ohun se tara tinu won no n du ohun to ma ri je no se n se ranka dede yin àwọn aráàlú ló yẹ kẹ ẹ gbọ́rọ̀ sí lẹ́nu àwọn yẹn gan náà nífẹ̀ẹ́ yín tí ò yẹ yín ni pé àwọn aráàlú gan nífẹ̀ẹ́ yín ju àwọn tẹ́ ẹ kó rọra.
0: táwọ̀ wá ṣe taráàlú.
1: báwo lẹ ṣe ṣe taráàlú nígbà tẹ́ ẹ ń sọ nsìn tẹ́ ẹ fi gbogbo ẹnu sọ pé ẹṣẹ̀ yìí ẹṣẹ̀ fi owó kún owó àwọn elétò ààbò àwọn akọ you can you imagine that àwọn ọlọ́pàá àwọn sójà àwọn ọmọ ológun
0: ẹyin ọlọsẹ ẹyin aláìmọre nígbà tá a sọ wípé
1: gbogbo àwọn tó ń ṣiṣẹ kẹkẹ tó ń ṣiṣẹ àwọn uniform men wa àwọn tó ń ṣiṣẹ ojú olólùgbìn ẹgbẹ ṣe pàkíyàn ẹṣẹ dáadáa fún wọn àwọn teachers àwọn olùkọ́ni àwọn university lecturers teachers gbogbogbò wọn ló yẹ kẹ àwọn tó yẹ kẹ mọjú tó ní àwọn àgbẹ̀. Ileto si leto e je kan rowo ja ijoba wipe ko si bi ti owo owo ja ijoba yi o de
0: ti ta se eyin le se abowo ja ko
1: e lo le se
0: elo e ka le o
3: e ka le
0: ka ro le o
3: mo ni ijoba ti yin o lagbara bi e ba ko so ba so dojo e ba fe saye yori mọye mínísítà tó sẹ̀wọ̀n ní ọ̀dọ̀ ọbásanjọ́ nínú ẹgbẹ́ ẹ gbàgbé sàbá balógun ig
2: ẹ
3: gbàgbé bàbá èkó ọdẹ george ní ẹgbẹ́ pdp mọ nínú gbọ́n wa ẹ gbàgbé àfọlábí ire wọn mọ ṣalátakò alákàkò lẹyìn ilé kiri ní ti yín oríkẹlẹ ìrírí ọdún mẹrin bẹẹ sọgbọn ọdún ẹ kú ọmọbẹ náà ni.
0: yóò ń ṣe pé
3: ẹ sọ̀rọ̀ owó local government ṣe mọ̀ pé apc ló wà lọ́sùn ṣe mọ̀ pé direct ná fún àwọn yẹn lówó ṣe mọ̀ pé apc ò ní gómìnà lọ́sùn
0: lọ́sùn
3: wọn
0: ní gómìnà lọ́sùn
3: wọn tún ní gómìnà sí àkọ́dù ló wà bẹ́ẹ̀.

0: bẹ́ẹ̀ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú nylon indomie, ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò indomie sèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o, kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní gbẹ̀lẹ́mù. Limit 100 MTN.
5: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí trọ́fì premium lager kan bí abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀ kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́ kí o sì jẹ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy premium lager onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara, kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
6: Kilowatts of sound across southwestern Nigeria. This is Oyo State's number one. Splash 105.

fún kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní alẹ́ yìí ẹ̀ka alẹ́ mo tún ti gbede Pastor Dekunle Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Missions International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank tèmi dire market gbági titun nílùú Ìbàdàn mo kí yín pé ẹ̀ka alẹ́ òní lọ́jọ́ Monday ọjọ́ ajé a lè gbàdúà láì kọ́kọ́ tù lójú kí ìtòsí yàrá ibi tí Ọlọ́run gangan ń gbé sọ fẹ́ mọ̀ ọ̀pẹ ni kí ìtòsí yàrá Elédùmarè ìyìn ni ó ní I will enter into his gates with thanksgiving in my mouth wá yí ká ọ̀tún ó yí ká ó sì Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ tí ń fọ àwọn agbára jáde ọba mi tó pẹ́ lọ́kàn ni ké ṣe ó lè jí pọta bí ikó yingin bàbá mi òjò pòkè bí kó yẹ̀gẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ mi òun lọba tí mo ń pa ní jẹ́jẹ́jẹ́ bí etí iye mẹ́tu Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì yìí ohun gangan ni òkè tí ò lè wó láíláí lójú màálù bí ká lápàtà òkú lójú abínú ẹni kí wọ́n lálákọ̀ọ́rí ọmọ ṣe lọ ó ti lọ ẹjẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọba mi ò ẹ bá yín orin òkè.

0: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run bó ṣe yíká ọ̀dùn bó ṣe yíká ó sì yẹn ó ṣe sọ bàbá mi òní lọ́jọ́ ajé jẹ́ lẹ́yìn ọ lọ́sẹ̀ yìí wà wá gbé orin yẹn sókè pẹ̀lú mi jẹ́ lẹ́yìn ọ jẹ́ lẹ́yìn ọ o jẹ́ lẹ́yìn ọ ọlọ́run mi jẹ́ lẹ́yìn ọ o bàbá títí láì àwo lẹ́yìn ọ a ó sì lè gbé ọ̀gá ògo mà ní fún ọ jésù jésù kristi olúwa àti olùgbàláwa ṣe àmì kó gbé tó àmì mi ẹ̀yin ọmọ ọlọ́run láìní dènà pẹnu ẹja dìde ńlẹ̀ òní lọ́jọ́ monday mo fẹ́ kájọ kí alleluia ńlá alleluia yẹn yóò jẹ mẹ́sàn-án gbáko àwọn obìnrin òkè mọ́kànlá ẹ̀rí bó ṣe yàtọ̀ lónìí ọkùnrin òkè mẹ́sàn-án obìnrin òkè mọ́kànlá ẹnìkan ní wáyé ò lè rajé jẹun ọ̀sẹ̀ yàtọ̀ so ní gbogbo ibi tó ọba wà gbogbo tí n bá ní o ṣe ni o ṣe níwọ̀n ìgbà tó ti dọ̀bálẹ̀ ń bi pẹpẹ gbà bẹ́ẹ̀ ojú kìí ti pẹpẹ ìwọ ló làdúà àti àwọn ọmọ rẹ àjọ gbàdúà àbí bá ṣe ń gbàdúà kan ní mọ̀ lọlé agbára ẹ gbé ọwọ́ yẹn sókè wà ké ògo àti alleluia àwọn ọkùnrin òkè mẹ́sàn-án àwọn obìnrin òkè mọ́kànlá wọn a mọ̀ kí alleluia yẹn wà jọ sí ògo méje pọ̀ tí n bá ti ní 1-2 go alleluia lágbè sókè òní lọ́jọ́ ajé today is 27. So níbi tó ọba wà stand up and shout 9 hallelujah àwọn obìnrin 11 hallelujah ó yà hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀yin obìnrin ẹ̀kẹ́ hallelujah ògo méje lápapọ̀ yà ògo ògo ògo ògo ògo ògo ògo ògo fún mẹ́sàáyà lókè ọ̀run ẹ juwọ́ yẹn sí ẹ̀yin ọmọ ọlọ́mọ fẹ́ ka ẹsẹ̀ bíbélì kan jọ omi àdúrà rẹ ń kọ anointing rẹ ń kọ tó o bá sì ní the blood of Jesus tó o bá ní lọ́wọ́ yes kí ni olú kan mí ní ọ̀tá àgbà lánàá ẹ̀yin tẹ́ ẹ̀ bá nìkan bu omi lẹ̀ iṣẹ́ ó ṣe mo fẹ́ ka nkankan bó o ṣe ń ṣe yẹn lọ mú owó lọ́wọ́ rẹ owó tá a máa ń mú lọ́wọ́ yẹn àwa náà la máa ń ná owó yẹn wà lọ́wọ́ ẹ títí di ọjọ́ sunday kó tó na wọ́n dẹ́ ẹja rẹ o àṣírí àti májẹ̀mú ọlọ́run ni ẹni tó mọ̀ọ́mọ̀ fa ire ọmọ bí ó ṣe fa ire wá fún ọ lọ́sẹ̀ yìí lọ mú owó yẹn lọ́wọ́ èmi ó gbàdúrà sí ọmọ fọwọ́ kan láàárọ̀ láàárọ̀ kó tó lọ bí iṣẹ́ onílò owó ó ló fa ńlá ńlá farí ayé mi wá so ti ń dọ́gbọ́n wọ́wọ́ ó ló fa ńlá ńlá farí ayé mi wá ìwọ ló fa ire bá obedi odò mú nílé ènìyàn bíi tèmi sá lobedi odò mú ó ló fa ńlá ńlá fari ayé mi wá gbogbo èèyàn lọ mú owó wà mú dání pẹ̀lú omi àdúrà tó búlẹ̀ omi tó búlẹ̀ ìwà mú ń bẹ̀ omi tó búlẹ̀ ìwà dà síwájú ń bẹ̀ omi tó búlẹ̀ yìí wà fi bọ́jú ń bẹ̀ bọ́ ọba lè dààmú omi ìwẹ̀ bọ́ ọba lè dààmú omi ìwẹ̀ ọ́ dáa jù mo fẹ́ ka ẹsẹ̀ bíbélì sí ni lẹ́yìn ìgbà tí n bá ka ẹsẹ̀ bíbélì yẹn sí tán màá lọ sílé agbára màá tún ẹsẹ̀ bíbélì yẹn kà sínú omi yẹn olùfẹ́ pẹpẹ yọ pọ̀n mọ́ so ti mówó lọ́wọ́ rẹ ẹsẹ̀ bíbélì yẹn ń bẹ nínú Isaiah chapter 22 verse 24 Isaiah 22 verse 24 ó ní gbogbo ògo ilé bàbá rẹ ni wọ́n sì fi kọ́ ọlọ́run ẹ gbọ́ ohun tí bíbélì sọ ẹ sọ tẹ̀lé mi gbogbo ògo ilé bàbá mi wọ́n sì gbé kọ́ mi lọ́rùn àti àwọn ọmọ àti èso gbogbo ohun èlò ìfẹ́ títí dé àgọ́ ọtí gbogbo ògo ilé bàbá mi wọ́n sì gbé kọ́ mi lọ́rùn mọ́mí ẹ̀ kígbe bẹ́ẹ̀ gbogbo ògo ilé bàbá mi ẹ gbé kọ́ mi lọ́rùn mọ́ ń bọ̀ ẹ jẹ́ kí n so ti gbé omi rẹ̀ lẹ̀ ẹ jẹ́ n délé agbára mọ́ ń bọ̀.
1: bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé yín fún oore tí ọlọ́run ṣe fún mi nínú ìjọ comfort life nation ní ọdún tó kọjá ọmọ mi rí ìwé ìgbélùú gbà nígbà tí ìwé ìgbélùú yẹn fẹ́ ní kọ́nukọ́họ́ ni mo pe màmá wa nínú olúwa màmá wọ́n sì fi àdúrà ràn mí lọ́wọ́ wípé gbogbo ibi tí ìwé yẹn bá ti dé arúgbó ọjọ́ yóò máa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò rí àánú gbà yóò sì gbàwé ìgbélùú náà jáde mo dúpẹ́ fún ìyàlẹ́nu mi ọlọ́run má gbàwé ìgbélùú náà jáde ìyẹn bẹ́ẹ̀ mo tún wá dúpẹ́ ọmọ ọmọ mi mo ṣèyàwó ẹ̀ lẹ́kọ̀ọ́ sátani gbógun ìṣúhalẹ̀ ṣùgbọ́n ọlọ́run comfort life mission ọlọ́run pé kò fi mí sílẹ̀ rárá ó dojú ti ọ̀tá nítorí pé ibi ìyàwó ni mo wà ọmọ ọmọ mi tí mo fi lé ó lọ mú kọ́kọ́rọ́ níbi tí mo fi sí ó wá wa mọ́tò ìgbà tó wa mọ́tò mọ́tò bá lọ já ó já géètì gbogbo eyin moto pare gbogbo glass fo mo dupe pe emi re ko lo si mo wa dupe lowo olorun pe olorun tun wa gbe rona odide mo ri moto na se pada to je pe o tun wa tun ju bo se wa tele lo to je pe ni ijo comfort life mission na lo olorun ti ra moto na fun mi mo wa dupe ni isiyi ojo sunday te ni ko ni kaluku mu passport wa mu passport mi wa e fi passport yen e fi kan ori eni a ki lo nda mi du polo ti si leyin ni mo lo le ti owo foundation ati fi pele church sile mo jade fun owo bi mo se wa mu owo na lo lojo na irole ojo na ni won pe mi lomo mi pe mi lati ko omo mi ta ijo fe lo canada pe won ti fun wa ni visa mo dupe lowo lowo olorun ijo comfort life mission tori ko gba kankan fi mi le ni isin ati kara ticket loku ṣugbọn to wa je ki n si duro lori ticket ni pe mo n se bible mo wa n bible school ni isin yi ati wa fe ra ticket e se mo dupe o olorun o se ni arugbo woli iwa laaye olorun ko ni fi gba kankan fi nle ateyin ati mama àtàwọn ọmọ bàbá mi ẹ ṣe o mo dúpẹ o.
0: Nice gbogbo ẹyin ọmọ ọlọrun gbọ́n tí ìyá yẹn sọ dàálẹ̀ mo sá padà sínú ẹsẹ̀ bíbélì mi gbogbo ògo ilé bàbá rẹ wọ́n sì gbé kan ọlọ́run gbígbé ògo ilé bàbá rẹ kan ọlọ́run ò ní sí ṣe tí ẹnìkan ò ṣe rí nínú ìran yìí. Ẹ mọ de tí mò ń sọ yìí mọ́mì tí wọ́n kọ lẹ́tà tí wọ́n ń ṣe testimony yìí mo bá yín yọ ìwọ náà lè gba fọ́ọ̀mù bible school kíní kan dà mí lójú sá bíbélì ní ẹ̀tẹ̀tẹ̀ wá ìjọba ọ̀run àti òdodo rẹ̀ ó ní gbogbo ìyókù a ó sì gbé kan ọlọ́run ọ̀tọ̀ sórí tá à ń ṣe lórí abẹ́bẹ̀ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ ni nígbà bá dá àwọn bible school lórí kẹtẹpẹ oríṣiríṣi àwọn nǹkan bí ọlọ́run bá fún mi ní grace màmá sọ outline àwọn kọ́ọ̀sì wa àtàwọn nǹkan tí ń bẹ nú ẹ̀ tí ń bá opportunity láti lé rẹ̀ láti lé foundation àṣeyàn kì í dàgbà ju tó bá mọ̀ lọ àṣe tó bá mọ̀ ló dì nínú ayé yìí ẹ jẹ́ ǹdẹ́ inú mọ́ kí n mẹ́nu kó ń bẹ̀ pọ̀ ilé yìí jájọ gbàdúrà yìí ìjọ mọ̀ pé bíbí ni sínú ayé kì í ṣàjòjì àjòjì ni kò padà sí ọ̀run láìní ayé bíbí ni sínú ayé kì í ṣe àjòjì kò sẹ́ntì wọn ò bí gbogbo èèyàn náà wọ́n bí ìbáṣe by operation ìbáṣe by normal way àjòjì wa ni sà nígbà tó bá kú láì fọwọ́ kan ayé tó mi ayé níbo lẹ́wọ̀ ẹjẹ́ àgbàdua ó ṣe dìde ńlẹ̀ kan yatan wà ké pẹ̀lú ìtara di owó yẹn mọ́wọ́ ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọjọ́ iwájú mi ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọ̀la mi ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọjọ́ ọ̀la mi ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa lórúkọ jésù ọyẹ jádàní sá bí wọn bá bí ọ sínú ayé tó kú láìmí ayé onítọ̀hún dáràn ayé yìí ohun tí ayé ọ̀ràn tí ẹ fún ni wọ́n ń pè ní kéyìn omi ayé ẹ wo irú ìyá àgbàlagbà yẹn ó ti pass through bible school ayé rẹ̀ ń tẹ̀ síwájú nìyẹn àwọn ọfà kan ń bẹ tó sinmi sí ọ̀la ohun tí wọ́n mọ̀ ń pariwo ni pé ẹ dé lọ́nà ẹ dì í lọ́nà ẹ mọ̀jì ó débẹ̀ ẹ mọ̀jì ó wáyé wá ṣe ń tọ́ yẹ kọ́ wáyé wá dà ó ṣe sọ olúwa ti náà bọ̀ bẹ́ẹ̀ ibi òrìṣà ti wá olúwa ti náà bọ̀ bẹ́ẹ̀ lónìí o máa jẹun wáyé àsán àwọn kan wáyé lásán ayé wọn dàbí odidi ẹran a life without goal is a goat ayé tí ò bá ní ohun tó fẹ́ fojú sùn ohun tó fẹ́ dà ẹran ni òní tó fẹ́ dà ju kọ́ talẹ̀ jẹ kọ́ jẹun kó sì sùn kó sì jì kó sì tó ṣeré lọ ẹ gbé ọwọ́ sókè mọ́mì pariwo bó ṣe di owó mọ́wọ́ òní lọ́jọ́ ajé agbára ọlọ́run bọ́ọ̀lù mi ọfà tó sinmi sọ́jọ́ ọ̀la mi já bọ́ọ̀lẹ̀ wàá jẹsẹ̀ mọ́lẹ̀ lórúkọ jésù já bọ́ọ̀lẹ̀ in the name of Jesus Christ gbọ́ eléyìí ohun tó bá ṣe ni ayé ròyìn àwọn kan ń bẹ tí wọ́n máa ń kígbe mi ò lè wá kú òní joyè ilé bàbá rẹ̀ àwọn láńgwéèjì kan ń bẹ táwọn èèyàn máa ń sọ tí èjé kí wọ́n mi ayé àwọn láńgwéèjì kan ń bẹ tó jẹ́ àwọn láńgwéèjì ojo àwọn láńgwéèjì kan ń bẹ tí ìjẹ́ ìbò lè gbé nǹkan rẹ̀ ṣe à ń kígbe pé kọ́ lọ fọjà kún ọjà láti ẹjọ́ yìí ọ̀sánlẹ́rù ń bá ọ ni tó o bá máa ń kígbe pé mi ò lè wá kú ohun tóun ní di nǹkan kan láyé mi o le wa ku owe awon agba ni won ni o ni joye le baba re to ba ti nberu won ni agbegi lojo mo beru epe to ba ti beru epe epe ni opo oni to bibeli so pe ogo ile baba re iwo la gbe ko lorun to ba wa nberu ogo yin o ni je ti e gbogbo eyan omo olodun te gbo mi oduwo ninu ojebo jebo ase o fa buku to lohun ni jo debi to nlo ninu jesu ni mo pase ki emi mi mo ko ti jade e ki gbe pelu itara iwo ose yi pe mi iwo ose yi pe mi julo mami n bo le wa mo n si yin le to ba di ojo Wednesday a lo glove lowo yin in ta fi gbadura ni mo n so le ni weman yen agbara di fun 77 sir mambo aside nkan mi nigba to ba di ola e je ndele agbara mo mo
1: baba mi mo mo re oluwa o mo mo re oluwa o mo tu keke ijo sile mojo mo mo re oluwa mo mo re oluwa mo tu keke sile sile mojo baba mi o mo dupe o emi na fe san tolorun mo fe san kan tolorun se fun mi olorun mi sobu mi o ti tan tipẹ́tipẹ́ tí mo wò ké báwo ni ṣọ́ọ̀bù tí mo tún wà nígbà tí o ti yá gbogbo ọ̀ tó dàrú mo wá wò ké bóyá báwo ni ibẹ̀ lọ́rẹ́ mi kan ló bá ní ṣọ́ọ̀bù òun tóbi pé kájọ dá sí méjì pé kájọ máa lò ó bàbá mi ò ní tí mo tún wá rí tó tún jọ mí lójú ni pé ọ̀rẹ́ mi yẹn ló bá lọ sí gbòòrò ló bá ló dáa kí n máa nìṣó ní gbòòrò lábá dé gbòòrò èmi ti ẹ̀rù bóyá ọjà rẹ̀ ló fẹ́ rà ni ló bá ń ra àwọn ọjà mi kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí pẹ̀lú ọjà mi tó tún kù nínú ilé ló bá ló yá ṣọ́ọ̀bù yá kí n lọ ópùn rẹ̀ ní èyí kí wọ́n á ṣe òun ti dá ṣọ́ọ̀bù sí méjì rábà bí eré bí àwàdà bàbá mi ní last week mo fẹ́ ya wèrè lógún ìpá tí mo wà bàbá mi ò àdúrà tẹ́mọ bá ń gbà ó tún lóun tí ì ṣe fún mi tó ó lóun tí ì ṣe fún mi tó ó lóun sì máa ṣe sí tí wo fi ní jọra mi lójú ọba mi ẹ bá ń gbàdúrà kẹ́kọ́ bá ń gbàdúrà fọmọbìnrin náà pé gbogbo nǹkan tó bá nílé báyìí ọmọ ọ̀fọ́ tóní gbogbo ìdààmú tó wà ní orúkọ jésù kọ́lọ́n bá mi yọ́kò ní ìdààmú bí gbogbo ẹ ṣe rí ó tún túbọ̀ ṣe mí lóore bàbá mi ẹ bá mi fàdúrà lọ́wọ́ ìdí ọpẹ́ mi rèé o èmi náà wá dẹni tó ń lọ sí ṣọ́ọ̀bù tí mo wá na ṣẹ̀ tí mò ń na pa nínú ṣọ́ọ̀bù mo dúpẹ́ mo mo re o ó ní mo mo re olúwa èmi mo re bàbá mi mo mo re olúwa èmi mo re tí mo ti gbogbo tá ẹni ká máa ṣe ń ṣọ́ọ̀sì ni mò ń ṣe ìjà mẹ́wàá mi ó tún san bàbá mi o mo dúpẹ́ o ṣe o ọlọ́run ara yín lọ́wọ́ o ẹ bá mi kí máa máa o ogun yín tẹ̀ ń ṣe àwọn ń bá mi lára mu ẹ jẹ́ kó ogun yóò máa ṣiṣẹ́ lára mi o ibi tó kù sí mo pẹ̀lú àwọn oṣù yòókù náà àmì àmì àmì ẹ ṣe bàbá mi ó dàbọ̀.
0: Right gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ń gbọ́ mi jákèjádò ayé ọ̀wà dìde èmi sọ ni n tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àti àsìkí òní ń ṣiṣẹ́ yìí nígbà tí àwọn èèyàn bá fi ojú rere wọ̀ ọ́ tí wọ́n sì ṣàánú ẹ̀ ta ló sọ ipá láàánú tán ọ̀sẹ̀ yìí o nílò ẹ̀ púpọ̀ púpọ̀ gbogbo èèyàn gbé ọwọ́ sókè bàbá mi òní lọ́jọ́ ajé jé ń bájé só ní fẹnu sọ bẹ́ẹ̀ bàbá mi òní lọ́jọ́ ajé jé ń bájé jẹ́ kí n bóde pàdé ibi tí mi ò fọkàn sí fún àánú ńlá jọ jáde fún mi lójijì ọwọ́ agbára ńlá kàn mí ọwọ́ àṣẹ ńlá kàn mí ọwọ́ ìgbéga ńlá kàn mí in the name of Jesus Christ so di owó yẹn mọ́ ọwọ́ sọ fi ń gbàdúrà so mi rẹ̀ ń bẹ́ ńlẹ̀ ọmọ ẹsẹ̀ bíbélì ta kà Isaiah chapter 22 verse 24 ó ní gbogbo ògo ilé bàbá rẹ ó láwọn sì gbé kan ọlọ́run ẹ kígbe sínú omi tá ẹ gbé dání ògo ilé bàbá mi ọlọ́run òjijì jẹ́ wọn gbé kan mi lọ́rùn in the name of Jesus Christ wá dìde na owó yẹn sókè ná pẹ̀lú owó tó mú lọ́wọ́ wá ní bàbá ní ọ̀sẹ̀ yìí mo nílò owó mo fẹ́ fowó ṣe nǹkan èyí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ fowó ṣe bàbá mi na owó yẹn mo nílò owó ràn mí lọ́wọ́ kọjá ìfojúsùn mi mo nílò owó yọ sí mi lójijì mo nílò ìrànlọ́wọ́ rẹ bá a ṣe rà mú yìí màá wá sọ nǹkan kan nísìnyí ẹ̀yin wo lẹ nílò ìyanu tòótọ́ how many of you truly want the God of miracle to touch you kí n tó wá sọ nǹkan bíi méjì sí mẹ́ta ẹ jẹ́ ìsáré díẹ̀ lára agbára mọ̀ bẹ́ẹ̀.
2: Hello sir, ẹ káàárọ̀ sir, yes sir, ẹ kújọ́ mẹ́ta sir. Kehinde loruko mi, mo n soro lati Ibadan bi. Emi na ni testimony ti mo fe give ni sir. Ni last 2 years ago mo wa si program fun awon single summit. So gba si mo wa, so gbogbo oro ti mama ba wa so nigba yen. So mo sha mo se awon kankan nigba yen, nigba yen. So Olorun de se, emi na ba won pray for awon single. Olorun de ti se yanu mo ti ri en ti mo fe nigba yen. So mo sha tun wa fa awon program kankan leyin igba yen na. So mo sha dupe lo Olorun pe a se introduction. So after introduction pelu gbogbo problem to arise, mo sha pray, mo pray that ma follow program na lori radio. I pick a date fun wedding, but gbogbo effort wa lati je ko se se, mo sha ri pe gbogbo e ko lo be. So later mo sha pray gba ti mo free. So mo loju ala ni mo ri pe pa wa no program. So bi mo se wa ri yin e wa n ba mi epin mi jade laarin awon eyan pe kin lo ba yale keta mommy mi pe kin lo ra nkan fun won, pe kin ra ibu fun, pe ti ma ti ra fun won, pe ona ma se, ona ma la. So bi mo de se ji, mo se nkan te ni kin se ngba yen. So Olorun de se iyanu sele gun ko ta lu fun wedding Olorun pese ju ba gan se lero lowo owo to wole ti mi awon to send e Olorun sa se gbogbo e to je ona iyanu ona ara Olorun pa se. So wo nkan ta lu gbogbo everything ta lu tori mi ni iya mi ni baba mo. So gbogbo awon egbon na de ti ni awon olowo lowo awon se gba kan bo si na Olorun de se Olorun gba ona iyanu yo debi pe o kojo ogbon teni gan debi o kojo oye mi ju nkan ti mo lero ro Olorun de se be. So ninu ojo ala mi sa sori pe ti e tun so fun mi pe pe beta lo wu mi kin bi, which is nkan to de wu mi na ni tori beji ni mi, but o wu mi lokan mi pe kemi na bi beta tori no family wa ko sen to ti bi beta. O wa wu emi gangan fun mi pe ki emi na wa ninu awon to ma ko bi beta ninu family wa. So e wa so fun mi pe ibeta yen pe meji lo ton ma fun mi instead of that ibeta. So da se wa so fun mi ye ah wa ni ha daddy mo sha se se ji mo ah pa le se mo pe beta ni o mi ki won ko bi. So mo ti se wa de church ni following Sunday pastor church ana to wa ni ah lo bi beji. So oro yen wa jora won de bi pe mo won gba Olorun ma to bi lo ba o gbogbo e mo ra won. So iyen ni mo fi pe kemi na ba won jerry si agbara Olorun ninu aye mi pe Olorun se se to gba ona ya ni mi ba ti give testimony, but fun mi wa 14 ni ba ti give testimony e ti pe ti pe bi Olorun ojiji bo se gba se ise ara ti se aya ninu aye temi na jogun ori mi lo jumo mi lo Olorun de se lai ni ya lai ni baba Olorun de gbona ya ni re pe awon egbon mi lawon ile se fun mi tele sugbon Olorun de pada wonu won lo won se fun mi emi go mo pe mo le se to be Olorun de gba gbogbo ije ope mi ni o e se gan sa e se e ma ba mi ki mama o Oluwa wa pelu yin o Jesu ni fe ina sile o e ma darugbo woli o e se gan ni sa.